ń ṣe mí bíi mọ́nì. Ó ń ṣe mí bíi kudi ego Makachuku. Bó ṣe wá ń ṣe mí bíi Makachuku yẹn. Tó ń ṣe mí bíi ego kudi. Flins yẹn ni mo gbé wá sórí ètò àgò láàjì láàárọ̀ yìí.

0: ẹyin èèyàn wa ló jẹ́ pé òkèrè lẹwà tẹ ti ń gbọ́ wa tẹ ti ń wò wá ẹ̀yin tẹ wà nílẹ̀ america ẹ̀yin tẹ wà ní canada ẹ̀yin tẹ wà ní florida ẹ̀yin tẹ wà ní london ẹ̀yin tẹ wà ní uk ẹ̀yin tẹ wà ní scotland ẹ̀yin tó jẹ́ pé germany lẹ̀yìn wà ẹ̀yin tẹ wà ní france gbogbo ẹ̀yin tó jẹ́ pé
1: asia lẹ̀yìn wà ní ṣùgbọ́n. Listen attentively, I'm going to bounce away fuji seun ba.
0: Adupe pupo ni owo yin.
1: Listen attentively, I'm going to bounce away fuji seun ba.
0: Emi ma ṣàdúrà fún yín láàárọ̀ yẹn gẹ́gẹ́.

gbogbo ẹyin tẹ wà nílẹ yìí tó jẹ wípé tiwa lẹ ń ṣe nìkan ni ọmọlúàbí lágbára lọwọ ọlọrun ọba ọkọ ọba àdá ọba kò ní sá yín lẹsẹ bẹ bá ti ń ṣòwò báyìí lẹ máa rèrè jẹ o bẹ bá ti ń ṣiṣẹ ọwọ ẹ máa rí tajọṣe.

0: ṣe wádìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé òkèrè pátápátá wọn ní fòkun ń ṣọwọ́ sílé o ẹ dẹ̀ ní gbé sájò ṣe rí gbogbo ibi tẹ́ ẹ wà ní orílẹ̀-èdè àgbáńlá ayé àtẹrú àtẹrú bẹ̀ òǹlẹ̀ kò wálé láṣẹ lọ́wọ́ Elédùmarè. lórúkọ àwọn tó di ìkànnì ọmọlúàbí mú nígun nígun tí ètò fi ń jáde sáfẹ́fẹ́.
1: ó mà máa kọ́ ni bágbálá àgbà ò láwùjọ ìjọ.
0: bẹ̀rẹ̀ látòrí ọlọ́wọ́ bọ́tìnì wa dixon ọmọ alájà.
1: mo ti kárí náà ní ìgbà àbọ̀.
0: tó fi dórí olóòtú ètò yìí.
1: wọ́n bá àgbàgbà tó ní ẹ lókè tó kẹsẹ̀ o ọmọdé ń bọ̀ wá dá ọgbà o.
0: tó fi dórí àwọn ìgbìmọ̀ aláṣẹ tó fi dórí ẹni tí í ṣe olùdásílẹ̀ tó tún jẹ́ alága yín ni fún ìkànnì wa splash. ní èmi àmínàtà dé tó ń bá dúbọ̀ sí kí n káàbọ̀ sórí ètò tá a pè ní
2: àgọ́láàjìn.
0: àmì àṣẹ Èdùmarè o. ọmọdé ó dàgbà àgbàlagbà ó darúgbó àwọn arúgbó tẹ wọn wọn ó tó darúgbó kùjọ kùjọ.
1: gbogbo bàbá ṣe léyìn ọ̀rọ̀ ìtàn ni ó dà lọ́la.
0: sisi ongo viral ń bẹ ń bí.
1: ẹ dákun ẹ má bí bí owó ewé bọ̀.
0: ẹnu ẹni la fi mọ pera ẹni ní ti dáadáa ẹ wá dárúkọ yín fáwọn aráalé láàárọ yìí o.
2: mariam ọpẹyẹmí ali ni mo ń kí yín káàbọ̀ sórí ètò àgọ́láàjìn.
0: mẹ́ta mẹ́ta òkò náà ni ètò yìí ń bá rìn ní fàájì lákọ́kọ́ ongo viral ní kejì sọ̀rọ̀ sókè ní kẹta ẹ̀ àti wà lábára ní fàájì yìí náà ṣe rí bá ṣe ń gbà á sí yín lára à ń gbà á sí yín.

ọlọ́run bá ń gbọ́ mi ò ní ṣe ń léṣe mo máa tún àgọ́ bọ́dì yín ṣe ni. pẹ̀lú orin tó gbáyágíyágí lágọ̀ọ́ ara yín ọlọ́run bá ń gbọ́ ẹ máa wà ókè.

0: ṣe rí gbogbo ẹ̀yin tí mo dárúkọ yẹn àti gbogbo àwọn tó kù pátápátá ẹ ṣeun gan ni. wọ́n ní bí awó bá kì fún ni àá kì í fáwo padà ni mo kì sí fún yín láàárọ̀ inú o. kò sí méjì tó dé orí bẹ́ẹ̀ torí pé mo mọ rírì gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níkànnì yìí pátápátá ni thank you so much. kó tó wáá dìbò àwọn ẹja lọ sí abala ongo viral ká ló mọ kí ni tó tún da ìtàkùn ayélujára rú kí ni tó tún wà ń bẹ̀ tá a lè mú tá a lè fi ṣẹ̀kọ́kọ́ kí ni tó wà ń bẹ̀ tí a lè fi dára wa lẹ́kọ̀ọ́ ká lè bá a mọ̀ wípé afrika tẹ̀lẹ̀ yìí jẹ́jẹ́ bàbá ti ń jayé ká mọ̀ tẹ̀lẹ̀ jẹ́jẹ́ o torí pé ìran ẹni tó tẹ̀ gírígírí ni wọ́n sọdá sókè ọ̀hún ṣe wá ríran àwọn tó tẹ̀ jẹ́jẹ́ báyìí òun náà ni wọ́n rírẹ́ ayé gbé ṣe mẹ́rin àmọ́pẹ́ ẹ̀mí ali sisi ongo viral bó o ní nǹkan ìtàkùn ayélujára bó o ló ṣe rí ṣé gbogbo ọmọ dàrú gbùdùgbùdù
1: ṣẹ́rí ongo viral tèmi tí mo mú wá fún yín nípa arákùnrin kan ni tí ó jẹ́ awakọ̀ ni ó ń gbé àwọn èrò láti ìlú kan lọ sí ìlú mi.
0: awakọ̀ kìí ṣe taládàáni o.
1: kìí ṣe taládàáni
0: àwọn public driver yẹn ni commercial driver.
1: bẹ́ẹ̀ ni òun ni ṣẹ́rí ẹ má jẹ́ kí a máa gbé ìbínú sí ara jáde torí driver yìí òun àti èrò tó gbé ni wọ́n jọ ní gbọ́nmi-sí-omi ò tó díẹ̀ tí àwọn èèyàn dẹ̀ ti bá driver yẹn sọ̀rọ̀ pé kán má bínú tán ti jọ yanjú ẹ̀ ṣùgbọ́n ni pé èrò tó gbé tó ṣẹ́ yẹn ó ní pé yóò rí nǹkan tóun ó ṣe fún wípé òun ti gbọ́ o
0: tó rí inú o
1: ṣùgbọ́n wàá rí nǹkan tí màá ṣe fún ẹ ó sọ bẹ́ẹ̀ fún kó tó di pé wọ́n tún ṣínà ọkọ̀ tó fi ń lọ síbi tán lọ bọ́n ṣe ṣí tí wọ́n ń lọ òní dírájà yìí bá mú ẹgbẹ́ ibi tí èrò tó gbé tó ṣẹ́ tó ṣe mú ẹgbẹ́ ibẹ̀ tó ṣe lọ fi kọ́ tírélà kan nìyẹn.
0: iwájú ni èrò ń jókòó sí pẹ̀lú rẹ̀ ni.
1: bẹ́ẹ̀ni no ẹ̀yìn ni èrò yẹn jókòó sí pẹ̀lú ẹ
0: mo ń gbọ́
1: bó ṣe lọ fi kọ́ tírélà nìyẹn látàrí pé ó ṣẹ bí arákùnrin yẹn lójú ẹsẹ̀ ni arákùnrin yẹn jáde láyé.
0: lójú ẹsẹ̀ ń bẹ̀
1: ló jáde láyé kéèyàn máa ní kinní lẹ́mìí wọ́n tiẹ̀ ti bẹ̀ẹ́ ipe ká ẹ má bínú ṣùgbọ́n oní o ti gbọ́ ṣùgbọ́n yóò rí nǹkan tó ṣe fún ṣé ikú ló wá kan o dẹ̀ wá ẹni ẹlẹ́ni o dẹ̀ wá pa.
0: àwọn èrò tó kù
1: àwọn ń wà ń bẹ ṣùgbọ́n lójú ẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ náà ló fi mọ́tò lẹ̀ tó dẹ̀ kúrò ń bẹ tó gbẹrù ẹ̀ tó dẹ̀ sá lọ ni dírájà yẹn.
0: ṣọwọ́ ti wá tẹ̀.
1: ọwọ́ ti tẹ̀ ẹ́ ẹ̀yìn náà mọ̀ pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ gbogbo bí kíbi torí tó wọ̀ lọ wọ́n ti wà jáde ọwọ́ dẹ̀ ti tẹ̀ báyìí ní ìṣòwò ti wà lọ́dọ̀ àgọ́ àwọn ọlọ́pàá. abáyìí ká máa tán bá ti bẹ̀ wá jẹ́ kó máa tán nínú wa ká má máa ní èèyàn sínú. ẹjẹjọ ẹni gbọ́nmi sí omi ò tó fine ṣùgbọ́n ìyẹn ò wá tó pé kó wá lọ wa ẹni ẹlẹ́ni pa ẹni tó wà pa yìí náà òun náà yóò níyàwó yóò lọ ọmọ ńlẹ̀ ó ti dà wọn ìyàwó àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ ó ti dà wọn sí ogo dubai látàrí inú bíbí tiẹ̀ tán bá bẹ̀ wá ẹ jẹ́ kó tán síbẹ̀ ká máa gbọ́ ká máa wù ìwà pé ó rí n tí ń ṣe fún ọ
0: ìfojú ẹ̀ràn ìwà
1: bẹ́ẹ̀ kò dáa tó torí tá a bá ṣe ọlọ́run gan tá a bá bẹ̀ yóò dárí jìnwá tán bá ti bẹ̀ yín tán ti bá yín sọ̀rọ̀ pé ó ti tó ẹ jẹ́ kó tán síbẹ̀ ẹ má yẹ ká máa níyàn nínú kò dáa débi wípé ikú ẹ wa ẹni ẹlẹ́ni pa.
0: èmi náà rí fọ́nrán lórí ìtàkùn ayélujára ó jà bí ìjì lóòótọ́ àti pé ẹ ṣáàjì àjọ máa fẹ̀sọ̀ ṣe o torí pé n tí oníkálukú ń gbé kiri ní bọ́dì ó ti lágbára gan báyìí o àwọn ọ̀rọ̀ kékeré kan ni yóò kàn ṣáà ṣẹlẹ̀ kàn rí tí ìbínú tá a wí yóò kàn déédé fọ́n bóde kẹ́ ẹ tó mọ tó ń ṣẹlẹ̀ àwọn nǹkan kan tó ní agbára bíi gbáǹkọ̀gbì yóò ti máa ti ara bẹ́ẹ̀ yóò ti mọ tẹra bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ṣe ẹyin ìyún nìkan náà ni.
1: ẹyin nìkan náà ni a dẹ̀ tún rí gbajúgbajà àwọn oní tiktok kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó tí ìgbéyàwó tiwọn náà tó ń da ìtàkùn ayélujára
0: rú báyìí o. àwọn wo ni ná.
1: àwọn fela àti javis
0: ẹ̀ẹ́ èmi náà rí
1: eléyìí àwọn tó ń dá ìtàkùn ayélujára
0: rú lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní agbára gan-an. ẹ̀ ẹ́ ó dàbẹ́ ó dàbẹ́.

0: ó ní pé.
1: ọ̀rọ̀ ọmọ tó lọ rèé ya àwòrán àwọn èrò lẹ́yìn olóòlù náà òun náà wà ń bẹ́ o.
0: ikú padà tí mo ti yẹ jẹ tó mo wọnú parí kánú já iṣẹ yẹ èmi láìmi ọlọpàá mi ò ní sẹpẹ.
1: àwọn tó wà ní diaspora àwọn tí mo ní kí ni gan ó ya fọ́tò ṣe wá di ọ̀ràn tọ̀.
0: tó sì náà yẹ báyìí bò ó kàn tí kò sí ọmọ sí ní pé kí n kárí tó fún wọn ní jẹ́rìí tó dùn.
1: taboo is taboo.
0: ẹkùn àtẹ̀mọ ibo. àdúrà àgbà owó yẹn a.
1: ní nàìjíríà ewo is ewo.
0: ọmọlógo dáyà.
1: ní nàìjíríà aiwo is aiwo owó fìrí okú pí mẹ́.
0: ọmọlógo dáyà.
1: ìyẹn náà ń bẹ mẹ báyìí tí wọn kó ìkara ohun kankan kọ lọrùn wọn ti mú orí wọn ti fà dálẹ wọn ti mú ẹran wọn ti pa gbogbo ẹ náà ń sàn já ìrìn náà ní ìtàkùn ayé ìjà ló wà ó. ìgbéyàwó jarvis àti pella òun náà ń jà rẹ̀ nítàkùn ayé ìjà báyìí ẹ̀ ń jà rẹ̀ nítàkùn ayé ìjà báyìí báyìí lọ́wọ́lọ́wọ́. bẹ́ẹ̀ náà sì ni arákùnrin tó bínú tán awakọ̀ èrò tó lọ wa èrò pa nítorí gbólóhùn aṣọ kékeré eléyìí tó fa ìbínú alágbára yọ lákàtà tiẹ̀.
2: ìgbà tó ń bá dàgbà tó bá ń dá ṣẹ́ṣe wàrí bó ṣe rọrùn tó gbogbo ẹ̀ yóò.

0: gbogbo àwọn àdúrà táwa ń gbà pátápátá ìlànà kìrìsìtẹ́nì ni ìlànà mùsùlùmí ni àbí àwa ń gba ìlànà ṣẹṣẹṣẹ láì jẹ wípé à ń bá tọmọ ẹnìkejì jẹ tàbí à ń gbèrò kó bàjẹ fọmọlà kejì ṣe wá rí gbogbo àdúrà tá a bá ti ń gbà ní ti dáadáa fúnra wa fọmọ wa fún orílẹ̀-èdè wa fún ṣe wa gbogbo ẹ̀ pátápátá ni ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba ṣe ti ẹ̀ ní àmọ̀ràn tẹ fẹ́ fún àwọn obìnrin pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ilé egun olóòlùdé torí pé ó ti kásẹ̀ ńlẹ̀ báyìí ọdún míì tún ń bọ̀
1: nǹkan tó bá ti pè ní èèwọ̀ kéèyàn má dẹ́jà láti ọjọ́ táláyé ti dáyé ni a ti máa ń gbọ́ wípé wọ́n ní obìnrin ò kí ń wò kò wá ní kò yẹ kí ìwọ́ kó ní orí láyà kó lọ kojú ẹ pé ìwọ ṣáfẹ́ rí dandan
0: bó tiẹ̀ ń jẹ́ pé ṣe ń sọ pé èrò ẹ̀yìn ẹ̀ lòun yẹ̀ òun ọ̀yá
1: tó tíwọ́ náà kí ló ìwọ náà ó múra bí ọkùnrin ó darapọ̀ mọ́ wọn nítorí kò fẹ́ rí wọ́n ní wọn ẹ wò wà á fílẹ̀ fún wọn ni wọ́n ti ní wọn kì í wo obìnrin èdè bẹ́ẹ̀
0: ẹni tó bá fẹ́ máa wo nǹkan rẹ̀ kó máa wo nǹkan wọ́n máa wò àwọn ọkùnrin náà ni wọ́n máa wò
1: àwọn ọkùnrin náà ni wọ́n máa wò wà á ti jà sọ́yọ́tọ̀
0: yà sí mímọ́
1: ní ọdún tó ń bọ̀ ọlọ́run ó tún ṣọ́ wa torí mo mọ̀ pé egun ọdọọdún tó máa ń jáde ní ilẹ̀ ìbàdàn ni a tún jáde
0: gẹ́gẹ́ bí èèyàn ọmọ ìbàdàn àṣìṣọ́
1: bẹ́ẹ̀ ni a tún kọ́ àwọn yòókù lẹ́kọ̀ọ́ pé tó bá di ọdún tó ń bọ̀ kò ní sóbìnrin kankan tó máa tún fẹ́ dánṣọ orú ẹ̀ ṣòro
0: kò
1: máa san san orú ẹ̀ ṣòro
0: kò ní fẹ́
1: san aṣọ orú ẹ̀ ṣòro
0: mọ́
1: ilé a ti jẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin báyìí pé tó bá tún dọ̀ lọ́dọ̀ tó tún bọ̀ wọ́n ní ní ìgboyà pé àwọn fẹ́ lọ wò àbí kankan tí ilé tó ṣẹlẹ̀ lọ́dún yìí a máa jẹ́ ẹ̀kọ́ fún wọn.
0: bàbá tí a olóòlù ẹ kú ọdún ẹ wá máa bá tẹ jẹ́jẹ́ o ayé ti ń da yí ọ̀làjú sà. àwa náà ní wò yín lásìkò yín. àmọ̀ràn wo lẹ́ni fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó nítakùn ayélujára.
1: àwọn tó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó nítakùn ayélujára àwọn abára wọn kalẹ̀ kán fi ìfẹ́ lò kán fi ayọ̀ lò kán má ní ẹ̀mí kínní síra wọn kán gbọ́ra wọn yé
0: lọ́dọ̀ sunday
1: ni kán gbọ́ra wọn yé kán dẹ̀ fìfẹ́ bára wọn lò.
0: kẹ́ wọ́n jẹ́ kí stardom kó wọ̀ wọ́n lórí
1: o
0: àfẹ́ gbọ́ ariwo awuyewuye lẹ́yìn ìgbéyàwó yìí.
1: àti gbọ́dọ̀ gbọ́ irú ìnáwó bẹ́ẹ̀ kò kí èèyàn gbọ́dọ̀ gbọ́ awuyewuye lẹ́yìn ìnáwó yẹ́n tí wọ́n taṣọ ẹbí aṣọ gbogbo ẹ̀sán lásán ohun wọn kọjá pé lẹ́yìn ìgbéyàwó nǹkan lẹ́yìn ọdún mẹ́wàá káwa gbọ́
0: awuyewuye kankan bẹ́ẹ̀. wọ́n dàbí àǹtí fẹ́tí abalógun nù ó ní tí n bá gbọ́ pẹ́kẹ́ lẹ́yìn ọdún mẹ́wàá ó ní kígbéyàwó yìí ò tó wú kọ́ o. àwa náà fún jarvis àti fela ní gbèdéke pé ẹ kàn wúkọ́ lásán pé a gbọ́ láàrin ogún ọdún ni

0: ìrònú ọkọ̀ àti dẹ́rẹ́bà náà nǹkan.
1: Ìrònú ọkọ̀ àti dẹ́rẹ́bà tó bá ti di pé gbọ́mìí nǹkan kékeré tó bá ti ń di pé ó bá fẹ́ máa wáyé láàrin dẹ́rẹ́bà àti kí bóyá kí èrò tó wọ ọkọ̀ kóra jùlẹ̀ bóyá ó lè jẹ́ ṣéńjì kékeré ni yóò dá wàhálà lẹ àbí ọ̀rọ̀ sórí ká mọ ní sùúrù fún ara wa. Ká mọ ní sùúrù ká dẹ̀ mọ́ jẹ́
0: kí bóyá tó bá ti ní ológun ó sì rí ó sì rí kò sí ní tó burú jù bẹ́rù bá bọ́lẹ̀ kọwọ́ ọkọ̀ míì
1: kọwọ́ ọkọ̀ míì kò sí ní tó burú jù bẹ́rù bá bọ́lẹ̀
0: kọwọ́ ọkọ̀ míì. Ẹ̀yà máa fi owó kékeré ra ẹ̀mí ẹ̀ nígbà míì.
1: Bẹ́ẹ̀ ni ẹ̀ máa fi owó kékeré ra ẹ̀mí ẹ̀ nígbà míì.
0: Àwọn dẹ́rẹ́bà tó jẹ́ pé onítọ̀ọ́sípé ni wọ́n kọ́
1: báyìí. Onítọ̀ọ́sípé tó ẹ pé tẹ́ bá ti fẹ́ rí
0: wákọ̀ tọ́ọ̀ṣì ni bí òkè.
1: Ẹ bẹ̀rẹ̀ sí lọ yàtọ̀ pé kí ni tẹ́ bá ti tún ti mú nǹkan báyìí nísìnyí gbogbo ẹ̀ yóò ranra wọn lọ́wọ́ ni. Ẹ mọ ẹ jẹ́ ká máa ní sùúrù tó bá yẹ pé bóyá èèyàn inú dẹ̀ ń bí yín láti ibì kan bóyá ẹ ní àgbẹ̀sán láti ibì kan tẹ́lẹ̀ ẹ má yẹ ká máa dà sí orí èrò ẹ ti mọ̀ pé ẹ ti wà lẹ́nu iṣẹ́ ẹ gbé yẹn sì sẹ́gbẹ̀ẹ́ kan tó bẹ́ inú tó ń bí yín yẹn ẹ wàá tún máa jẹ́ kó wá máa affect àwọn èrò tẹ́ ẹ gbé tínú ò fi wá síyìn bí ẹ má yẹ ká máa ṣe bẹ́ẹ̀ àwọn awakọ̀ wa.
0: Kí wọ́n dákun wọ́n jọ̀
1: kán dákun kán jọ̀ nítorí
0: pé ẹ̀mí ò láàárọ̀
1: ẹ̀mí ò láàárọ̀ ẹ̀mí là ń sọ̀rọ̀ ń parẹ́
0: yìí nípa rẹ̀ yìí o
1: èyàn dẹ̀ lè rẹ́mì rà padà
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: kò ṣe rà padà tó bá ti
0: lọ báyìí ó tiẹ̀ tó àwọn èrò tó kù tí wọ́n fara pa nínú ìṣẹ̀lẹ̀ yẹn ó torí ìbínú ẹ nìkan ó sì fi ọ̀gọ̀rọ̀ èèyàn ó sì dá wọn sínú èèyàn ni
1: agbára.
0: Bóòni lọ́sẹ̀ tó ń bọ̀ lórí Ongo Viral.
1: A sùn mú Ongo Viral mi wà tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run.
0: Torí pé
1: ojoojúmọ́ ni nǹkan ń ṣẹlẹ̀.
0: Oh my God.
1: Bẹ́ẹ̀ sì ni ojoojúmọ́ ni nǹkan ń ṣẹlẹ̀ lórí ìtàkùn ayélujára tó bá lè ṣe ń ṣẹlẹ̀ báyìí ni màá máa já yín sí.
0: Wàá máa mú wá fún wa.
1: Wàá máa mú wá fún
0: back to
1: back.
0: Oh my God.

0: Ah, nigba wo le leyun. Ah, awon digbe. Bi baba ba nla koro nisin. Kankan mo fowo ra gale lasan. Daude ipo aka. Baba ti dohun. Oye kaabo si abala ile ita pe ni soro soke e mo ba ti man se pe abala ye ibe la ti man lanfani ati gba awon eyan wa ni moran awon eyan wa te do je wi pe oro kan ta water se ninu won won ti ro so tun won ro so si won mo bi ti fe gbe kini ohun ka te ba ti gbe wa sori eto agolaje ti wa ni lati wa ojutu si seri awon eyan kan be tun gbo wa ologbon ni won o Olorun gba oloye ni won pelu.
1: Awon su lawo ti la ri.
0: Olorun mo ke won pelu awon amoran ile eto le tun aye se ni.
1: Ajo si baba ti bi mi baba mi o ko ri.
0: Se ri emi atawon ile ilajo sise papo lori eto ago laaje. Eni kan ti so pe bo ni awon iya re arugba so baba le woni ah you are going too far man. E tin lo far far be yen o. Eh boro ba ti ni baba. Boro ba ti ri baun Olorun ati awon eyan to je wi pe a mo mo fun ni laakai to kun rere awon lo ma n ba wa da si
2: they love my fuji this no be fuji moto
0: tori e lo fi je wi pe gbogbo won patapata baba ti lanfani ati wa ojutu si oro kan e ta ba mu wa sori eto emi ma n gbe kundu si fun won mo ma n kan sara si won mo si ma dupe lowo won wi pe won seun gan ni ona meji la n gba se kiyan ohun labara soro soke o e le lanfani ati pe wa wole live ke si ba wa soro ke so n to ba n se yin gan ni pato ka si wa ojutu si ona akoko nu
2: Ọdún tuntun, ó tuntun, everything is tuntun. No time for ìranu, tàbí acting brand new.
0: Àwọn ọ̀rá yìí rádaràda o.
2: Àtijọ́ àti àwa ò ní lọ sẹ́yìn. Lókè lókè lókè làwa.
0: Iwájú iwájú tí ọ̀pẹ́ ibi ti ré sí lọ̀pẹ́ ibi ti wọ́n máa ré sí mẹ́ẹ́n.
2: Ìwọ ló pọn, àwọn tó já ìlànà dà wọ́n ti kú wọ́n ti lọ. Làlàlà, wọ́n mi náà bẹ́ pa.
0: Ṣé ẹ wá rí ọ̀nà kejì tá à ń gbà ṣe òun náà ni wípé bẹ́yìn bá wò pé ẹ lè come live like this ẹ lè wá sí orí ètò bóyá kẹ́ ẹ pè wá wọlé ẹ lè pé èmi tí mo jẹ́ atọ́kùn ètò lábẹ́ aṣọ ẹ̀yin ẹ ṣàlàyé gbogbo tó bá ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ àwa ó ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àwọn èèyàn wa ń bí àwọn èèyàn wa tó jẹ́ ọlọ́gbọ́n olóye tọ́lọ́ mọ̀ fún ní làákàyè tó kúnrẹ́rẹ́ wọn ó sì bá wa yanjú ẹ̀ wọn ó bá wa dá sí wọ́n gbà wá lámọ̀ràn gbogbo nǹkan ó sì ṣe bẹ́ẹ̀ gún rege. ṣe ẹ̀ wá rí nínú ayé tá a wà nínú ẹ̀ yìí. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. àwọn ọkùnrin ojú wọn rí mẹ́wàá lọ́wọ́ obìnrin. Bí ojú àwọn obìnrin náà ṣe ń rí mẹ́wàá lọ́wọ́ àwọn ọkùnrin

orí àwọn ọmọ kékèké rí lọ́wọ́ àwọn àgbàlagbà o. Ṣe mọ̀ pé ayé tá ń lò lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ojú àwọn àgbàlagbà náà rí ṣégè lọ́wọ́ àwọn ọmọ kékèké. Ìbéèrè wa ni pé bó o láyé ṣe wá dà yìí.

0: ṣẹ́rí lónìí lórí ètò tá a pè ní àgò láàjẹ.
1: Wẹ́tẹ̀ alábí àwọn ti bọ́lá o.
2: Alábí tó dé.
0: Arákùnrin kan, man kan, àwọn òun dárúkọ lórí ètò ìṣẹ́bẹ̀ ẹ̀mọ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ ti ń bá wa rìnrìn àjò. Wọ́n láwọn fẹ́ jàjàbọ́ kúrò lọ́wọ́ ìyàwó àwọn ìyá yìí pọ̀. Ǹjẹ́ bò ló jẹ́ wọ́n ní à, eléyìí táwọn wá sọ yìí gan. Àwọn yọ sọ ni ò torí pé tí wọ́n bá fi lè mọ̀ wípé àwọn ti gbé ọ̀rọ̀ yẹn bọ́ síta, a mọ̀ bá wọn káàánú. Èmi wá fọkàn balẹ̀ pé ẹ gbàgbé òṣì, kò síkú tí ó palàgbà tá à ní bá po olórí ẹ̀ ń bẹ̀. Tẹ́yìn kan bá sọ pé àgbà tó kú sẹ́gbẹ̀ títì ni ẹ padà. Tó bá ti ẹ̀ padà mọ̀ wípé ẹ ti wá sọ gan, ìyẹn náà lẹ́ fi jàjàbọ́ tán yányán kúò lọ́wọ́ rẹ̀.
1: Mo mú lọ kí Ghana mo gbọ́ ohun jáde rọ́ọ̀lì bọ́lá.
0: Torí pé lórí ètò yìí bá a ṣe lè gbà kí ọkùnrin ó fi ìyà jẹ obìnrin bẹ́ẹ̀ náà la ní gbà kí obìnrin kan wá lọ wà ní kọ́nà ibìkan kó mọ dídùn dúyà fata àjọsìn ha fún baálé rẹ̀ tàbí fún ọkùnrin kan.

0: wọn ní atúmọ̀ kópa nínú ètò òṣèlú ọgbàlé ẹ̀kọ́ èyí tí wọ́n ti jọ kẹ́kọ̀ọ́.
1: àbúrò èso ọba àdúgbò ẹjọ́ pẹ̀lú
0: wọ́n ní kẹ́lẹ́kẹ́lẹ́ náà làwọn gbé súnmọ́ pé tó bó ṣe máa ń ṣe ìyá àwọn dẹ̀wà láìkẹ́ ọ láti bẹ àwọn dọ̀rẹ́.
1: kẹ̀kẹ́gbẹ́dẹ̀ dáná ní gbàgbọ́ bá wà náà inú bá rábà ó wà ní ṣe.
0: láti bí ọ̀rẹ́ ṣíṣe àwọn sún síwájú ó di olólùfẹ́. wọ́n ní nínú ìrìnàjò yẹn àwọn làwọn máa ń sábà ṣe àwọn sì máa bẹ̀ pé kó mọ́ bínú ó sì máa ń gbà. ọlálékè olútóyìn ṣe ń fọkàn bá mi lọ o. wọ́n ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn ṣe bẹ́ẹ̀ ṣe ìgbéyàwó. wọ́n ní àkíyèsí táwọn kọ́kọ́ ṣe ni pé bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ láàrin àwọn yóò máa bínú ìbínú ipò. ọ̀sẹ̀ méjì àwọn sì lè wà lórí ẹ̀bẹ̀.

wọ́n ní ṣe wá mọ̀ wípé oṣù mẹ́fà yẹ oṣù tó lágbára ni. Torí pé àwọn oṣù yẹn náà náà fẹ́ fi ṣe bí ọkọ ìyàwó làwọn bá yarí pé no. What do you mean by another 6 months? No. Àwọn òjò máa wà kó báyìí ni o. Àwọn ọ̀rẹ́ àwọn táwọn jọ ṣègbéyàwó àwọn ti bímọ. Kódà òun tún rí ọ̀rẹ́ àwọn kan gan lẹ́nu ọjọ́ mẹ́ta tó yẹ pé ìyàwó rẹ̀ tún ti lóyún ẹlẹ́ẹ̀kejì aláyé. Kí ló ṣẹlẹ̀? Àwọn wá sọ pé àwọn ò gba oṣù mẹ́fà míì o. Consider age àwọn. Gbogbo ìgbà táwọn fi jọ ìrìn àjò fẹ́ gan ọpẹ́. Figure 4 sì ti gba òdo lẹ́yìn nínú éèjì tàwọn.

Ọlá Mickey ọmọ ìbílẹ̀, Ọlárẹ̀wájú Mickey ọmọ ìbílẹ̀, ẹ ṣeun. Wọ́n ní àwọn fọwọ́ ra ìfọ́ tí yẹn pé ìyàfẹ́ ń gbà míì náà a máa

0: wọ́n ní àwọn ti bẹ àwọn òbí tiẹ̀ lọ́wẹ̀ sí pé ẹ bá ń bẹ ẹ bá ń bá sọ̀rọ̀ o ìyẹn ló gbà tó di oṣù méjì ó lé ọdún méjì tí wọ́n ti fẹ́ra wọn
1: ayé tó tó
0: wọ́n ní bó ṣe dé

0: látọ̀dọ̀ àwọn òbí ẹ̀ báyìí ó sáré sí ni kò fáwọn mọ orí iṣẹ́ àní pé irú nonsense wo ló dáwọ̀ yẹ irú nonsense wo ló dáwọ̀ yẹ olófẹjọ́ mi sàwọn parent mi kí ni problem tó ní gan mo lóṣù mẹ́fà ni mo fẹ́ kó file ó dẹ̀ má mi fa wàhálà ó dẹ̀ má mi ṣe kíní kan wọ́n ní ẹ mọ̀ bí eré tiẹ̀ làwọn pé but ó kí ẹ̀ṣẹ́ bo àwọn nínú lórí lẹ́gbẹ̀ẹ́ lọ́rùn ẹ mọ̀.
1: inú bẹ̀rẹ̀ sí ń jẹ́ fọ́sọ́ inú bẹ̀rẹ̀ rán án wá kísà.
0: wọ́n láwọn tún mú mára pé kò sí ti fi ṣe àwọn tún fà á mára pé sit down my dear ó yẹ kó o ti mọ̀ pé a ti need láti bímọ kì í dẹ̀ ṣe pé nǹkan kan ṣe ẹ́ nǹkan kan ò ṣe ẹ́ nothing is wrong with you jẹ́ ká ṣe kinní yìí ká gbójú pò ń bẹ̀ wọ́n mẹ́ta la fẹ́ bí ká bí n ta máa bí pápá àpá láàrin ọdún mẹ́rin wọ́n tó sọ pé ó fẹ́ bá kárí àmì jẹ́.

àwọn tún pe àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ àwọn tún bẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀ sí pé ẹ bá ń báyàwó mi sọ̀rọ̀ àsìkò ti tó láti bímọ wọ́n ní ẹ̀ náà tún dá wàhálà lẹ̀

wọn ní jẹjẹ mọ wípé lẹyìn táwọn lọ fi ọrọ yẹn tó olùṣọ àgùntàn rẹ létí tó fẹràn gan yẹn ara padà ran bọmbù lọwọ ni o mo ní ó yá ẹ já mi tọ́ kí ni tó ṣẹlẹ̀ lẹ́yìn tẹ́ lọ fi ọ̀rọ̀ ohun tó wọn létí

0: wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé lẹ́yìn ọjọ́ kejì tó lọ sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn yẹn ìjọ kejì ló ti kọ́kọ́ pe àwọn pé o mọ ẹni tó máa fẹjọ́ mi sùn mọ́ o wá tún lọ fẹjọ́ mi sùn pastor mi my darling pastor mo dé tán. wọ́n ní bó ṣe dé láti ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn yẹn báyìí ló sọ pé wo mi dáadáa it's over between us. wọ́n ní àwọn tó jẹ́ pé ilé ẹ̀kọ́ gíga fásitì làwọn làwọn kọ́kọ́ sọ pé what do you mean by that. wọ́n ló sọ pé look at me and read my lips it is over between us. ó wá dàbí ìwà tó jẹ́ pé àwọn ògbóyìnbó rí àwọn wá ń tún sọ lákàtà wọn pé look at my eyes read my lips it is over between us. àwọn tó wá pe ọ̀rẹ́ àwọn kan pé ìjọba àwọn tú òyìnbó yìí look at my eyes read my lips it is over between us. wọ́n ní ọ̀rẹ́ àwọn sọ pé kílò kí ni nǹkan tó ń jára sọ ò fẹ́ sọ fún gbogbo òyìnbó mọ́ wo ojú mi ó ti tán láàrin èmi àti ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀.
1: ọmọlúwà bí mo mi ń lè nìyàn ọmọlúwà bí lè mo fẹ́ jẹ́.
0: wọ́n ní lẹ́yìn ọjọ́ kejì tó sọ gbólóhùn yẹn fún àwọn ìyẹn tó ti ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn rẹ̀ dé ni o. àwọn alọba pé ìwọ ń tiẹ̀ kí ló mí ibà yìí look at my eyes read my lips and it's over between us you better don't try nonsense. wọ́n lọ sọ pé kí ló ń ṣe 3 weeks ló kù tí mo nílò nínú ilé ẹ̀ after 3 weeks I'm gone I'm for good.
1: ọkọdáyé tó bá ti bímọ tuntun.
0: ṣe rí nínú ọ̀sẹ̀ mẹ́ta hun ó ti ku ọ̀sẹ̀ méjì báyìí.
1: ayé tó bá dàgbà àṣìṣe a lo ń fẹ́ ṣe rere.
0: ṣe rí pé a ti nílò àmọ̀ràn yàjóyàjó.
1: iṣẹ́ lọ kún iṣẹ́ ara mi ẹ jẹ́ ká.
0: èmi wá bi wọ́n léèrè pé kí ni tẹ́ ẹ fẹ́ gan lórí ọ̀rọ̀ yìí.
1: a lo ń fẹ́ ṣe rere.
0: wọ́n ní àǹtí adé tó ń báwo làwọn ṣe tún wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ káwọn ṣẹ̀ṣẹ̀ wá sọ pé àwọn ṣẹ̀ṣẹ̀ máa pe ọmọge kiri ẹ̀gbẹ́ títì káwọn ṣẹ̀ṣẹ̀ sọ pé àwọn fẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ tẹ bá mọ iye owó táwọn àtàwọn fámílì àwọn táwọn ná sígbéyàwó yẹn kì í ṣe owó kan tó kéré látìgbà tó dẹ̀ ti dọ́dọ̀ àwọn ò fi ìyá kankan jẹ́ rí àwọn ò fẹ́ kó lọ ni àwọn dẹ̀ fẹ́ kó bímọ fáwọn torí ẹ̀ ni làwọn ṣe tọ̀ wá lórí ètò àgọ́ láàjìn.

0: Hello, good morning. Ekaro sao? Abi ekaro ma.
1: Ekaro lekun.
0: Oruko yi bo le ti pe wa? Ki lo oruko yi sir? Boya eleyi ti mi o ri ko lekun yen ni.
1: Oh, Dr. Jetumobi.
0: Dr. Jetumobi. Okay. From where sir?
1: Agbowo mo tin pe
0: ni. From Agbowo. Thank you sir. You can go ahead.
1: Se bi apa ti ni dasile kan mi dulu to n. Tó bá tẹ̀ jẹ́ kóbìnrin yẹn wá padà wá, tó wá máa kọ lílù yẹn, mo máa le dé o.
0: Bó ló ṣe kọ́?
1: Láti kọ lílù tó máa tó lù ó láti ìjà pẹ́ta pẹ̀lú ẹ̀ just one.
0: Kó náà tiẹ̀ ṣe bí ọkùnrin lọ́jọ́ kan. Kó tiẹ̀ pò mọ́lẹ̀ kiri bí tí kò gbé e là ẹ̀ lẹ̀.
1: Ìkíní ẹ̀ léwu díẹ̀
0: o. Léwu léwu torí arákùnrin arábìnrin táwọn yóò dà kó sọ ẹ̀gbọ̀n díẹ̀.
1: Authority on people are all turkey in that family. Only laugh below.
0: Ah,
1: yes, but they put tough to you, still living back tough to you. And I'm having a feeling she's that tough because any your law go fair on.
0: Totally, please, I can't see. Told you, I look to her. No,
1: yeah, oh, God, yeah. First you could do ni pe to ba se le lo after 2 weeks ko je ko ma lo
0: ko ma ba ti e lo
1: ko ma ba se then to ba le pada wa to de gba to loyun to bi mo ko ti lati ko ya yen die
0: maybe
1: she could be calm down ko ti lati show e ni okunrin just one you must not lose o.
0: Come on, lose, oh. Come on, lose, God. Tile ni eba nawo si won. Come on, no, da pada. Bi e meji. Koba, koba.
1: Koba, koba jo tutu.
0: Okay, okay. Won tin fowo ra ti ateyin wa yen ju. Na lo je ki
1: ma. No, no, no. Thank you.
0: Thank you so much, sir. Se ari laaro yi o gbona yakiyaki o. Hello, e kaaro o.
2: E kaaro.
0: Yes, oruko yin bo le ti pe wa sa.
2: Kola Bola Tapata.
0: Kola.
2: La Tapata.
0: Lati Apata. O ya o.
2: E se. Se ri won ni iyawo ta fi jo fe. Ire ni owo lo. Mo kọ ero ewo ni itale lewo ewo. Tori pe eni to je union wear member
0: ni university
2: erubuju lasan na fun se. Otirokodoko koko to gbe pa be.
0: Oko ti doko okun ka to lo gbe pa si. Ko je kọmọ ba ti e lo. Lo ro ba lejo nu. Mo ti yo nti mo fe yo sa. Mo ti yo nti mo fe yo. Ayọ̀ Olúwa Ọládélé ni tí ọkùnrin ò bá ní nǹkan mìíràn ó gbọ́dọ̀ ní agidi. 480 ìta ni ó wrong lórí Facebook nù. Ọ̀dọ́mọdé olórin. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà, orúkọ yín bo lẹ ti pè wá sà? Ẹ ti pè tẹ́lẹ̀? Ok. Láti Badagry Oya.
3: Ẹ má jẹ́ kí ọkùnrin kó fọwọ́ kan o.
0: Kọ́mọkùnrin yẹn má fọwọ́ kan obìnrin yẹn o.
3: Kó má mú rárá.
0: Kókò jẹ́ kóra máa bá tiẹ̀ lọ jẹ́ jẹ́lè.
3: Kó má lọ. Olórin kan ló máa ń kọrin pé ogun tó bá mi dé tí mo lọ fa ìbọn kọ́ mi tú.
2: ilá ọlọ́run ọba ni bèrè ládébà. Ìgbà tí ọlọ́run ti bá de ogun ní ìdìbò yá ogun máa lọ ó tún wà fẹ́ fi àìmọkùnrin tàbí tí ogun yẹn tó bá sọ pé òun rẹ̀ náà tó bá lọ gbé flower machine káàdì làmọ́ lórí ọlọ́run yẹn ga jù.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: Ó bá máa padà nù ni.
0: Ọlọ́run ò ní yá rírú ẹ̀ àwọn ò fẹ́ yẹn lórí ètò yìí. Ami, ami. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ tún nìyẹn. Ọ̀rọ̀ tún nìyẹn. Ẹ ṣeun gan ni sà. Ẹ ṣeun gan ni sà. Ṣé ẹ̀yin náà ń fọkàn bá kinní ọ̀hún lọ? Ẹ ń fọkàn bá a lọ àbí? Hello. Ẹ káàárọ̀ sá o. Orúkọ yín bo lẹ ti pè wá sá.
4: Orúkọ tèmi ni Akin láti NNPC Àpáta ń bá.
0: Akin láti NNPC Àpáta, ẹ káàárọ̀ sá.
4: Ṣé ẹ rọ́kùnrin yẹn? Nǹkan tí ó wù láàárọ̀ sá yẹn ni pé ó ga jù lọ. Ṣẹ̀rí situation yẹn máa ń wá jẹ́ pé ó bó ṣe kàwé nù lórẹ́wà àbúrò ọgbọ́n láìka àìtì jẹ́. Ó lè wá ń wò ó pé ìbẹ́sìn ni pé kò fẹ́ àwọn ọmọ tó bá ń bí ó fẹ́ kí wọ́n jọ ọ̀nà tó máa dà. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ pọ́ǹtì. So irú situation yẹn tó bá ọkùnrin bẹ́ẹ̀ ni obìnrin tó ní àìtì lọ ló máa láì. So nǹkan tó kọ́kọ́ àtúntẹ̀ àrùn ṣẹ̀gẹ́tì.
0: Wíwá.
4: So nǹkan yẹn ni ò fẹ́ jẹ́ kí ó fi obìnrin mi sílẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀. Ó wá ń wòye pé tó bá lọ ń sìn kò kì í sì láti jẹ́ obìnrin tó ga fún ọkùnrin tó kú. Ẹgẹ́ ìbọ̀sà àwọn obìnrin tó ga gan-an fẹ́ fọkùnrin tó
0: kú. Mo ti yọ ohun tí mo fẹ́ yọ. Ní tí òfin fẹ́ jẹ́ kí wọ́n lọ nìyẹn àbí? Ọ̀rọ̀ ti wá rí bó ṣe rí yìí kí wá ni kó ṣe torí pé ọjọ́ ti ń lọ.
4: Kò sí nǹkan tó lè ṣe sí torí woman yìí ò nífẹ̀ẹ́ ló nífẹ̀ẹ́
0: woman. Woman yìí ò nífẹ̀ẹ́.
4: Love is not balance, it's unbalanced. Títọ́ yóò bá dẹ̀ di balance kò sí jẹ́ rí obìnrin yẹn tiẹ̀. Òun ń wòye pé ọjọ́ ti ń lọ lórí òun. Kò ṣáà fẹ́ náà bẹ́ẹ̀ lẹ́ dúró fífẹ́ bẹ́ẹ̀ yẹn lẹ́yìn kò sí ni kíbẹ̀ yẹn ọba ti sí ń bẹ̀ wà láti ìṣẹ̀lẹ̀ náà lọ́wọ́ máa ṣe.
0: Ó ga.
4: Kò sí sọ pọ̀ sí inú obìnrin yẹn ló máa wà pé ìyá gbà náà kò tètè rí yàn lọ. Kájà àgbẹ̀ làwọn èèyàn dẹ̀ ti àwọn ọmọ family dẹ̀ ti ń pressurize kí n ṣáà ti ẹ̀ kọ́ ṣáà ti ẹ̀mọ́ báwa náà ti wẹ́lẹ̀ àwọn máa fara nìyẹn ọkùnrin yẹn.
0: Ìpè yẹn re ore ore ore ó dé ẹja ṣe báyìí torí pé àkókò ìgan ti ń pè wá lẹ́jọ́. Ẹja ṣe báyìí ẹja sọ gbogbo ọ̀rọ̀ gbogbo di ẹ̀yìn ètò yìí pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fẹ́ pè fún yín àjọlọmọ sọ lẹ́yìn ètò 08167782354 08167782354 àmọ́ fẹ́lẹ́ yìí ṣèlọ lórí ètò fún tààrọ̀ tòní ká lè láǹfààní àti pàdé yín bó bá di ní ọjọ́ mẹ́jọ. Sisi Ongo Viral ẹ dágbére fáwọn aráàlú o.
5: Mariam Opeyemi Ali mo dágbére fún yín lórí ètò àgọ́lájì pé ó tún dijọ́ mẹ́jọ.
0: Aminat Adetun Badmus lorúkọ tèmi mọ́tàlá yín ilé ètò ṣe bẹ́ẹ̀ tó ṣe dáadáa aka AAA alága ẹja sọ gbogbo ọ̀rọ̀ di ẹ̀yìn ètò ó di ọjọ́ mẹ́jọ láṣẹ lọ́wọ́ Elédùmarè.

Fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo èèyàn aláàyè tó tún jí lónìí, mo kí yín wípé ní orúkọ Olúwa ojú òní tì yín. Orin kan ń wá sí mi lọ́kàn, Matthew ṣe ká kọ́. Orin yẹn ń gbé mi lọ́kàn, mi ò mẹ́ni tó lórin yẹn. Orin yẹn kì í sorin ọpẹ́, ṣùgbọ́n orin àdúà ni. Mo dẹ̀ mọ̀ pé lórúkọ Olúwa, bó o bá bá mi kọrin yìí, lórúkọ Jésù, inú ilé rẹ wọ́n kọrin ayọ̀ níbẹ̀. Inú ìdílé rẹ wọ́n kọrin ayọ̀ níbẹ̀. Gbogbo èèyàn ló mórin yẹn. Ẹ múra láti bá ń kọ́. Gbogbo ẹni tó nílò ògo, ẹ múra láti bá ń kọ́. Gbogbo ẹni tó bímọ sáyé, tó fẹ́ rọ́jò ayọ̀ wọn, ẹ múra láti bá ń kọ́. Gbogbo ẹ̀yin ọba ìlú, ẹ múra láti bá ń kọ́. Ẹ̀yin ọ̀tọ̀kùnlú, ẹ múra láti bá ń kọ́. Ó ní àwọn ẹgbẹ́ mi ń ṣe rere, èmi náà fẹ́ ṣe rere. Àwọn ẹgbẹ́ mi ń ṣe rere, èmi náà fẹ́ ṣe rere. Àwọn tájọ bẹ̀rẹ̀, wọ́n ti lọ síwájú. Àkókò mi rèé o, èmi náà fẹ́ ṣe. Ta ló

0: ọjọ́bìnrin. Wọ́n ti lọ síwájú, àkókò mi rèé o, èmi náà fẹ́ ṣe rere. Àwọn ẹgbẹ́ mi ń ṣe rere, èmi náà fẹ́ ṣe rere. Àwọn ẹgbẹ́ mi ń ṣe rere, èmi náà fẹ́ ṣe rere. Matthew, àwọn tá a jọ bẹ̀rẹ̀, wọ́n ti lọ síwájú, àkókò mi rèé o, èmi náà fẹ́ ṣe.
1: Agbára ìlọsíwájú ó yá kó bà lé ọ. Ẹ̀yin ni mò ń bá wí, àmì ìlọsíwájú ó yá kó bà lé ọ. Lórúkọ Jésù, agbára ìlọsíwájú ó yá kó bà lé ọ. Mami tó sàmì, àṣẹ ìlọsíwájú ó yá kó bà lé ọ. Májẹ̀mú ìlọsíwájú ó yá kó bà lé ọ. Lọ́sẹ̀ yìí ẹ máa lọ síwájú. Lọ́sẹ̀ yìí ẹ máa lọ síwájú. Bíbélì wí pé sì kíyèsí àwọn tó dúró de Olúwa. Ó látún agbára wọn ṣe, ó ní wọn ó fìyẹ gòkè bí ìdì, wọn ó sáré kí yóò rẹ̀ wọn, wọn ó rìn àárẹ̀ kí yóò mú wọn. Tó bá rí bẹ́ẹ̀, agbára láti lọ síwájú lórúkọ Jésù ó yá kó bà lé ayé yìí. Àwọn tó dúró dolúwa, látún agbára wọn ṣe. One, wọn ó fìyẹ gòkè bí ìdì. Matthew, ìdì kì í reverse, iwájú nílọ. Wọn ó sáré kí yóò rẹ̀ wọn. Mi tí rẹ̀ ti sáré padà sẹ́yìn, iwájú nílọ. Wọn ó rìn àárẹ̀ kí yóò sì. Ẹnìkan ṣàmì agbára láti lọ síwájú ó yá kó bọ́lu ayé yìí. Mo wá pàṣẹ lọ́sẹ̀ yìí, mo pàṣẹ lówùúrọ̀ yìí. Ìrìyànú, Matthew, ìrì kí ni mo pè é? Ìrìyànú ó yá kó sẹ̀ sórí yín. Matthew, tó o bá ń sọ nípa òjò àti ìrì, mi ì fẹ́ wéṣẹ̀ àkókò láàárọ̀ yìí. Àwọn èèyàn máa ń béèrè fún òjò, ṣùgbọ́n ìrì kì í sẹgbẹ́ òjò. Matthew, sọ orílẹ̀ àkọ́kọ́ tí òjò wá sáyé, ègún ni òjò lákòókò tó kọ́kọ́ wá sáyé. Ìrì ló máa ń dìde látinú ilẹ̀ tó máa ń sẹ̀ sí orí ilẹ̀, ní máa ń mú koríko dàgbà. Ìrì ní máa ń mú àgbàdo dàgbà, ló mú àwọn igi dàgbà. Kí òjò tó dé, ọjọ́ tí òjò wá, àkókò Noah, níjọ́ tí Ọlọ́run sọ pé èmi fẹ́ pa ayé run, ìgbà yẹn ni àkọ́kọ́ tó tó físítì ayé. Òjò wá destroy mi lákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ wá. Ìrì gangan ó lọ̀gá òjò. Matthew, ìrì ọ̀run ó yá kó sẹ̀ sí ọ lára. Fún ìbùkún ni o, ìrì àánú kó sẹ̀ sí ọ lára. Ṣé o fẹ́ gbọ́? Matthew, tó bá di ìbẹ̀rù, òjò kì í wá. Ṣùgbọ́n kò sí ọjọ́ kan tí ìrì kì í wá sáyé. Tó o bá fẹ́ mọ̀ ìwọ́bú àwọn ìyá wa tó bá ra ewé dú, níbo náà máa ń gbé sí? Mo á gbé sínú ìrì, kì í sọ̀dọ̀ sà. Nígbà lè bá máa mọ̀, ìrì yóò ti sẹ̀ sí, ewé yẹn yóò ti tutù. Màmá yìí sàmì, ìrì àánú ó yá kó sẹ̀ sórí yín. Ìrì ìrànlọ́wọ́ ó yá kó sẹ̀ sórí yín. Mo gbàdúrà ìrì ojúrere àti àánú ó yá kó sẹ̀ sórí yín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run pè yín. Ẹgbẹ́ ìgòwúrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ o, agbègbè mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ o, agbègbè mẹ́ta àbọ̀ sí agbègbè márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹjọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wa ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Ó rí bẹ́ẹ̀ ìrì, ó ní àmì tí Ọlọ́run fún Gideoni nínú Judges chapter 6 nípa 36 to 30. Gideoni wípé Olúwa tó bá jẹ́ pé wọ̀n ni, jẹ́ kí ìrì kó sẹ̀ sórí ìwọ̀n àdùtà yìí, kí gbogbo ilẹ̀ ó dẹ̀ gbẹ. Bíbélì sọ pé wọ́n fún ọ̀pá omi kan nínú irun àgùntàn. Gideoni ní òkè, Olúwa jẹ́ kí ìrì kó wà ní gbogbo ilẹ̀, kó má sí ìrì lára àwọn àgùntàn yìí. Àmì ní ìrì. Ẹnìkan ṣàmì ìrì ìrànlọ́wọ́ ó yá kó sẹ̀ sórí rẹ̀ báyìí. Matthew, sórí ìrì ó ní àwọn nǹkan kéékèèké tí ń wọlé lójoojúmọ́, ìbùkún kéékèèké,

0: Flash FM 105.5.
1: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
2: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
1: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ ṣì jọ wà.
2: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
1: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹni ilé ìtajà tó súnmọ́ ẹ.

0: bàbá akọrin ìlà tààrọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
2: Takashi pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Mo ti ń jẹ owó ojoojúmọ́. Bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lù Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀.

0: olohun so re majemu adegbe to efun to ba tin so re majemu eleni won na ma fi claim we e to mi bi to ba wa oluwa gba fun mi eyan ma copy eri ni te yan ma leri mo gbadura o ma ri anugba
1: amen
0: o ma ri anugba
1: amen
0: so mo pe ogun a ma wa labe ole teyan ni mo eh they are spiritual you can see them en ka ni e mi na lo le ri labe orule ki ejo de ma ba egbe lo le o le ni mo ki se jo ta nfoju ri ama nigba ti oluwa to wa sona bi kan ta nse lowo bayi e ta nse lowo ba won to ba se won tun ma le ri nigba ti oluwa to wa sona ka gbadura si yepe o se be e wo result e
2: ka ro so daddy mi no ti le ri o mo ti le ri le ri daddy oruko mi ni Margaret Awalebi lati ijo aja daddy iye ko je ni ka won gbadura si lati ijo te ti bere mo ti wa pelu yepe yi aro ale ni te ba ti bere nbe ni ma wa ma sa jokoti ma ma gbo ade ma gbadura te ba ni ka pa ni ano Monday daddy se gbadura si yepe yi te ba ran ti pe so pe ka fi oru sile ka fi oto ese otun wa le mo wa gbe ese otun yin si mo fi gbadura mo pa lo mi gogo ni mo ti se ade ngba ta pari adura yi ni mi so pe gbogbo omo mi mo fi omi yiwe mi na fi we mo wa ni ati le ba mo le dun ma le fi yepe yen won inu ile ati àdúgbò around ibi tí mo gbé nínú ọgbà ẹ mọ̀ pé ìgbà tó máa di lóru dáàdì tí mo máa sùn ọba lálà àwọn èèyàn dẹ̀ ti sọ fún mi ti pẹ́ pé àwọn rí ejò ńlá kan tó máa wọnú ọgbà yìí tó máa ń lálà rí tó jẹ́ pé wọ́n jọ máa jà títí tilẹ̀ mọ́ ni bàtẹ́ tó bá máa rí ejò yẹn pẹ̀rù máa ń bá wọn péjọ yẹn tóbi àná ni mo rí dáàdì inú ọkùnrin yàrá mi inú pálọ̀ mi gangan ló ti wọ́ jáde èmi àtàwọn ọmọ mi àjọ jókòó sí pálọ̀ tá à ń ṣeré ní mo rí tó wọ́ láti kọ́nà kan láti inú yàrá àwọn ẹdí ẹ̀kọ́ wá ṣeré wá síbi ẹnu ọ̀nà yẹn mo wá ògbà níbo náà ti rí àwọn ẹdí ẹ̀ kékèké yìí níbo ló ti wọ́ náà gbà àfi bó ṣe ń bọ̀ rárá láti níbi tó ti ń bọ̀ ìkan nínú ẹdí ẹ̀ lẹ́nu ọ̀nà ló gbé hànú ló bá ń lọ ó tó fi wọ́ jáde dáàdì á tó 10 minutes ẹ̀rú bà mí ní ìrúwé ìjọ yẹn rí láyé lájọ tí mo ti rìn ìfúnà àwọn ọmọ mi wà lórí iṣẹ́ àwọn gan ọmọ bẹ̀ ni ó wá dàbí pé ilẹ̀kùn mi wà lẹ́yìn nínú yàrá yẹn ní pálọ̀ mi yẹn pé ilẹ̀kùn méjì ni pé kan wà níwájú kan wà lẹ́yìn tí mo ṣe gba tẹ̀yìn yẹn tí mo sábọ̀ ta nìyẹn ó wá dúró sẹ́nu ọ̀nà ilẹ̀kùn má bẹ̀ sí ní wò títí tó fi wọ́ lọ ọmọ mi ṣáwọn wọn lè dìde níbi tó wà ẹ̀rú bà mí ìgbà tó jáde tán mo tún wá lọ gbé iná mo gbé iná mo bẹ̀rẹ̀ sí ní tan tọ́ṣẹ̀ sí gbogbo abẹ́ ṣe àmúlẹ̀ mú mi ẹ bá mi wò bí kì í ṣe gbowó àwọ̀ abẹ́ṣẹ́ ọmọ yẹn nínú ọmọ mi wọ abẹ́ṣẹ́ ò ṣé mi rí bó ṣe ń wọ̀ lọ ni bó ti jáde láti mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ áńgẹ́lì bàbá ṣe bí ọba ó bá mi ti jáde ó wu jáde tí gbogbo àlùjọ níbi tó wà lábẹ́rù lé mi ọlọ́run bá mi ti jáde jáde ẹ ṣe mo dúpẹ́ iṣẹ́ ìránṣẹ́ yín ò ní gbẹ ọ a ṣe ẹrọ ọ̀run láti òkè wa ìtẹ́ òfin máa ṣiṣẹ́ yín àti mama áńgẹ́lì ṣe bí ọba gbé fún lórúkọ jésù àgbéwọ̀ yín ẹ ní ṣiṣẹ́ ṣe lórúkọ jésù àwọn áńgẹ́lì ọ̀run adúró ti yọ wọn máa fún yín gbọ́ wọn máa fún yín ṣe ó ti rí bẹ́ẹ̀ lórúkọ ti bàbá àti ọmọ ti ẹ̀mí mímọ́ ẹ ṣe ó dáàdì mo dúpẹ́ ṣe ó dáàbò sá.
0: Àníṣe sọ pé ẹrù wo ló ń bẹ lè mi.
1: Ẹrù wo ló ń bẹ lè mi.
0: Tí mi mẹ́tọ́.

0: ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
1: Ọkọ ìyàwó, dé ìyàwó ẹ mọ́ra.
0: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
1: O lè fẹ́ ni kò yàwó ẹ lẹ́nu.
0: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gbá ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
2: I see

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: Ó bàbá, akọrin ìlà tààrọ̀ ni. Ó ti sún mi, igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin, fọkànbalẹ̀, ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, òun rèé, òun rèé.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Flash FM 105.5.

0: lórí ibara lórí yẹn ni lékìlékì tó rí kẹfún tún lọ mọ ni gínigí sí ni o olórí sports tún ti padà ní lápọ̀tò ẹ ò ní wò ó tán.
1: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sport kí Ìbàdàn ká máa vinga mututide láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kan kú jẹ ẹ̀ ní gògì àárẹ̀ ẹ̀ ní máa yan fónà ẹ̀ wọ ẹ̀ ní ṣàwúre gi ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ààyè. Ókè ẹ̀sìn galu ẹ̀ má fọ̀ ẹ̀ jẹ́ amúra wa.
0: Dédédé mo tún gbé dé o. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

ẹ kú ojúmọ́ ní gbogbo bíi 13 pẹ̀kan ní splash 105.5 fm ilé fún Bálàwí Gbẹ̀fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ó pé méjì lórí ètò ìjà wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kòkó orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tùnì fún òwúrọ̀ tòní desmond tùdíjì àgbáwo tọ́tọ́tọ́ àgbáwo tó fàṣẹ mú mi túndé ọláwó alẹ́ sẹ́ọ̀sì olóòtú ètò ìjà wọn sí adẹ́rùnkẹ́ adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn ká máa fíngà ti yin gangan ẹ̀yìn tèmi òní lọ́jọ́ ṣẹ́gun àṣẹ́gun kó àṣẹ́gun àrùn ó ti wá ṣọ́ọ̀jọ́ ẹ̀mí kankújẹ ní gúgí àárẹ̀ ẹ̀ ní máa yan fò náà.

0: ìdíje World Athletics Championship fún àwọn ọ̀dọ́ tọ́jú orí wọn wà lábẹ́ ogun ọdún ìyẹn World Under 20 Championship òun náà ni ó láǹfààní ìyẹn láti wáyé tó dẹ̀ jẹ́ pólédé Nàìjíríà àti láwọn ọ̀dọ́ tọ́jú orí wọn wà lápàbẹ̀ yẹn tí ó ṣojú wa o Miracle Ezechukwu bákan náà Success Oyibo àwọn tí wọ́n ṣojú ti Nàìjíríà ìyẹn nínú ìdíje World Athletics Championship ọ̀hún àwọn náà nìyẹn. Bẹ́ẹ̀ fún ìdíje Commonwealth eléyìí tó láǹfààní láti tẹnubodò ìyẹn lọ́jọ́ ìsinmi Sunday tí wọ́n parí ẹ̀ o ìmí tí Nàìjíríà ti ṣe ipò keje pẹ̀lú góòdì mẹ́wàá bronze medal méje àti silver medal méje òun náà ni ti Nàìjíríà wọ́n fi parí ìyẹn sí ipò keje o tó dẹ̀ jẹ́ wípé àwọn nìkọ̀ àkọ́kọ́ nílẹ̀ adúláwọ̀ tí ó wà láàrin ipò kìíní sí ipò kẹwàá nínú ìdíje Commonwealth ọdún tá a wà yìí ẹ mọ́ gbàgbé wípé ìgbìmọ̀ tó fi sílẹ̀ ìdárayá lápapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn National Sports Commission lábẹ́ alága wọn Malam Shehu Dikko àwọn àtòun àti ẹni tí ṣe olùdarí àgbà wọn ìyẹn Bukola Ọlọ́pàdé àwọn méjèèjì náà ni wọ́n ti kọ́kọ́ lọ fún ìgbìmọ̀ tó ń rí sí ìdíje Commonwealth pé bó o ní ṣe Nàìjíríà lè gbàlejò ẹ̀ lọ́dún 2030 ṣùgbọ́n Nàìjíríà ta tí o orílẹ̀-èdè India àwọn náà ló jámọ́ lọ́wọ́ India ni ó gbàlejò ìdíje Commonwealth lọ́dún 2030 ṣùgbọ́n Bukola Ọlọ́pàdé àtòun àti Shehu Dikko náà ti ní kí a lọ fọkàn balẹ̀ kí a mu omi tútù tó lọ́dún 2032 ọdún 2034 ìdíje Commonwealth tó máa wáyé orílẹ̀-èdè Nàìjíríà ó gborí wọlé o tó dẹ̀ jẹ́ pé ilẹ̀ adúláwọ̀ làwọn ò ti rí dájú pé àwọn gbà á bí African Games ló máa já sí pé orílẹ̀-èdè Nàìjíríà làwọn ò gbà á lẹ̀ fún kan rí gbà ó bọ́ máa wọn lọ́wọ́ lọ́dún 2030 ni àmọ́ tọdún 2034 kò ní bọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà kò ní bọ́mọ wọn lọ́wọ́ o ẹ̀wẹ̀ nínú bí eré ìdárayá mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ sí nàìjíríà ti kópa pẹ̀lú àwọn eléré ìdárayá orí ọ̀dàn 72 mẹ́dà bíi 24 òun náà lórílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n gbà ìyẹn ní apá abẹ̀ yẹn ókè ẹ jẹ́ ń lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí wípé ẹni tó ìwà kan ríjì olùkọ́ni bẹ́ẹ̀dẹ̀ insurance monday odige òun náà ìròyìn ti jẹ́ kó di mímọ́ o pé yóò mọ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni kíkọ́ látinú líìgì ìpele kejì orílẹ̀-èdè nàìjíríà ìyẹn nll ìyẹn godzilla pabio united òun náà ni wọ́n ti yàn ó o tó dẹ̀ pọ̀ òun ni ó jẹ́ olùkọ́ni wọn ìyẹn ní àkókò yìí odige eléyìí tó jẹ́ wípé ó ṣetán láti já òkè dandan ìyẹn fún ikọ̀ ọ̀hún òun náà nà dẹ̀yìn gẹ́gẹ́ bíi technical director fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà tí wàá mọ̀ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bíi ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bíi olùkọ́ni ìyẹn edward green ìyẹn head coach ikọ̀ godzilla pabio united yìí òun lòun mọ̀ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìyẹn ní ìlú uyo rẹ̀ pinnu líìgì ìpele kejì orílẹ̀-èdè nàìjíríà làwọn yẹn ni wọ́n ti mọ̀ tàbí ẹni pé o náà mọ̀ dábí ẹdun rọ̀ bí ó wè ó da àjọ tó ń ṣe ó da aláfẹsẹ̀gbà lórílẹ̀-èdè nàìjíríà àjọ nff ẹ mọ̀ gbàgbé pé ètò òdìbò wọn ó ń bọ̀ lọ́nà o tó dẹ̀ jọ pọ́n kálukú ní ti ń fàtẹ́gùn sílẹ̀ ẹlẹ̀ àwọn ìgbìmọ̀ tuntun òun náà ni wọ́n yàn ìyẹn fún ọdún 2026 gbọ́dún 2030 níbi tó ń kálukú náà ti mọ tó ń kálukú mọ̀ tún manifesto rẹ̀ lẹ̀ láìpẹ́ láì jìnà ìyẹn lórí gbígbé díwúwà ní ipò ààrẹ àbí ìgbìmọ̀ àjọ nff bẹ́ẹ̀ nff extraordinary general assembly eléyìí tó wáyé ní yenegua ní ìpínlẹ̀ bayelsa lọ́jọ́ 23 oṣù kẹta ọdún 2026 níbẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ lábẹ́ òfin ètò ìdìbò tó ń di àjọ ọ̀hún pé gbogbo ohun táwọn ò bá ṣe àwọn tí mo bá wọn ó ṣe ṣe o ibẹ̀ náà sì ti yan ìgbìmọ̀ ẹlẹ́nu 12 eléyìí tí ó mọ̀rí sọ́rọ̀ ètò ìdìbò àjọ nff náà bẹ́ẹ̀ ẹkùnjẹkùn òun náà ni wọ́n sì fi yàn wọ́n ìyẹn zona representative náà fi wọ́n jẹ lápá àárín gbogbo àríwá ni ìwọ̀ oòrùn àríwá ìlà oòrùn àríwá ìlà oòrùn gúúsù ìwọ̀ oòrùn gúúsù àti gúúsù gúúsù òun náà ni wọ́n ti yàn àwọn tí wọ́n mọ̀ jẹ́ ìgbìmọ̀ tí ó mọ̀rí ṣeré yóò mọ̀rí ṣètò ìdìbò àjọ nff tó dẹ̀ pé gbogbo ó ṣe lọ wọ́n ti mú ọjọ́ eléyìí tí ó láǹfààní láti wáyé ìyẹn nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí òun náà ìwọ́n ọmọ wójútù ìyẹn sọ́rọ̀ ètò ìdìbò àjọ nff lórílẹ̀-èdè nàìjíríà ókè látàpá àbẹ̀yẹ jẹ́ lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ ìyẹn wafcon olùwípé orílẹ̀-èdè morocco eléyìí tó gbàlejò ìdíje yìí àwọn náà ni wọ́n mọ̀ ṣe dáadáa wọ́n ti mú ààyè wọn ní ìpele kẹta sí àṣekágbá quarter final ìdíje fèyẹlẹ adúláwọ̀ orílẹ̀-èdè morocco àwọn náà ni wọ́n parí o ìyẹn sókè téńté tábìlì ní sọ̀rọ̀ eléyìí tán wà lẹ́yìn ìgbà tí wọ́n tọ̀ mẹ́rin lẹ́yìn dòdò ojú orílẹ̀-èdè senegal ìyẹn ní olympic stadium ṣé ẹ rí figagbága yẹn ó ta lẹ́nu ṣé ẹ rí àti senegal àti morocco orogun ọlọ́jọ́ pélé tí gbogbo wọn ti jọ tẹsẹ̀ bọ̀ yìí eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àròpọ̀ máa tán o ìyẹn ní àkókò orí bá a ṣe ń jẹ ọwọ́ rẹ̀ kó tán láwo òun bá a ṣe ń jẹ kùrú táwọn kò jẹ kó tán láwo náà tó ń gbọ̀nwó ẹ lẹ́yìn fúnra wọn ṣé ẹ rí lánà nǹkan kan ṣẹlẹ̀ aṣọ́lé orílẹ̀-èdè morocco ìyẹn adìǹdé ayé ajíǹdé ayé dáyé eléyìí tó jẹ wípé ẹni ogún ọdún ni orílẹ̀-èdè morocco ìyẹn atlas lionesses wọ́n rí penalty yẹn golíwò mi ń gbà ọmọbìnrin yìí ni morocco bá gbà ọ̀tẹ̀lé mú ó mú lọ́ba tún ní rárá pé ẹsẹ̀ rẹ̀ wà ń ta ọkọ̀ já nínú ìlà pé ẹsẹ̀ rẹ̀ ò sí nínú ìlà wípé kan tún penalty yẹn kan tún gbá lẹ́yìn ìgbà tí wọ́n lọ wo fọ́nrán tó ń ṣèrànwọ́ fún adarí ayò ẹni kí ló tún ṣẹlẹ̀ jizani chebak agbọ́wọ́ wájú wọn ó tún tún penalty yẹn gbá ajíǹde ayé ó tún tún mú pé ẹyin níbi lẹ́ni ẹsẹ̀ ẹ̀la ẹ ṣe kẹ ẹ tó jẹ ṣẹlá wà tí yìn àti tọ́sẹ̀ bọ́ ṣòkòtò kan náà kí ẹ tó túmọ̀ sí wípé orílẹ̀-èdè senegal àti orílẹ̀-èdè morocco orogún náà padà jọ máa bára wọn ṣe ilẹ̀ adúláwọ̀ àti ìṣẹ̀tàn fún ẹwẹ̀ orílẹ̀-èdè morocco àwọn náṣà yanyan nísọ̀rí yẹn o ìyẹn sí ìpele ẹlẹ́ni mẹ́jọ yẹn quarter final torí wípé orílẹ̀-èdè senegal ẹ̀wọ̀n láǹfààní láti kógojá àmì mẹ́rin yẹn 4 points náà ní nísọ̀rí eléyìí tí wọ́n wà eléyìí tí òfútà rẹ̀ gálà yọ̀nẹ́ sí ìzẹ̀ ìyẹn láǹfààní ìyẹn láti yanjọ bẹ́ẹ̀ sì rèé orílẹ̀-èdè senegal ló jẹ́ wípé lọ́dún 2022 àti ọdún 2024 ìpele ìsọ̀rí òun náà ni wọ́n ti já nínú ìdíje ìfẹ̀yẹlẹ̀ adúláwọ̀ bẹ́ẹ̀ fún ìsọ̀rí àkọ́kọ́ group a ìfigagbága míì tó wáyé ìyẹn ní mọ́lẹ́ abdullahi stadium orílẹ̀-èdè algeria wọ́n faṣọ yamọ́ kenya lọ́rùn o kenya wọ́n fìyà kíhan láàánú àmì ayò méjì sódò náà lórílẹ̀-èdè kenya lè bò wọ́n òun náà lórílẹ̀-èdè algeria lè kóyà fún kenya tó fi bò wọ́n léyìí tó túmọ̀ sí orílẹ̀-èdè kenya wọ́n kúrò ní ìsọ̀rí yẹn láì ní àmì kankan rárá wọn rà mí kan mú báyìí ìyẹn ní ìsọ̀rí náà ìgbà tán sì wá sí ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ àwọn obìnrin gbẹ̀yìn ọdún 2016 ni orílẹ̀-èdè algeria lè tó wá jẹ́ pé orílẹ̀-èdè àgbáyé ipò 74th òun náà ni wọ́n wà náà ni wọ́n wá ṣe kíni o ni wọ́n wá sí ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ àwọn obìnrin fúngbà ẹlẹ́ẹ̀keje orílẹ̀-èdè morocco ipò àkọ́kọ́ ìsọ̀rí àkọ́kọ́ àmì méje 7 points náà ní ẹ̀tán dẹ̀ ní goal 5 yẹn ní ìpele ìsọ̀rí tó sì ṣe pa látakò kò rí àwọn ọmọ mi orílẹ̀-èdè algeria ipò 4 orílẹ̀-èdè algeria ipò 2 oje pẹ̀lú àmì 6 goal 4 òun náà ni àwọn ní wọ́n kàn sí ìdẹ̀yọ̀ kan péré ìyẹn nísọ̀rí yẹn lè tẹ́ wà orílẹ̀-èdè senegal àwọn ọlọ́jà wípé ipò 2 ipò 3 ni wọ́n bá jáde o pẹ̀lú àmì 4 ní ìsọ̀rí ọ̀hún tó wà ní orílẹ̀-èdè kenya àwọn náà rúpò wọ́n sì nọmba 1 láti ìsàlẹ̀ ni wọ́n gbọ́n gbìn wọ́n mí kankan wọ́n làámì kankan wọ́n sì kàn sí di goal méje wọ́n bu méje lu wọ́n láàánú lọ́wọ́dé fún ìpele kẹta sí àṣekágbá quarter final orílẹ̀-èdè morocco wọ́n kojú ẹni tó bá ṣe ipò 2 ìyẹn nísọ̀rí ẹlẹ́ẹ̀kejì group b nígbà tí orílẹ̀-èdè algeria táwọn ọmọ kojú ẹni tó bá ṣe dáadáa ìyẹn nísọ̀rí ẹlẹ́ẹ̀kejì yẹn group b ẹni tó bá ṣe ipò àkọ́kọ́ nù bẹ́ẹ̀ àwọn ìfigagbága míì náà ojú wa ó ti ń wọbẹ̀ ó ti ń lọbẹ̀ ìsọ̀rí kejì níbi tá a ti rí orílẹ̀-èdè tanzania àti cote d'ivoire tọ́mọ̀ kojú ara wọn lago 9 ni ẹni tí ìdíje yìí wá tún wà ó sì fi kàn gbà kan rí gba ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ àwọn obìnrin ní orílẹ̀-èdè south africa àti burkina faso àwọn náà mọ̀ kojú ara wọn lago 6 ní ìrọ̀lẹ́ òní ẹwẹ̀ ọjọ́rùú wednesday orílẹ̀-èdè malawi okojú zambia nígbà tí nigeria àwọn àti orílẹ̀-èdè egypt wọ́n jọ mọ̀ kojú ara wọn ṣẹ́rí ìfigagbága ìsọ̀rí yẹn ó ta lẹ́nu ọwọ́ adìẹ ọjọ́ àlàmísí thursday ní group d làwọn ó gba ìfigagbága tiwọn cabo verde àwọn àti cameroon nígbà tí orílẹ̀-èdè mali àti ghana táwọn náà mọ̀ kojú ara wọn ìròyìn tó wá níṣe pẹ̀lú super falcons orílẹ̀-èdè nàìjíríà rèé torí wípé Big Rash Rashidat Ajibade Balogun ko Super Falcons orílẹ̀-èdè Nigeria òun náà ló ti jẹ́ kó di mímọ̀ pa àwọn agbá bọ́ọ̀lù òun wọ́n ti ṣetán láti rún párúnsẹ̀ yẹn sí orí pápá o. Ó lè jẹ́ wípé àwọn onímọ̀ wòrà àwọn ràn kídí àwọn kó bàjẹ́ nǹkan ò ṣe dáadáa ìyẹn fáwọn lẹ́yìn ìgbà tí wọ́n fìdí rẹmi sọ́wọ́ orílẹ̀-èdè Malawi wọ́n wá jẹ́ pọ́n padà túnra wọn ṣe nígbà tán kojú orílẹ̀-èdè Zambia pẹ̀lú àmì ayò kan sí odò nínú ìdíje ìfẹ́yẹ̀lẹ̀ adúláwọ̀ àwọn obìnrin àwọn ọmọ Justin Madugu wọ́n ti wá jẹ́ odì mímọ̀ fẹ́ ìfigagbága àwọn tó gbẹ̀yìn yìí àwọn ò rí dájú o bí kò gbogbo kakulétọ̀ ni eléyìí táwọn bá lè gbé gbogbo tó bá yẹ káwọn ó ṣe ni àwọn ò rí dájú pé àwọn ṣe o wípé ìpele tó kàn àwọn já síbẹ̀ ìyẹn ní tẹ̀pá ti kú kú àwọn sì mọ̀ ṣe kí ni àwọn mọ̀ ṣe dáadáa ẹ̀wọ̀n kan pa azatu shala ló mú góò wá níṣẹ́jú ẹlẹ́ẹ̀kẹjọ ìyẹn 8 minutes ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi fìyà jẹ orílẹ̀-èdè zambia ìyẹn ní fìgàgbọ́gà wọn ẹlẹ́ẹ̀kejì ní sọ̀rí ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí wọ́n ti bára wọn ọjọ́ náà níṣẹ́ náà di ikú ndànàájì àtùn àti ẹ̀bà brabanda wọn náà ni wọ́n dì wọ́n mú àwọn ní fìgàgbọ́gà wọn méjèèjì yẹn ó máa wá ta lẹ́nu ìyẹn malawi àti zambia torí wípé chawinga sister àwọn náà fẹ́ jẹ nǹkan wọ́n fẹ́ mi àwọn bàbara brandà òun náà fẹ́ ju nǹkan ó fẹ́ jùlẹ̀ ìyẹn fólèdè zambia ó ti wá ṣe kíni iṣẹ́ wá kù sọ̀wọ́ ikọ̀ super falcons ṣe é rí egypt jẹ́ kéré tán kan tẹ̀yìn ra bubi mẹ́rin márùn mẹ́fà lẹ́kan lọ́wọ́ ká máa sọdún go o kábù fún wọn kábù sí ara kán máa bá yí ìyẹn bíi june 12 ẹwẹ́ rashida tajibade ó ti wá jẹ́ kó di mímọ̀ ipò orílẹ̀-èdè nàìjíríà àwọn máa ṣe dáadáa ìyẹn ní ìgbà táwọn bá kú orílẹ̀-èdè egypt yẹn lọ́la wọ́n gbàgbé ẹ̀rú pèdè mẹ́yìn ìní sí lórí pápá orílẹ̀-èdè nàìjíríà ìyẹn fún ìfigagbága náà torí ẹ̀rọ ọlọ́run fífi ṣúkúra láti pọ̀ àti ní síkírà tù yìí sálọ̀ lórí àga ọlọ́run fi kẹwàá ajibade ti lẹ́yìn ọmọ nàìjíríà ẹ má pàníkì o orin tí mo kọ lánàá òun náà ni kí everybody máa kọ why you so worry fellow nigerians we no go let you down ẹ wọ pé super falcons àwọn ọmọ yẹn wọn èjà wọn ń tan ọmọ èjà wa wọn ọjà wọn kan wọn ọjà wọn pàǹtí ẹwà àwọn ọmọ eléyìí yàtọ̀ sáwọn pàǹtí ẹwà òkè àjọ tó ń sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn lórílẹ̀-èdè algeria àwọn náà ràmà ti gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ ni ikọ̀ àgbọ̀dẹ orílẹ̀-èdè algeria ìyẹn vladimir petkovic òun náà ti gbaṣẹ́ o wọn ti gbaṣẹ́ lọ́wọ́ ìyẹn ti kò kò kúkò eléyìí yóò ṣẹ̀yìn bíi ikọ̀ desert forces bí wọ́n ṣe ṣe dáadáa nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé tó wáyé ìyẹn ní orílẹ̀-èdè america orílẹ̀-èdè canada àti orílẹ̀-èdè mexico alẹ́lẹ́ gangan àwọn fi petkovic gidigbo ipò kò mọ̀ lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ wá padà wá sí ròyìn tó ní í ṣe pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n látọ̀dọ̀ àjọ caf àjọ tó ń sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà nílẹ̀ adúláwọ̀ àjọ caf òun náà ni àwọn ìgbìmọ̀ eléyìí tí ó mọrí sí àmì ẹ̀yẹ caf awards lọ́dún 2026 náà ni wọ́n ti wá ṣàbẹ̀wò sílùú èkó ìyẹn lánàá tó dẹ̀ jẹ́ pé ẹni tí í ṣe gẹ́gẹ́ bí ilé iṣẹ́ tó ní sọ̀rọ̀ eléré ìdárayá ní ìpínlẹ̀ èkó àwọn náà ni wọ́n mú wọn lọ síbi tí caf awards 2026 tí ó sì láǹfààní ìyẹn láti wáyé lọ́dẹ̀ fi gbogbo ẹ̀wọ̀n pé sí ẹ̀ ń kó èkó jẹ sí ẹ eré èkó báyẹn ẹni tá a fi ń pè kó fọṣù ní nàìjíríà òun lẹ ti rí yìí o ẹjẹ awakawa ṣe òyìn lẹ́yìn tó túmọ̀ sí pé ìpínlẹ̀ èkó ni ó gbàlejò caf awards ìyẹn ti ọdún eléyìí tá a wà yìí ó ṣe kó jẹ́ pé ní oṣù kẹwàá ọdún aláǹfààní ìyẹn láti wáyé ó dẹ ẹjẹ wá ṣe kí ni ẹjẹ múrò òyìn tó ní ṣe pẹ̀lú dodo orí orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè ọgbọ̀n ọdún 30 years ẹ̀tẹ̀ẹ̀jẹ̀ ńkọ́kọ́ ṣe báyìí ní ọdún 1996 atlanta 96 nígbàtí ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà tán gba gold nínú ìdíje olympics tán fi àjẹ orílẹ̀-èdè argentina ìyẹn láṣekágbá níbo lẹ́yìn wà níbo ni ìfigagbága yẹn níbo ló kà yín mọ́ níbo lẹ́yìn wà ẹlòmílẹ̀ wà kò èmi ò bá tán wọ́n rọ̀ fáwọn ni pé bó ṣe ṣẹlẹ̀ ní obíjọ́ kánú wá kò yẹn ṣe ṣẹlẹ̀ ní torí wẹ́dà nà kánú àbí nà kí whether na kunu abi na jugunu eh ina ti mo bi ti orin yen to si wo wa eh gugu awon jo kanu yen bi to si wa teyin ti orin gba na iyen ni bi 30 years ago in the fast fast lenu sin sin ogbon odun ti sare pe boya nu ato leyin ti wa fun won ti ibi yin abon ti bi eyin ilu te ti wo bi emi ni sin ya mi amo so ton fi mi pe a ile hausa la won wa o iyen eh ni Atlanta 96 iyen koda ati France 94 nime mi o ti joko tan ti mo ka tan pe a ni France 94 to lede Nigeria so si be tan se bayi Atlanta 96 iyen ile hausa lo ka mo gugu wa ya bo ta loru ni a se kankan pe kan ba se ri wi pe emi ti mu tan yen mo ti mu wa feyin eyin na bi ti Atlanta 96 to ka yin mo 30 years ago bi o ka yin mo eyin o e je agbo bi Nigeria bo se gba idije eh gba gold ni idije Olympics o ti po gbo odun o eyin ti wa okan lara awon to wa wa pelu iko Super Eagles abi Green Eagles nigba na lo ohun eh ti won jo gba idije won jo gba gold medal iyen ni Atlanta 96 pelu dream team o lede Nigeria iyen Garubal wa eni odun meji le ni 52 o lo ti je ko di mimo o ipe e wo lodo ti tawon o irufi ase yori yi ko le ba ko si nkan ti Nigeria fe se to le ba mo o ni awon gba Olympic gold yen nse lo dabi gba tawon ba gba idije fe ya agbaye o o de je wi pari pe ko di generation lede Nigeria latodo 1994 todo 1998 o na ni gbogbo won na ti se dada fo lede Nigeria Olympic Eagles yi gold medal ton gba lodo 1996 ni Atlanta Games ibi ti Garubala wa o na ti wa pelu iko na o le je ko di mimo pa o special o lawon gangan ni ko akoko nile adulawo saaju lede Cameroon tawon se be tawon se kini tawon se dada o ni ewo nigba na lohun ise ni kankan o fa won lanfani iyen lede daraya bolu alafesegba o ni e wa wo aye igba na aye awon bebeto Ronaldo Roberto Carlos Rivaldo ni Juninho gbogbo won pata bawon bawon bawon bawon Zareti ni Crespo Ortega o ni gbogbo won na wa eleka ede ya bodo lafese gba won world class gangan to ya to sawon pante wa tawon ri ni isin ohun na ni orilede Nigeria ni won koju lodun na lowo iyen ni Atlanta 96 ojo keta osu kejo odun 2026 iyen ana ohun na lo pe 30 years ile ti Nigeria gba gold medal iyen ni idije Olympics lase kagba ile to waye ni Sanford Stadium ni Antez iyen ni ilu Georgia o ti lanfani iyen lati waye ami ayo meta si meji ohun na lorilede Nigeria ohun ipa Argentina iyen ni enu mo amọ ele wa shock emi ba kan tori Bonfredo en to ko Nigeria to ko mo gba idije ohun iyen lodo 1996 ohun na lo ti je odi mimo pe te mo wo pe won se ileri kan fa won iyen nigba na lohun e mo pa awon omo to ko so nigba lati de kanu wa ko Austin Jeje Okocha ni Daniel Debuwa Mukachi Taribo West ti Alessin Babayaro Garubala wa Emmanuel Amunike gbogbo wọn bá ń bá ń bá ń òun náà wà ní golden generation yẹn ẹ ń wá ìpínlẹ̀ nàìjíríà na brazil àmì ayò mẹ́rin sí mẹ́ta ẹ̀yẹ ní extra time ní ìpele tó kọ̀gùn sí àṣekágbá semi final tó tún wá dégbò lédè argentina padà foríko ní sanford stadium ní antes ní georgia pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì kí nàìjíríà tó mú golden yẹn lọ́dún náà lọ́rùn ó jẹ́ kó di mímọ̀ yẹn Bonfredo yí pé ìlérí tán ṣe fáwọn nígbà náà ẹ wò ó lóun ò gbọ́ nǹkan kan o òun ò rí nǹkan kan o ẹ̀yin ni ẹ̀ lẹ́yìn tá a ti yẹ ó ní ṣùgbọ́n ó lóun gbọ́ páwọn kan gbà títí wọn o wípé àwọn kan wípé nǹkan ṣe lè rí fáwọn ìjọba àgbà náà tán ṣe lè rí fáwọn nǹkan kan akọ̀lé ara lẹ̀ ìjọba ó rẹkọgáìsì yẹn ti gbogbo ẹ̀ àwọn kan láwọn rí táwọn gbà ṣùgbọ́n òun bọ́ fojú òun dé olùkọ́ni èèbó kúrò òun ò lè parọ́ kò sí tóun fẹ́ fi rọ sí èyí ni kò sẹ́ni tí ó lè parọ́ ókè olóhùn òun ò rí nǹkan kan o wọn ò gbọ́ nǹkan kan olóhùn tiẹ̀ mọ́ bá ṣe gba mẹ́dà bá ṣe gbà á ìyẹn ní ọwọ́ òun àmọ́ o gbogbo ò lè rí kan sí fáwọn òun ò gbọ́ nǹkan kan àmọ́ inú òun dùn nígbà òun wà lára àwọn tó ṣe àṣeyọrí tó mú ìtàn tó ṣe dáadáa tó rìnlẹ̀ wá ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ lẹ́yìn 30 years níbo gangan ni Atlanta 96 níbo ló kẹ́yìn mọ́ ìyẹn ní ọdún náà lọ́wọ́ ẹ fi sójú òpó kan ìbánidọ́rẹ̀ facebook wa splash 105.5 ìbàdàn ó dá ẹ̀yìn tiwa ẹjẹ́ adágbo owó kó lè kojú owó tá a bá padà dé yàwọn sí tẹ̀síwájú jésù splash ló wọlé agbára wa wá pìlìkì àmọ́ tí ń bá kì ọlọ́run ló lẹ̀ bí ìwà bọ́ọ̀nà.
1: wọ́n tún bẹ̀rẹ̀.
2: Fún olè ṣaláì máa fani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: káàbọ̀ padà látòjú ọjà ìkànnì splash 105.5 FM ilé fún Bọ́lá Ìbùgbé Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà lẹ́ṣin wa lórí ètò ìjà wọn sí ẹ̀ lè wò wá níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook splash 105.5 Ìbàdàn Abdulkade Adérọgbà lẹ́yìn 30 ọdún ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 1996 lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gba ìdíje náà gba Atlanta 96 ọjọ́ kẹta oṣù kẹjọ 2026 àná ló pé ọdún 30 ọdún gbáko tí kinní ọ̀hún tó ṣẹlẹ̀ ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà. A sì ti rí ìwú ẹ̀ mọ̀ ó máa ń ní ìbéèrè kan tẹ̀mí máa ń bi àwọn tó bá jẹ́ àgbà ọ̀jẹ̀ pé tó bá jẹ́ wípé birú àwọn generation àwọn Adémọ́lá ló pọ̀ yìí generation àwọn àti Osimhen African Best méjì ló ti máa wọn kan báyìí ó wá jẹ́ pé wọ́n gba bóyá AFCON wọ́n wá lọ sínú ìdíje ìfẹ́yà ilẹ̀ adúláwọ̀ àmọ́ wọ́n wá lọ sínú ìdíje ìfẹ́yà àgbáyé wọ́n débi tó lápẹẹrẹ ṣé a lè ní wọ́n lè cancel in tí àwọn tó gba olympic gold yìí àwọn set 90 class of 94 yẹn di 98 ṣé àwọn set yìí tó bá yẹ pé ká wọ́n ṣé o ká sọ pé wọ́n kàn tiẹ̀ wá padà ṣé wọ́n gba ìdíje ìfẹ́yà ilẹ̀ adúláwọ̀ wọ́n wọ AFCON ṣé wọ́n lè súnmọ́ wọn àgbọ̀ntẹ́lẹ̀ ṣé wọ́n lè cancel in tí wọ́n ti torí àwọn ilé charisma wọn pọ̀ àwọn ti sẹ́ẹ̀tì táwọn wò yìí àwọn sẹ́ẹ̀tì eléyìí o charisma wọn pọ̀ ẹ̀rọ àwọn generation wọn akọ pọ̀ gbogbo ẹ̀ pọ̀ ariwo pọ̀ hype pọ̀ ari ṣé tó bá pọ̀ kàn sí ọ̀rọ̀ àṣà àwọn nǹkan yẹn ṣé hype yẹn àti gbogbo nǹkan ni ṣé ó lè cancel in ti 94 sí 98 set tí wọ́n ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà.
1: Atọ́kùn ṣe rí tábà wo 90 àwọn tó jẹ́ 1994 tó ṣe dáadáa fún ọlọ́dún 1994 98 96 kódà wọ́n mọ̀ pé ìgbà àkọ́kọ́ tá àkọ́kọ́ lọ sínú ìdíje ìfẹ́ àgbáyé ọdún 1994 ni ká wá kó àwọn agbábọ́ọ̀lù yẹn ká wá kó wọn sẹ́gbẹ́ àwọn ta ní ní right now ta ní lọ́wọ́lọ́wọ́
0: báyìí France 98 US 94 France 98
1: 94 ni US ta bá wò wọ́n dáadáa á rí i pé ta bá wò wọ́n ọ̀tọ̀ ni pé àwọn kan ní àfojúsùn ọ̀tọ̀ ni pé àwọn kò láfojúsùn àwọn wo ló láfojúsùn o làwọn 1994 set ẹja wo gbà tí àwọn ń gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà àwọn wọ́n ń gbá bọ́ọ̀lù pé káwọn já fún set logo Nàìjíríà o làwọn ń gbá bọ́ọ̀lù fún gbà náà lọ ṣùgbọ́n tá bá wo sìn wọ́n ti darí pọ̀ mọ́ sápa.
0: Orúkọ àwọn sẹ́ẹ̀tì yẹn ti ẹ̀kọ́ ń kí kánú okocha
1: taribo
0: sẹlẹsì
1: garubala wa kó tó lè gbéṣẹ́ tó
0: ṣe àárín sẹ́ẹ̀tì wọn náà ni fìnídìí jẹ́
1: fìnídìí jọjú fìnídìí jọjú wà láàrin wọn báyẹn
0: nàìjíríà ò tí ní ẹgbẹ́ fìnídìí jọjú
1: ìbò láti fẹ́ rí
0: àti ìrìn wíńgà fìnídìí jọjú
1: kò síbi táti fẹ́ rí
0: ẹ̀ gbàgbé gbogbo ẹ̀ tí ní.
1: Ẹlẹ́tọ́ túbọ̀ sí wípé tá a bá wò dáadáa nígbà yẹn àwọn fi gbogbo ara àtẹ̀mí àtara àti iṣẹ́ wọn kókó gbẹ papọ̀ wọn fi ṣiṣẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ pé wọ́n padà work àpẹ wọn ó dẹ̀ padà ṣiṣẹ́ fún ọlọ́dún yẹn lọ́hùn àwọn àìpé 1996 náà gba ìdíje olympic wọ́n gba ọlọ́wọ́ ìdíje 1996 náà 1994 ó náà ṣe dáadáa tọ́ lọ sínú ìdíje ìfẹ́ àgbáyé ẹlẹ́tọ́ túbọ̀ sí wípé ẹjẹ́ àwọn ohun
0: ọ̀ 98 náà lọ nídìí yẹn 94 94 àkọ́kọ́ kò tíì mọ jọmjọ ṣùgbọ́n gba ìdíje ìfẹ́ adúláwọ̀ ní 94 yẹn kó tó wá di wípé wọ́n lọ ìyẹn sínú ìdíje 96 yìí
1: olympic
0: 98 náà wà lọ france náà lọ world cup france 98.
1: Tá bá wò dáadáa tá bá wò àwọn agbábọ́ọ̀lù yẹn dáadáa á rí wípé tá bá wò wọ́n síra wọn wọ́n tiẹ̀ jí ìlàjìnà fẹ́ ni torí pé
0: ẹ mọ̀ wọ́n rí gbéná wojú à ń bọ̀
1: torí pé tá bá wò dáadáa
0: sẹ́ẹ̀tì àtàwọn sẹ́ẹ̀tì
1: bẹ́ẹ̀ ni torí pé tá bá wò dáadáa tá bá sọ nípa àwọn fìnídìí yẹn kí ni nǹkan tán ń rí gbà yẹn kí ni nǹkan tán ń rí yàtọ̀ sí àwọn agbábọ́ọ̀lù tá à ń rí sí.
0: Kì í sì pé owó kan ló ti wà ní bọ́ọ̀lù
1: ìgbà náà kò kì í sí owó làwọn ń wá passion ní forílẹ̀-èdè ṣé rí tẹ́yìnbá ní passion fún kankan láyé yìí kódà kéèyàn mọ̀ rí wá náírà ńbẹ ó máa mú ìyàndùn nígbà yẹn àwọn fìnídìí jọjì yẹn wọ́n pé àwọn fẹ́ gbaṣẹ́ kán mọ̀ pé mo kí gbogbo àgbáyé pé ó gbéje sí orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé iyì kan ni fáwọn èèyàn nígbà yẹn ṣùgbọ́n sì yìí ìgbà yẹn rárá rí pé abáwọ̀nù kan ó lè mú jẹ sí kó mọ̀ wá tréní àbí kí ni mo sọ̀rọ̀ sí olùkọ́ mi ilé tí ò jẹ tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ lé jẹ́ pé nísìnyí wọn ọjà fásán mọ̀ kí náà ṣe wọ́n jà fowó
0: àwọn àrífin ilé ẹgbẹ́
1: owó ni báyìí làwọn ilé ìjà ilé tó sọ̀rọ̀ sí pé tí a bá fẹ́ rírú àwọn 98 96 94 set yẹn ó dìgbà tó bá jẹ́ wípé àwọn agbọ́ọ̀lù wa ní àfọkànsí tán bá ti ní àfọkànsí tán ní passion for orílẹ̀-èdè a lè rí wọn ṣùgbọ́n tá a bá ti rí tán bá ní tẹ́ pé owó yìí àti pé a ti big nínú kọ́tà wà gbogbo awon ejeje okocha won big ni gba tan wa ninu wo
0: Frankfurt
1: ni laye big ba yen won ko pe awon be jeje okocha ti awon ododo de ni ma ni gbogbo time yen awon jeje okocha ngba yen gba tan pada wa won fi yen han si iko agba oje won ni bo fa won olukọ ni awon olukọ pe me swear staff ni gba yen won ni bo fun won gbogbo awon jeje gbogbo awon kanu wa ko ti lo play ni premier league gbogbo time yen ta ti play premier league gbogbo awon arsenal ta won kanu ti play gba yen awon finidi jo ni nuko interland ni leta lo won ni passion ni to ba gba awon yen na bi gba to ye pe awon na gbe aso awon ode sin wo ni o ki lo je be won le ma ri kan tan ri sugbon ti awon to wa nsi na ta won ba ti pe awon na fe ni passion awon na fe ni focus si ko si kan ti o le sele to ba ti ni sugbon ti ba ye pe wo bu won loju to ba bu won loju ta ri na la mo ri ta to le ri awon finidi george jeje okocha
0: awon kachi kara won se
1: yo to 30 decades
0: tori mo ranti lodun to koja ti mo lo so lede morocco baba kan eyin ti tanle lu baba won nibi to ti dagba de ni mo tun so fun yin o so fun mi pe ka ba nso awon agbabolu ti won mo ni fever yekini fever okocha o ni osin jeje okocha mini pitch lo lede morocco tan so won so pa won set ile pa won ma won osi me yi hello e ka ro o
2: ka ro
0: e ka ro o se ta ka se laaro yin oruko yin ati bi ti mo tin pe yin ki loruko yin baba
2: Francis Galani
0: lati bo
2: lati alafara
0: okay lati alafara e ti je 25000 lodola odo cashier laaro yi awon customer ke wo pe yin e lati gba account details yin 1500 naira 25000 on le je e seun gan yes oda eh ni o amo so pe fever rashid eh fever yekini fever okocha fever rashidi yekini be lu baba yen so fever morocco fever nigeria ko awon rashidi yekini la won mo ko da to fun ma won wa ko tin wa mi kiri gbogbo igba ti mo wa be yoni awon ogizi wa la won ma
1: oji awon oji ni before oji before ig
0: ipa won mo ipa won ele ta ni
1: oji before ig
0: won mo mo si me african best
1: se mo pe okay
0: atoku atoku tawale mo mo luku leke
1: se mo pe ise ta won yen se le oni super eagles fi je ise tan se le gbogbo time yen because to ba pe ise ba won ele se se se ni super eagles ole gbelege jige ba si mo won but ise ta won yen ti se le gbogbo gba yen ta n ba won algeria awon awon brazil
0: awon argentina awon ta won compete
1: ta
0: won yen ba mu wa ni isin ti kilian ba pe pa ko bo awon e ko
1: anawole gbe bi gise
0: pe awon wo line le yin bi maru mefa
1: anawole gbe so awon ba won yen compete so awon yen na ri pe o ni se won coach won eleyi olofun ale cognition gbogbo time
0: yen cognition ta mu ninu awon tan temi gangan ba fun ra mi tori daddy mi a ma so fun mi wi pe ti adari ayo ba ti ifan final whistle le leti na Nigeria ti referee o ba ti blow final whistle mo lo ti na Nigeria
1: to
0: ti sele to ti to ti sele ti pe no ni under isin ni o sele mo te pe han ti je image
1: o ti di kan
0: o ti lo amo tele ti referee o ba ti blow final whistle o ti na Nigeria Serena Williams ati Venus Williams awon mejeji na ni won mo kopa yen ni Cincinnati Open to re pe doubles de ohun na ni won jo lafani lati mo gba omo orilede Philippines akoko Alexandra Ella ohun na mo orilede Philippines akoko ti o gba WTA tour iyen fun olede leyin igba to na Jessica Pegula la se ka gba Washington Open in ami merin si mefa mefa si merin mefa sodo ohun na lo fi na yen six love na ni won mo pe la se ka gba awon okunrin ti lo freeze ohun fi ya jera for joda ami meje si mefa mefa si merin ohun lo fi na Emma Raducanu ko ni lafani lati kopa ninu orije US Open eyen Flushing Meadows iyen ni odun eleyi ti awa yi Vinicius Junior ohun na ni ko egbe agbabolu Real Madrid na ti je odimo pe awon ba soro po oro mo lo laarin awon ati Vinicius Junior ni sugbon oro iko egbe agbabolu Arsenal esi fa awon lese gbokan Arsenal le ni interest you mo Vinicius Junior awon si loro eleyi ta awon ba so ninu ko egbe agbabolu Real Madrid oluko ni to fun iyen bi mesan ni o wa ninu league ile Gesi sisa tutun eleyi tan fe mu e wo wu ni ka deran pele nu fono fun yen pomo ko nju ba lori to ja won si laaro toni titi ola eleyi ta tun mo pade Jordan Mendes ti da agbabolu ko Chelsea ba mela yin ka gbola aye ko to parrot extra won ti won kale yin fun eto ti o kon to kon parrot extra na ni mo tun ga lo tori mi o fu e ma kana mi ni gbo ko yin ire o

0: fún bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́ ó yá wò ohun rè ohun rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń sọ lójú oorun yìí ṣẹ́ ń là láàní àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Wọ́n àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí

0: Ya ká tún máa kí ra wa kú dédé àkókò yìí. Ìyẹn ní gbogbo ibi tẹ́ ti mọ láǹfààní láti mọ jẹ̀gbáládùn ètò yín ètò wa ta lọ́ta. Ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpin ní o gbọ́dọ̀ fọ́ísà o. Àtúntí gbé tẹ́ mọ̀ jáde. Àádùgbọ́ gbá kẹ́sì lọ́sàn yìí. Bàbá sọ nípa àwọn nǹkan tuntun tá a tún láǹfààní àti kó wá. Ìyẹn lọ́sàn yìí. Ṣé gbàgbé tá a já yín tán láàárọ̀ ní ìkànnì Lágelu 96.7 FM lórí ètò jẹ́kẹ́mọ̀ nípa ti Vinicius Junior ikọ̀ igi agbábọ́ọ̀lù ti ikọ̀ ti Real Madrid ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Arsenal. Lójú pọ̀nà láti mọ̀ jẹ́ pé kí Vinicius Junior kó lè bá a yá dànù. Ikọ̀ Madrid ti gbé ìgbésẹ̀ ọ̀tún. Kí ni ìgbésẹ̀ ọ̀tún ọ̀hún? À ń bọ̀ lápá abẹ yẹn. Desmond Adégbóyega Desmond Tutuji Agbáwo àti Daniel D. Àwọn tí ó jẹ láǹfààní àti jẹ́ pé kẹ́ ẹgbẹ́ wa dáadáa lápá abẹ yẹn nìyẹn o. Ọ̀gá wa Túndé Ọláwúwo olólòtú ètò Alex Ferguson Tìjáni olóko dáná ló kọ́ mi. Olóko eléètò ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá tiantia the sport actor. Actor eléètò wà active. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ 1B Facebook Splash 105.5 Ìbàdàn tàbí ní TikTok at Tìjáni olóko dáná sport actor náà ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà kò síbi tẹ́ gbà wọlé nù méjèèjì. Ṣé ẹ tún gbàgbé pé káàṣì ẹ̀ ń tẹ̀síwájú ni o. Káàṣì ẹ̀ ń tẹ̀síwájú á tún láǹfààní àti yí koto ti káàṣì ẹ̀ lọ́sàn yìí báwọn tí ó gbọ́ pẹ́ ìwọ náà ń gbọ́ testimony lọ́tún lọ́sẹ̀. Ǹjẹ́ ó déyìn ó bá káṣà ò tún káàṣì ẹ̀ báyìí? Gbogbo àjọ tẹ́ ti ń dà yẹn ìnílẹ̀ Èkó gbogbo àjọ ọ̀hún bí àbá fẹ́ kájọ ọ̀hún ọkàn ìyá pín méjì pé bí o ti ń plé èlòlò ti pa wọlé èlòlò ti pa. Ó mọ̀ sọ fún ọ pé mọ́ rìlẹ́ǹtì o mọ́ dẹ́kun àti mọ́ plé káàṣì ẹ̀ ìní ni o ìní lọ́jọ́ ayọ̀ rẹ o ìní ló káṣà òtù tó fẹ́ yóò jẹnu ọ sì jẹ lọ́sàn-án yìí. *347*1004*1#. *347*1004*1#. Ntẹ́fì gbẹnu sí káàṣì ẹnu. Láti bẹ̀yẹn já bẹ̀rẹ̀ ní tó níṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní kì í bínú kì ní kan ní mọ́ fà á. Tó bá di èyí lánàá gbàás ìní gbàás ọlá gbàás bójú ọ̀wọ́ ò bá pajú dé tán yányán kàá kò ní lalẹ̀ dáadáa. Ó dífá fún Victor síbẹ̀ nínú kẹgí agbábọ́ọ̀lù ti Galatasaray ìyẹn lórílẹ̀-èdè ti Turkey. Èyí ti ń tẹ̀ lọ́wọ́ báyìí. Òun náà ni pé Victor Osimhen ti ń fi àìdùnnú rẹ̀ hàn. Gbogbo tí wọ́n ṣe fúnnu kẹgí agbábọ́ọ̀lù ti Galatasaray lórílẹ̀-èdè Turkey kò wífẹ́ ní bọ́ọ̀dì. Ó mú mọ́ra ni iṣẹ́ onú ẹ̀ kú àwọn èèyàn mú mọ́ra bíi goli ni. Victor Osimhen ń mú mọ́ra ni látijọ́ yìí. Ṣùgbọ́n wọ́n ní báyìí Victor Osimhen ti ń palantia o. Ó ti ń fi gbeta o. Ìyẹn nínú kẹgí agbábọ́ọ̀lù ti Galatasaray ni ti ń tẹ̀ wá lọ́wọ́ báyìí. Kódà wọ́n ní ìfigagbága ọlọ́rẹ̀sọ̀rẹ̀ tó wáyé ìyẹn lánàá kojú ikẹgí agbábọ́ọ̀lù ti Rennes. Ibi tí Victor Osimhen tó ti láǹfààní àti mi àmì ayò àkọ́kọ́ fún ikọ̀ ti Galatasaray ní ìṣẹ́jú 18 minutes. Lọ́jọ́ Sunday nìfigagbága òun wáyé ọjọ́ Sunday. Wọ́n ní kódà ìfigagbága òun wọ́n fẹ́ kí Victor Osimhen kó jẹ́ balógun ìfigagbága òun fún ikẹgí agbábọ́ọ̀lù ti Galatasaray. Wọ́n ní Victor Osimhen lòun ò fẹ́ àní ìfẹ́ balógun ibi a mọ panukọrọ mi wọ bí àlóhun ò fẹ́ balógun níṣẹ́. Wọ́n láwọn alákòóso kọ ti Galatasaray ìyẹn ti ń tẹ̀ wá lọ́wọ́ ni pé gbogbo ìyẹn tí wọ́n jọ ń ṣe tẹ́lẹ̀ ti ń dùn. Ó fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé gbogbo ẹ ti fẹ́ bàjẹ́ tán yányán báyìí o. Kí ni tí ń ṣẹlẹ̀ gangan ni pé wọ́n ní ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Galatasaray oṣù kẹta leléyìí tí wọ́n ti san owó ọ̀yà fún Victor Osimhen kẹ́yìn. Ìyẹn tá a gbọ́ ni pé kìí ṣe pé wọ́n san díẹ̀ ń bẹ́ o. Bí àpẹẹrẹ ní ìsìn kìí ṣe pé ó bí á bí ó ń gba £100,000. ìyẹn lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n wá nítọ̀ kò sówó lẹ̀ o so lè mọ gba bíi 70 náà 70 lọ́sọ̀ọ̀sẹ̀ kì í ṣe pà ní fún ọ ní sẹ́ńtì tó kù á padà máa san gbogbo ẹ̀ fún ọ tó wó bá wà nílẹ̀ yín ó kọ́ o wọ́n ní wọn san owó ọ̀yà fún láti bí oṣù bíi mẹ́ta tí wọ́n sì ń bẹ̀ pé kó dákun kó mọ̀ tú àwọn láṣìírí o bí ṣe ń bá wọn mú mọ́ra bíi goli náà ni kó mọ̀ báwọn mú mọ́ra kó dákun kó mọ̀ tú àwọn láṣìírí. Gẹ́gẹ́ bíi tá a gbọ́ nù wọ́n ní Victor Osimhen ẹ mọ̀ pé Mamasẹ̀ ń jẹ́yàn ní gbèsè ìyẹn àmọ́ ni ọ̀tọ̀ ìlólódì báyìí ó di 1.5 kò sí pọ̀ jára lọ ìlólódì báyìí ó di 2000 nígbà máa ṣíwò tó ń lọ bíi 50,000 ìyẹn ó fi gbé ta pé àkílódé ayé eyín mo wá ni wọ́n ní Victor Osimhen ó ti kéde o ó ti kéde pétọ̀. Ìpẹ́gí agbábọ́ọ̀lù Galatasaray wọn fóun lówó òun láti bí oṣù bíi mẹ́ta ẹ bá ń bẹ̀ wọ́n o ẹ bá ń bẹ̀ wọ́n o wọ́n ti jẹ òun lówó o wọ́n ti jẹ òun lówó o. Ìbílẹ̀ ló ń ṣe okùnfà pé bóyá ni Victor Osimhen ló lè bẹ̀rẹ̀ sáà tí ń bọ̀ yìí nínú ìpẹ́gí agbábọ́ọ̀lù ti Galatasaray pàápàá jùlọ ní tó ní ṣe pẹ̀lú ikọ̀ ti Tottenham Hotspur ìyẹn ti kó 60 million wá Galatasaray ti dá padà. Ìpẹ́gí agbábọ́ọ̀lù Barcelona ńlá tún gbọ́ pé wọ́n tún ti gbé padà ohun tí wọ́n ti gbé wálẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún ti gbé padà sókè pé Victor Osimhen ní báyìí o pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí ikọ̀ ti Atletico Madrid tóun ò ṣetán láti gbọ́ nǹkan tí ikọ̀ ti Barcelona fẹ́ sọ nípa ti Julian Alvarez wọ́n ní tọ̀ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ báyìí ju pé àwọn ò sáà lè bẹ̀rẹ̀ sáà láì ní atamátàsí àwọn kan tiẹ̀ ní Ferran Torres kọ́ ni wọ́n ní Ferran Torres kẹ̀ ṣé àwọn ò ní òmọ bọ́ọ̀lù gbá o ṣùgbọ́n ó jura wọn lọ o ẹni tó jẹ́ pé àyè yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ láyé tiẹ̀ yóò yàtọ̀ sírú àwọn Ferran Torres gbọ́ mi dáadáa. Rova gbábí sàlù nínú kọ́yìn fẹ́lẹ́lẹ́ ń bí yìí ọ̀fíṣà bàbá ẹkọ jẹ́kọ́mọ àti talọ̀ta nìyẹn láti bẹ̀ yẹn já sanwó iwájú. bàbá sevenga ti jóde mímọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n pe bàbá lálábò sí pé bàbá àsẹ̀yìn náà nífẹ̀ẹ́ owó tó báyìí àṣebẹ̀ bá rọ́bẹ̀ ẹ jẹ̀kọ́ bàbá sevenga àṣebáyìí náà irú èèyàn báyìí lẹ́yìn náà ẹ̀yìn àti ẹni tó jẹ́ ààrẹ àjọ fífà tá a bá ń sọ nípa Gianni Infantino ẹ̀yìn méjèèjì wọ́n lẹ wà nínú ìgbìmọ̀ bí wọ́n ṣe fẹ́ ta ìpín ìdókòwò ìdíje ife ẹ̀yẹ àgbáyé pé ẹ̀yìn náà fẹ́ cash out àbí bàbá sevenga ti fèsì o ò ní gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ òun bẹ lọ́hùn kó dáríjì yín ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ sọ nǹkan míì níjọ́ mi ẹ mọ̀ ṣiṣẹ́ ìwádìí yín o kẹ̀sì mọ́ di òótọ́ ọbẹ̀ mú pé òun ò sí lára àwọn ìgbìmọ̀ eléyìí tó fẹ́ ta ìpín ìdókòwò nínú ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé o bàbá sevenga wọ́n sọ bẹ́ẹ̀ o wọ́n ní ṣé tẹ́ ẹ bá ń gbọ́ pé ìyẹn ṣe sẹ́gbẹ̀ lájọ fífà ẹ mọ̀ pé oníkálukú ló ní responsibility tiẹ̀ níta bá ti pè ní organization administration oníkálukú ni ó ní responsibility tiẹ̀ eléyìí ti ń ṣe àmójútó pé iṣẹ́ tóun bá àjọ fífà ṣe òun ni bí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ́sẹ̀ kòkó bí ó ṣe gòkè àgbà ìyẹn tóun bá wọn ṣe nu o kóun mọ̀ gbà wọ́n nímọ̀ràn pé ẹ já sílẹ̀ yìí ní ìyẹn tó ní ṣe pẹ̀lú youth development pẹ̀lú àjọ fífà ìyẹn tóun ṣe nu o gbogbo tẹ́ ẹ sọ pé òun àti Gianni Infantino àwọn jọ ń ṣèpàdé ṣe gbogbo ẹ̀ òun ò sí ń bẹ́ o òun ò sí lára àwọn gun tínú ń bí tó fẹ́ ta ìpín ìdókòwò àjọ fífà òun ò sí ń bẹ́ o ẹ mọ̀ ká kọ òun mọ́ wọn kódà níta gbọ́ báyìí ni pé bàbá sevenga gan òun àti àwọn ìgbìmọ̀ kan pẹ̀lú àjọ UEFA wọ́n wà lára àwọn tó fẹ́ darí ìgbìmọ̀ eléyìí tí ó gbé ìgbésẹ̀ tako títa ìpín ìdókòwò nínú ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé ìyẹn tá a bá ń sọ nípa FIFA World Cup *347*100#* *347*100#. Nítorí ìgbẹ́nu sí káàṣì ẹ̀nu láti bẹ̀ yẹn ká sanwó iwájú àjọ UEFA wọ́n ní ìpàdé pàjáwìrì kan máa wáyé ìpàdé pàjáwìrì yìí yóò láǹfààní àti wáyé ní ọjọ́ kejìlá ìyẹn nínú oṣù kẹjọ August 12 ọjọ́ tí wọ́n ó gbà àṣekágbá ìdíje ti UEFA Super Cup nìyẹn láàrin ìpẹ́gí agbábọ́ọ̀lù ti Aston Villa ti pe bi agbábọ̀lù ti PSG won ni leyin ifigabaga yi abi saaju ifigabaga yi ajo UEFA labi are won Alexander Severin ohun ati en to je alaga iyen fun ti European Football Association ECA iyen ta ba so nipa Nasir Al-Khelaifi ati awon igbimo won se ipade po pe bo ni oju ose ni ti ajo UEFA o pelu nkan ti Gianni Infantino pelu nkan to fe danwo yi lara ta gbo ni pe UEFA ati CONCACAF won ti gbiyanju pe lati fun ogun mo Gianni Infantino pe ki se pe nkan ani alaye ku onbe ni se ku onbe yen won fe ri be yen mo se ku onbe yen won ni ti Gianni Infantino ba wa ko ti o fi bele won ni awon mejeji baba bi awon agbo agbon kokan na si lati pese idije kan ele ti o je gege bi World Cup oni ni se pe lajo FIFA o laarin gbogbo awon association awon continent association to ni se pelu bolu alafesegba ti won pe amo idije ohun ti oni ni se pe lajo FIFA awon orilede to wa ni awon agbon kokan bi a UEFA CONCACAF won pe amo idije ohun ele ti o ma waye dipo idije ife eye agbaye ki se dipo idije ife eye agbaye ta gba oje nikan o at under 17 o at under 20 o to fi dori ti bola alafesegba to bere na won na fe pe amo idije tian ti Gianni Infantino ba yare kan le pe se owo mo tesi waju gege bi are ajo FIFA pe awon o fowo si ko te waju gege bi ta gbonu ja loju oja a loju oja nisin a loju oja gege bi mo se ja yin tan laaro ni Vinicius Junior oto ni ta ti e so pa gba si yin la losan lori eto ta lota aku nu studio laaro bi wakati bi melo kan ohun la gbo pe ipe bi agbabolu ti Real Madrid awon na ti gbe igbese pe Vinicius Junior inta igbese ta gbe yi ohun na ni last bus stop ki lawon kan ti Vinicius Junior bere lowo awon alakoso ko ti Madrid je tele ko to le di pe o fe se re loju o kenu gan o koja owo oya to fe ma gba ni ododun nikan awon kan bakan na to ba ti e wa di pe Vinicius Junior won ati ko ti Madrid won le pada te waju mo Jasna le gbe gesi bi Jasna le gbe gesi a loju oja baba de tawa te waju sugbon se ti ta cash e star 347 star 100 for star 1 hash inte igbenu se cash e nu eyin lo kan lo so yin lati gbo pe ope cash e e ja lo pa baba de ka te waju e ku kale
1: amọ pe ki lo fe ra yin ororo isodo ni mo fe ra jare ororo aburo ti oloruko ke amọ pe won ti pe ifa ma pani lapoya o ororo wo lo wa fe ki n ra bayi ororo Devon Kings lo ye ko ra o je ororo isebe to poju owo o si ko fun eroja asara lore vitamin A ororo ijohun ti mo le yan layo fun emi ati idile mi bẹẹni o paro o le ra iwonba ti owo re ba ka ko si mọ pe wa gbadun ounje aladun to ba fi ororo naa se
2: o to lo so o ṣeun ọ̀rẹ́ mi Devon Kings òórùn aládùn adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Country people, the eighth mood of the year of the world, and na the mood of plenty money. Yes. Let this August be your season of harvest for cashier. Season where you go pack money tire. Left, right, center. Money go they enter your hand. You go they wonder say what thing happen. Daily payment, steady weekly cash pot. Everything on point. Oh yeah, now my people, join the community of winners this August as you go they play cashier. And of course, as you go they wait to that special call, we go there. You say you don't cash at it. to play for Splash FM. Now star 347, star 1004, star 1 hash. If you want play on top Lagilu FM, now star 347, star 1004, star 2 hash. You fit to play self for our website, www.cashier.ng. Remember, say now your state gaming board, 9 license this cashier. And you must don't reach 18 years and above to fit to play cashier. Shorty cashier.
4: Mama Caro, I beg help me tell this my customer say this vegetable pass the price where she dey price so now. Yeah. I beg.
5: Auntie, I beg make you self add small money now, Show the vegetable now.
4: Yawo. You self no one just no customer again, Abi. With your big belle. That's comfort well.
6: Hey,
4: your hands and your leg just come out.
5: Yawo, I don't see say your hand and leg swell up like this.
6: I be for 3 days now.
5: No. The last time where I get belle, then tell me if Auntie Nata say, if woman leg and hand swell up like this when she get belle, say na dangerous thing.
6: Danger waiting. I for register for this Auntie Nata since so. I beg, help me look sure. Make I go my Oga shop, go tell him waiting. Where you dey go?
7: Pregnant woman, protect yourself and your pikin wey dey belle. Register for antenatal today.
8: In the words of Coco Chanel, luxury must be comfortable, otherwise it is not luxury. If you do not therefore negotiate your comfort, Maracana Luxury Hotel and Suite is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for students of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42, Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury lifestyles.
9: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
10: Baba, you have to save me, oh. Somebody they do me, oh. If they do me with you.
9: Say waiting.
10: All my goats and chickens don't finish. Guy, he do me. Then my business don't bafuka. Child, he do me.
9: I see.
10: My pikin where they do well before don't start to fail for school. He will do me, oh.
9: Ah.
10: And I even sick self. I think say him give me HIV.
9: Eh?
10: No.
9: What's

0: káàbọ̀ padà látọjú ọjà. Ìkọ́ni ti Splash, Splash 105.5. Ilé tó kalẹ̀ sínú ọgbà ilé funfun Báláú lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ta lọ ta lè tò, ọ̀tá ń jẹ́ òkè ni o gbọ́dọ̀ fọ́ṣà o. Ẹ wò wá ní Facebook Splash 105.5 Ìbàdàn tàbí ní TikTok at Tijani Olóko Dana Sport Actor. Ẹ já sọ́wọ́ wájú. Ẹ ti ta káàṣì ẹ àti súnmọ́ bí a ti jí kò tó báyìí o. *347 *1004 *1#. Kóòdì àtijẹ́nu sí káàṣì ẹ̀nu. Ẹ já tẹ̀sọ́wọ́ wájú. Nínú gẹ́gẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona, ẹjá bábẹ̀ yẹn wọlé. Ferran Torres, ìta àgbọ́ ti ń sọ fáwọn alákòóso kan Barcelona ni pé nípa tí ń lọ lé ẹgbẹ́ kan pé PSG, wọ́n ṣetán láti gbé ohun o PSG. Wọ́n ṣetán láti san iye tí Barcelona tí wọ́n san láti san ju bẹ́ẹ̀ lọ fóun. Kóun lè wá tàbá sì ní ká wo Ferran Torres báyìí. Ọdún 2027 náà ni iṣẹ́ tí ń lò lọ́wọ́ báyìí nínú kan Barcelona. Ọdún 2027 ni ó láǹfààní àti tẹnubodò. Wọ́n ní ìta àgbọ́ ni pé wọ́n láde òtún tuntun eléyìí tí ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Barcelona ti a fẹ́ gbé wá síwájú Ferran Torres báyìí. Wọ́n ní ti ń bèrè lọ́wọ́ àwọn alákòóso kan Barcelona náà ni pé ẹ dákun ṣé ẹ̀ẹ́kà àwọn yẹ kó tó lè fẹsẹ̀ ẹ̀hún lójú. Òun nígbàgbọ́ pé ó yé yín. Ìkàyẹ ti ń bèrè náà ni pé playing time ni ti ń bèrè lọ́wọ́ àwọn alákòóso kan Barcelona nìyẹn o. Ṣẹ́ẹ́kà àwọn yẹ kóun tó lè fẹsẹ̀ ẹ̀hún lójú. Òun gbọ́dọ̀ rí assurance pé Barcelona ó kà àwọn yẹ o, kì í ṣe pé máa gbéyàn wọlé bíi 60-70 minutes. Òun fẹ́ máa bẹ̀rẹ̀ figagbága ni o. Èyí tó lè ṣokùnfà kóun fẹsẹ̀ ẹ̀hún lójú nù o. Ferran Torres ló sọ bẹ́ẹ̀. Láti bẹ̀ yẹn ká sọ́wọ́ wájú. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti RB Leipzig lórílẹ̀‐èdè ti Germany. Bàbá ń sọ nípa Marcel Schreiber. Òun ló ti tako ìròyìn kan eléyìí tí ń lọ́lẹ̀ pé Madrid àti Leipzig ti gbà lórí owó tí wọ́n ta Yanda Amonde. Pé àárín àwọn agent nìkan ni wàhálà wà. Tá a sọ fún yín bẹ́ẹ̀. Kò sí ní tó jẹ́ pé àdéhùn kankan wà láàrin àwọn méjèèjì o. Kò sádéhùn kankan tó ti wọ̀ láàrin àwọn méjèèjì o. Owó eléyìí tí Madrid làwọn fẹ́ san. Tá a sọ fún yín pa ti gbà á. Àwọn ò tí ì gbà á o. Ibi tí Madrid gbé ọ́fà yẹn sí ibẹ̀ náà ló wà látijọ́ yìí. Àwọn ò tí ì ṣetán táwọn ó fèsì. Torí pé gbogbo tí Madrid kó wá yẹn ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ̀ gbọ́ pé 135 total package, 135 pẹ̀lú add-ons. 135 tẹ gbọ́ yẹn owó tí ó tẹ àwọn lọ́wọ́ báyìí ní ìsìn kò tó 135 o. Àwọn òsì fẹ́ ṣe àwọn dí add-ons bónọ́ọ̀sì kínní kankankan bónọ́ọ̀sì total package mọ́. Owó táwọn bá fẹ́ gbà ẹ bá wa kó báyìí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ìwá ni add-ons. Bá sì fẹ́ ṣe add-ons, àwọn add-ons bíi 5 million, àwọn owó táwọn lè ṣe nu tó jẹ́ pé ìtàn fi add-ons yẹn san tí ò bá padà wáyé kò ní dun àwọn. Ṣùgbọ́n a fẹ́ gbé agbábọ́ọ̀lù nísìnyí. À sọ pé nínú 100 million ọ̀sán 70 ọ̀sán 10 lọ́dún tí ń bọ̀. Ó fi 20 million bẹ̀ sí add-ons. Kò sáàyè irú yẹn báyìí. Àwọn náà fẹ́ gbé agbábọ́ọ̀lù míì. Àwọn sì jẹ gbèsè tó pọ̀. Fún ìdí èyí bẹ́ẹ̀ bá gbọ́ pé àwọn ti gba owó tí Madrid fẹ́ san òfegè ni o. Kò sí ní tó jọ bẹ́ẹ̀ o. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ director nínú gẹ́gẹ́ agbábọ́ọ̀lù ti RB Leipzig lórílẹ̀‐èdè ti Germany. Ìyẹn Marcel Schreiber gẹ́gẹ́ bí tó jóde mímọ̀ nù. Láti bẹ̀ yẹn ẹja sọ́wọ́ wájú. Torí àkókò wa lọ́sàn-án yìí mo fẹ́ yẹ ká tètè lójú ọjà ẹlẹ́ẹ̀kejì. Tá a bá tójú ọjà ẹlẹ́ẹ̀kejì dé. Kí ti ń ṣẹlẹ̀ báyìí? Ìgbésẹ̀ wo ni ikọ̀ igi agbábọ́ọ̀lù ti ikọ̀ ti Real Madrid o ni wọ́n ti gbé láti jẹ́ pé kí Vinicius Junior kó lè fẹsẹ̀ rẹ̀ lójú nínú ikọ̀ igi agbábọ́ọ̀lù ọ̀hún? A lọ ní ìsinyìí. Ṣùgbọ́n ká tó lọ o, ẹ mọ́ gbàgbé pé bá a bá dé àwọn ayé kò tó ti káàṣì ẹ̀ ṣe ẹ ti play káàṣì ẹ̀. Ẹ̀yin ló kàn láti gbọ́ pẹ̀ káàṣì ẹ̀ lọ́sàn-án yìí o. *347*1004*1#. Kóòdì àtigbẹ́nu sí káàṣì ẹ̀ nu. alójú ọjà ní ìsìn a nígbà títí agboolé làgbà kò lè yá wa pápápá. Ẹ ṣé ẹkú kalẹ̀ à ń bọ̀ a ní pẹ́ dé.
1: Of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
2: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
3: Òróró ìṣègùn ni mo fẹ́ ra jàre.
2: Òróró àbúrò tí ò lórúkọ kẹ̀. Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o.
3: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni ò parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká. O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà sè.
3: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: My daughter, I like the cheerfulness in your voice, especially after the fright Papa gave you. No thanks to diarrhea. Where is my grandson?
5: Left for school a few minutes ago.
4: Oh? So he's not strong enough to go back to school. I knew giving him ORS would do the magic and stop the purging. I even brought some more for you to keep in your stock.
5: Thank you, Mama. Zinc tablets helped him bring dear.
4: Zinc tablets?
5: Yes. I gave him a fresh mixture of ORS as was purging. And zinc tablets only used to be there later.
4: I see. Are you okay?
6: Yes, Grandma. I only came back because I forgot my exercise book.
7: With diarrhea, ORS replaces the water lost, and zinc tablets for 10 days stops the diarrhea faster and makes children healthy. If symptoms persist, take your child to a hospital.

0: Kaabo pada latoju oja. Ikoni ti splash splash 105.5. Ile to kale si inu ogba level fun bala o lagbegbe felele ni le Ibadan bi ibita wa nu. Ta lo ta o tan je oko yin ogodo voice out. Ele wo wa ni Facebook splash 105.5 Ibadan. Splash 105.5 Ibadan. Tabi ni TikTok. Ati jani oloko dana sport actor on TikTok na o mole nbe yen na ko si bi te gba wole te gba wole o ja yi tan pe a ni pe yi ko to ti cash e o *347*1004#. *347*1004#. En te fi gbenu si cash e nu oluwa seun akionla oloko oga wa inbe Facebook Jidex Mata up Liverpool Olanase Muftao Adebayo Abdullah Giwa Samuel Ogbeni Odeyemi Omo Okure of Chelsea Akorede Ayomide Toyib Abiodun Oluwadabira na Bembe Segun Amusan of Mayu Aki Osun Kayode Akib Omo Jagaba Ona Ben Facebook won ya pa nbe gan o It's Emmanuel Ona be Facebook, I want to have Facebook. Unbakana. Isola Oluoma. Olayiwola Abib Kola Wole. Be la won TikTok na, la won na wu alapa abe na. Akmos Deco, un be TikTok. Bakana. I can be na wu on TikTok. Peter Kensoji, Ademola Julius lati Dubai, Awantiano, Akensola 100, Unan Ben TikTok, Rolex Unan Bembe, Korea 247, Unan Ben TikTok, Ejatu Tes Owo Waju, Ejatu Tes Owo Waju. Awon Idunadura Loloko Ojokan, Ele Titi Lanfani Ati Sele, Titi Lanfani Ati Sele, Bayi. Lọlọkan ojọkan in to ni se pẹlu agbabọọlu eleti ikọ ti Chelsea eleti won le lati jọ yi lati gbe kanverepo makukorea ta ba so nipa Pep Chavaria lati nu kẹgbẹ agbabọọlu ti Rayo Vallecano nigbẹyin gbẹyin in ta gbọ o na ni pe ikọ ẹgbẹ agbabọọlu ti Chelsea ti pada gba iye ti won ti pada setan lati san iye ti ikọ ohun fẹ gba owo ti lo bi 25 million euro na la pada gbo pe o pada yanju tan laarin awon mejeje iyen laarin Chelsea ati Rayo Vallecano agbabọọlu yi o le gba bọọlu gege bi left back o le gba bọọlu gege bi left wing back na bakana Mark Andre Ter Stegen asole ke gbe agbabọọlu ti Barcelona o na ti wonu ke gbe agbabọọlu ti Ajax Amsterdam lo Adéhùn aláyàló ni o kò sí àǹfààní pé Ajax lè padà gbé tán yányán o tó bá bó ṣe lọ́hun ní ìsìn ń padà bọ̀ sínú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona kò sí tó fẹ́ lè mú lọ́hun kò sí option tó báyìí ń bẹ̀ a wá lè sọ tó bá padà ṣe dáadáa tó bá wun òun náà láti dúó wọ́n lè wá padà pé Barcelona pé ó dáa náà o ẹyọjú ìlú ni ẹfẹ́ ta iye báyìí là wá lè san ìyẹn tá a bá ń sọ nípa Mark Andre Ter Stegen láti bẹ̀yẹn láti bẹ̀ ká sanwó iwájú nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Liverpool ọmọ bíbí orílẹ̀-èdè Netherlands yẹn tá a bá ń sọ nípa Cody Gakpo tá a gbọ́ lábẹ́nú tó padà lu jáde náà ni pé ikọ̀ Tottenham Hotspur àwọn ni ó ti ń bá àwọn agbẹnusọ ẹ̀ sọ̀rọ̀ pọ̀ báyìí lórí owó tí ó mọ̀ gbà lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá fi lè darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ṣùgbọ́n tá a padà gbọ́ ni pé wọ́n ní Liverpool ní káwọn tó lè yọ̀ǹda Cody Gakpo kó lè fi inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún lẹ̀ kó tó lè lọ àwọn nílò láti kọ́kọ́ gbé replacement ẹ̀ ná pé ẹni tí ó mọ̀ rọ́pò gbòde Cody Gakpo léleyìí o láì gbé ẹni tí àwọn ó lò sáàyè yẹn Cody Gakpo lọ́bì kankan o kò ní lọ́bi kankan àwọn ò ṣetán láti yọ̀ǹda ẹ̀ ní tá a gbọ́nù látọ̀dọ̀ kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool láti bẹ̀ ká sanwó iwájú. Agbábọ́ọ̀lù nígbà kan fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United. Bàbá ń sọ nípa agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ ẹ̀yìn lápá àlàáfíà ọmọ ibi orílẹ̀-èdè ti France ìyẹn Patrice Evra. Patrice Evra ti gba Manu Kone nímọ̀ràn yìí pé wo tó bá jẹ́ pé Arsenal àti Man U ni wọ́n fẹ́ gbé ọ. Mọ̀wá Man U torí pé bó bá wá Man U ogó kó o lu Arsenal ni ó dáa jù torí Mikel Arteta tó ń wò yẹn nínú ká fi kún tí ń bẹ lára agbábọ́ọ̀lù ọ̀gá ni Mikel Arteta o pé tó o bá fẹ́ grow dáadáa tó o fẹ́ dàgbà nípa ìṣọwọ́ gbábọ́ọ̀lù tó yàtọ̀ tán yányá mọ́ ọ lọ nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal tí Arsenal bá pè ọ́ tí Man U bá pè ọ́ Arsenal ni ó lọ mọ́ lọ Man U o ìmọ̀ràn ilé ti Patrice Evra tó gba Manu Kone nìyẹn o pé káwá ní Man U nìkan ló wà mbẹ́ o lè wá Man U ṣùgbọ́n tó bá jẹ́ pé Man U àti Arsenal wọ́n fẹ́ gbé ọ mọ́ wá Man U Arsenal ni ó mọ́ lọ. Ẹ jẹ́ àgbà bí wọlé lọ́sàn-án yìí ẹ mọ́ gbàgbé ti káàṣìẹ́ o nípa yí kó tó ti káàṣìẹ́ o *347*100#. Ǹjẹ́ ìyìn káàṣìẹ́ nu ó kù bí ìṣẹ́jú bí àbáyé bí ìṣẹ́jú bí márùn-ún sásìkò yìí ààyè kó tó ti káàṣìẹ́. Akú dédé wòye ọ̀gbẹ́ni James Aremu Africa Michael Jackson.
1: Akú dédé wòye àtọ́kùn
0: ó ti jáde báyìí
1: kí gbogbo ara lè pọ́nká sùn.
0: Bákan náà Mr. Akorede Yusuf Agbani wa ku epo ak yẹn fi kun ni láti lélọ̀hún èmi ò mọ ti ń bẹ ńbẹ. Akú dédé wòye o Mr. Akorede Yusuf.
2: Akú dédé wòye àtọ́kùn akú dédé gbogbo ara lé akúṣẹ́ látara àlùbáríkà tó pọ̀lọ̀ ọ̀fíṣẹ́ nìkọ̀ọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run ìjọba bàjẹ́.
0: Kí ni alias yín?
2: Gbogbo tó bá ti pè náà.
0: Gbogbo tí n bá ti pè ni. Ẹ̀yin ò ní kankan tẹ́yin jẹ ni. Kí ni nickname yín gbà tẹ́ ń gbà bọ̀?
2: O ti sọ pé àgbà ni wà pé nickname náà.
0: Èyí bí alẹ̀ sí jágbà.
2: O ti gbà tẹ́yin gbà bọ̀ kí nickname yín.
0: fi style aṣọ
2: asọpẹyin kankan
0: fi ìṣọwọ́ gbá bọ́ọ̀lù jẹ nìkankan mọ bọ́ọ̀lù gbá nù
2: ẹ
0: bá mọ bọ́ọ̀lù gbá wọn ó tààgì yẹn mẹ́nìkan pé àwọn ṣe ń gbá bọ́ọ̀lù ó dàbí lẹ́fù báyìí kọ́ lẹ́pẹ́ ráyè
2: o ẹ tẹ́ ìjọnu.
0: Tọ́
2: ṣé wọ́n mẹ́tí ń jẹ́ bẹ́ẹ̀.
0: Ìgbàwo mi ọmọ 2000
2: nǹkan ti ṣí ọ̀nù
0: èmi ọmọ 2000 ọmọ 2000 ọmọ lèmi àwọn tẹ́ ìjọ lo dáúlànù àwọn tẹ jọ lo dáúlà àwọn táwa mọ lẹfù báàkì gidi.
2: Àwọn tó bá mọ̀ ń pa bọ́ọ̀lù ẹ tí mo dárúkọ yẹn lẹfù bá gidi.
0: Ẹ mo mọ̀ pé
2: ọ̀gá àgbà
0: táwa mọ̀ nínú history láti mọ̀ pa táwo báyìí táwo.
2: Osaka Lisarasu
0: náà tán àwọn táwo táwa mọ̀.
2: Sọ́bọ̀ ọ̀ka Lisarasu náà ló tàn àbọ̀ gbórí.
0: Agbọ̀ ṣùgbọ́n àwọn lẹ́fù báàkì táwa mọ̀ gidi táwa mọ̀ ní tágbà táwo òun náà mo sọ táwọn míì ní òsì lẹ́fù báàkì gidi mọ̀ Roberto Carlos Marcelo àwọn Patrice Evra yìí náà Ashley Cole àwọn lẹ́fù báàkì táwa wò nù pé ọmọdún mélòó làwà.
2: Ẹ̀yin náà gbìyànjú àwọn kan náà wò àwọn yẹn náà.
0: Bó ṣe rí nù. Ẹ jẹ́ àwo ohun tí Patrice Evra yìí tó sọ fún Manu Kone yìí pé tó bá jẹ́ pé Arsenal àti Man U ni wọ́n fẹ́ gbé ọ mọ́dàmú pé o fẹ́ lọ Arsenal o torí pé mọ́dàmú pé o fẹ́ lọ Man U o Arsenal ni o mọ́ ọ lọ Mikel Arteta yẹn ó máa ń fi kún n tí ń bẹ lára agbábọ́ọ̀lù pé yàtọ̀ sẹ́bùn tá agbábọ́ọ̀lù ni ó mọ bọ́ ṣe ń hard mọ́ n tí ń bẹ lára player ṣùgbọ́n tó bá wà náà kọ́ Man U kò dá kọ ṣùgbọ́n n tí ń gbìyànjú àti sọ ni pé ara bí kò sí nǹkan kan tí ó fi kún fún ọ o n tó gbé wá náà ló mọ gbé kí àfi tí ó bá tún drop ló kù ẹ jẹ́ àwo n tó sọ yìí sáà lè ní ó tàbùkù kan Man U ni àbí n tó sọ yẹn àbágbékalẹ̀ ni ò gbé dáadáa.
2: Lákọ̀ọ́kọ́ náà owó ẹni gbogbo kó yọwọ́ aró kò yẹ ẹ ti ń ṣèyọlé so tabawo ó lè jẹ́ mọ̀ràn gidi bọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn àmọ̀ràn kan bẹ tó jẹ́ pé kò tọ́ sẹ́nu ẹ tí tó sọ. legend abi ka so pe icon ni inu ko manyu
0: e se legend ni parisefa
2: mo so ni pe ta ba pe legend asa pe icon abi asa wa kan pe so en to gba nu oko e koja ta wa gbo pe agbawolu kan fe lo sinu oko won to gangan gba koja to ba ti e ni moran lokan to fe fun agbawolu be mo ro pe ki bawo le dake mo wa je pe imoran e ma tako n to je mo manyu tala yi mi yi pe okay se o o fe fun won moran pe mo lo manyu ki se ru enu ti e so wa so pe ko lo so do orogun manyu se lo si waju ko yen li won wa ni abi faseyin re akoko nu ekeji na so pe Michael Carrick ni to le add mo agbabolu te Michael Carrick lo lukon ni won lowo lo be o ti le dajo Michael Carrick tori pe se to ngan gba yi o se gba se akoko ti e fe gba se fully bayi e to pari tele won ni ko manage team ki sa fi pari ni Michael tata de so ron pe yi na daba won so boya do ke fati eri ninu ko asna abi so en to ti pe ninu oko kan e le fi wi en to sese dinu oko to so pe ko le add mo tin be lare yan mi ro pe Michael Carrick le ko ko tag roro yen mo ka pon to ti pe nbe tele tan ti lo tan leader no pon be abi yen ni to mo ko ri se laarin asiko die to lu a ri pon na si gbianju abi nti mo so yin so lapodo temi mi ro pe ko ye ko je efra to ye pe former player Arsenal lo mumuru moran yen wa to wa jo mo bibi orilede France so pe France jo ni won o le to ati gbo mo ilu eni moran pe lo bi bayi mo lo ni bayi even ko ye ka gba won yen je former Tottenham Hotspur player ko je former Liverpool player ko je former Man City player eniyan to soro to ba fun omokunrin ni moran Manuel Kone pe mo lo si Man U lo si Arsenal o si da tori pe won ololufe ko Man U won a ri efra gangan gẹgẹ gbe ọta won gbe ọta lọ siwaju fọkọ yi so ibi ti won a de ti gba koja ri o le pada ni nkan se ninu ọkọ yi lọjọ waju awon olorun fi ide igbagbe ọrọ teyan ba so iru ọrọ to so yi nsi to aye pe ile wa so kun fa kọmọ ma wa sọdọ won mọ o le nipa lara efra funrara yi lọjọ waju iyen ninu ọkọ man yi so emi ro pe ko ye ko je onlo wa muru mọran wa ko ba sanfani ko wa fe lomi ni ko je ke lomi wa mu mọran wa ninu former player iko agboje France ko ye ko je efra imọran e le da mi o agi bo ki se efra le ko mu mọran wa
0: ka to lo jina lara awon to je cash sports ti cash at 2 years ni ojo jimo egbe nu si mike ki lo ko yin sa
1: oruko mi ni Oladejo Wasiu
0: Oladejo Wasiu le Wasiu Kiatika
1: baba wa na ni won
0: daddy Sunday we ni Wasiu
1: no oruko mi ni Wasiu
0: agba te wa tun ni baba yin na ni Wasiu Kiatika
1: oruko na la nje
0: oruko daddy yin Wasiu Kiatika na le nje lo le je cash
1: 250,000
0: ngba won pe yin pe je 250 bo lo se la ah
1: inu mi do mi nje so
0: abi ti je ri tele
1: yin je
0: ami yo ti mo fi nse eye ladugo
1: edo medo
0: tabi ko se to mo pe
1: en to mo aya o mi mo family mi mo
0: pe en ko mo ke to je ni mo so be play
1: no ko se to mi mo je ni kan to jade sita ti ma fe play ma play eno lele mi kan ati fo mi
0: won ni se ye igba to ti don 250 awon eyan ti mo lolokan ojo kan 250,000 ko kaasi fun won o ṣugbọn gba te n play tele ke to je nigbagbo nu kaasi e pe yo confirm
1: o nigbagbo o de believe pe dada lo na le se
0: pe yo keyin na njo kan
1: ifo njo yen gan yen expect pe my toy last card ti mo fun yawo mi gan njo yen o n ge lo wa ba mi pa pe ki n gba owo nu owe ki n fi play ifo mo so gan ni lọjọ
0: ẹ gbà ní owó tẹ fún mi ẹ fi play káàsì ẹ nígbà wa jẹ bi 250 ní ìsìn bóyá bí kẹ fún madam 200 kẹyìn àbí bò ní
1: kòyà aṣáàdùpẹ
0: àbí kò lọ bẹ́ẹ̀ ni kẹ gba 200 ojé mi ó fi 50 sápò àwọn náà wó wulẹ̀ náwó congratulations kò jù bẹ́ẹ̀ lọ fún confirmation ni fún àwọn tó mọ nígbàgbọ́ pé àwọn èèyàn wọn wọn jẹ káàsì ká tó lọ jìnà nípa ti Vinicius Junior yẹn àwọn nǹkan tí Vinicius Junior ti ń béèrè fún nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Madrid nǹkan àkọ́kọ́ òní pé báyìí àdéhùn ti Vinicius Junior tó tọwọ́ bọ̀ kẹ́yìn ní ọdún 2022 ló tọwọ́ bọ̀ ṣùgbọ́n wọ́n announce officially ní 2023 tá a bá gé owó yẹn averagely ó jẹ́ 15 million euro lọ́dọọdún gbogbo ẹ̀ọ́dì yẹn papọ̀ ó jẹ́ 75 million owó tí ń gbà lọ́wọ́ ikẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù Madrid ń gbà yẹn nìyẹn tó dẹ̀ jẹ́ pé nínú owó tí ń wọlé ní image right bambasin ni tí ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì fẹ́ Kylian Mbappé wọlé gẹ́gẹ́ bí ọ̀nà tóun gbà wọlé ń tiẹ̀ owó tóun gbà owó tó béèrè fún Madrid ò ṣetán láti fún un lówó ọ̀yà wọ́n wá pọ̀jọ parí ìdí ìyẹn sórí image right pé tọ̀ tẹ́ ẹ̀ bá lè fún mi léye tí mo ń béèrè fún o image right tèmi níjọ pé n bá ń bá sìn èmi ní mọ̀ mú èyí tó pọ̀ jù Madrid gbà sí lẹ́nu bí 80% òun ni Kylian Mbappé ń gbà nínú image right tiẹ̀ ọmọ yìí ní ìsìn wọn ń béèrè fún pé ní ìsìn òun gba 15 million ní ọdún ní iṣẹ́ àdéhùn tí ń lò tó máa tẹnubodò ní 2027 ẹ bá ń fi owó kún owó yìí níwọ̀n bàgà tó ti jẹ́ pé image right tẹ́lẹ̀ 50-50 lájọ pé ẹ bá ń fi owó kún owó yìí pé ó dáa náà tó bá jẹ́ pé intel fẹ́ ṣe nu owó mi ẹjẹ́ ó lẹ́vù pẹ̀lú owó Kylian Mbappé àkọ́kọ́ image right mi tó bá jẹ́ lọ padà jọ pé kò padà tó ti Kylian Mbappé image right òun náà kò gbúdọ̀ dúró 50-50 mọ́ o kí image right òun náà kó jẹ́ pé èyí tó pọ̀ jù ń bẹ̀ ọ̀dọ̀ òun ni ó bọ́ sí gẹ́gẹ́ bí àwọn nǹkan ti ń béèrè lọ́wọ́ ikẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti ikọ̀ ti Real Madrid yẹn àkọọ́lẹ̀ fi yé wa pé nínú gbogbo àwọn agbábọ́ọ̀lù ti ń bẹnu kọ Madrid Kylian Mbappé gan ò pa owó tó Vinicius Junior nípa ti endorsement deal léyìn tó túmọ̀ sí pé 50% tá à ń gbọ́ yẹn ẹni tó mú owó tó wọlé jù 50% ẹlòmíì gan le ju 80% ẹlòmíì lọ bí àpẹẹrẹ nísìnyí tán bá ní wọ́n yọ 20% nínú owó ẹnìkan 20% owó ẹnìkan yẹn ó lè ju kan yọ 50% owó ẹlòmíì lọ o ní nígbà tó tẹnìkan bá mú 10,000 wọlé tẹnìkan mú 100,000 wọlé ṣé 20% ọlọ́ 100,000 ní ju 50% ó 10,000 lọ lọ́mọ yẹn náà wà ń béèrè fún pé kì í ṣe nípa owó ọ̀yà nìkan nípa ti image right kò lè mọ ọlọ́run 50-50 òun ti dàgbà ọ̀jẹ̀ ẹ jẹ́ àfojú wo ohun tí ọmọ yìí ń jà fún yìí àwọn alákòóso kan Madrid ti wá gbé ìgbésẹ̀ nísìn wọ́n ní wọ́n ṣetán láti fẹ owó ẹ̀ sókè sí 22 million euro ní báyìí 18.5 million pounds lẹ́yìn ìyẹn o àwọn ò lè kọjá 22 million ẹ jẹ́ àwọn ohun tí Madrid fi ń lọ agbábọ́ọ̀lù yìí.
3: Lọ́pọ̀dọ̀ tèmi owó yẹn ṣì kéré sí margin yẹn ṣì kéré sí nǹkan tí Vinicius Junior tó ń demand fún 30 million euro wọ́n dẹ̀ fi 22 million euro lọ ó ṣe margin yẹn ṣe wide díẹ̀ kálò tí ẹ̀ ti ń súnmọ́ bíi 25 mọ́ 27 a lè sọ pé ó ti ń súnmọ́ ara wọn. Nípa image ra ìdẹ̀rẹ́ gẹ́gẹ́ bẹ́yìn náà dẹ̀ ti ṣe yànnà náà ọ̀nà tí kí ló ń porúkọ ẹ̀ Kylian Mbappé tó gbà wọlé òun ló jẹ́ kí ó rọrùn fóun vini òun dàgbà láti di global star nínú ọkọ̀ yìí ni kò wá as a ready made player tó yẹ pé ó ti làmìlaka nínú ọkọ̀ yìí so ohun tó fà tó fi di pé àwọn fi ni pé ọ̀rọ̀ image right báwọn ṣe ń ṣe ń bírè tàbádẹ́ wo ikọ̀ Real Madrid culture tiwọn nìyẹn nípa image right most of gbogbo àwọn galatiko wọn pátápátá image right wọn 50-50 òun lọ́jọ́ lọ́jọ́ máa ń ṣe ọjọ́ máa ń pin ni káwo kéèsì ẹ̀fẹ́ similar sí Cristiano Ronaldo gbà tó náà fẹ́ kúrò nínú ikọ̀ yàtọ̀ sí ti image right gan gbà tí ó fẹ́ tọwọ́ bọ ìwé àdéhùn mi ìyẹn Cristiano Ronaldo gbà yẹn lẹ́yìn ìgbà tí 2017-2018 tó parí aláàkọ́ ó ní kọ́ fóun ní owó tó súnmọ́ Lionel Messi pé kóun náà máa gba bíi 40 million euro lọ́dọọdún ìgbà yẹn dẹ̀túrè ó tún wá ní pé ọ̀rọ̀ tax fraud tó fi ń lọ òun kọ́ bóun look into it kọ́ bóun mọ bóun ṣe máa ṣe tó fi jẹ́ pé òun ò ní máa san gẹ́gẹ́ bóun ṣe làmìlaka tó òun ò ní lè máa san tó iye percentage tax kankan but in tá a fi lè compare tá a fi lè gbé Ronaldo sẹ́gbẹ́ Vini ni pé gbẹ̀yìn Ronaldo ti ó ti wọ 33 nigba yen ti mi ba gbagbe ele de sire won si boya bi 26 25 chini Vinicius
0: Junior 26 years ba
3: ehn so won si wan prime won si le ri nkan to po je lori le ri je lori so lapodo temi eh maji yen si wide so ti won ba le ba sun soke pelu ti major ise na o ma tohun na lorun pe lati duro sinu ko yi
2: eh lapodo temi ro pe eh ibi toro nle o sumo ko je pe fini ni o padanu nkan to po ti o ba fi suru se nkan to ngbise gbe ara won iko jora won gege bi nkan to gbe ni James so inu ko ilu ti di star
0: won gbe one star
2: won gbe one star teenager ni mo ke kere mo lenje lenje ko da won duro de asiko kan ko to ni pe wo
0: won ti sign
2: ele won ye ko ati po mo odun mejidinlogun ko ma bo irun ta se fun road gogos na ni so ti ma so le to ti ma se pe ibi lo ti de agboje gbogbo image ta won soro npe yi opolopo elo na ma padanu to ba po nuko yi
0: Madrid elo na
2: fi ni opolopo Madrid elo na fi ni opolopo nkan yi kesi ko yo na to gbogbo n to na
0: gbe la to ba lo Arsenal
2: ba lo Arsenal ko le ni gbogbo n to lohun ni lo wo imo ma ja gbo osin be so te le to ti ma si pe ti Mbappe to le wa Mbappe ti o ti di global star
0: ko to
2: wa si Madrid Madrid lo gbe wa pe oju to pawo ma bo ni
0: e se pa gbe le pe to ba pe ti
2: o pada ma da lodo wa gbogbo aye lo ti mo pe o ti da gboje so igun mejeji yato sira won to ba so ran pa pe image right ko sa buru no ko na beere fun pe e je ko ru gogo die boya ko po 50-50 ko di 60-40 mo ran ti pe di ti Ronaldo na sign last 100% image right e on da gba ni ko je ki Madrid o gba kankan be e lo wa ko sile re
0: owo ti e na o si po tohun na beere
2: yen ko po tohun na beere ngba yen bo gbogbo image right n gba ti o n beere fun pe ko ma gba owo tan fun Messi yen won a para fi si bi image right pe gbogbo image right e ma pa wole
0: olorun tun wa bless Ronaldo ngba yen
2: o wa pada ri
0: awon endorsement wa wole to po
2: gan to po gan de pe o nga wa di oga so e tohun beere fun yen ko fi eso si Madrid ti joye pe àwọn ti dé limit táwọn fẹ́ dé kò sí nǹkan kan tó lè sọ Madrid dà tí Madrid bá fẹ́ sọyàn di nǹkan bí n bá pèsè tóun kò lè sọ Madrid di nǹkan kan sọ ti ilé tó túmọ̀ sí pé kó fẹsọ̀ sí ẹ̀ẹ́kejì tó tún wá ṣàkóbá fún fini junior ni pé ká pé ikọ̀ tó kàrìn gan tó náà tó ló wúra ju bí ikọ̀ Arsenal lọ bá ń jáde wá pé àwọn fẹ́ ṣe nǹkan yìí kò bá dẹ́rù ba Madrid díẹ̀ Madrid fúnra wọn rí ẹkọ Arsenal gẹ́gẹ́ bíi pé gbogbo táwọn sọ wọn fẹ́ fún lọ́dún yìí gan ṣé Arsenal gan le fún náwọn nǹkan yìí Arsenal gan le ọ̀fẹ́ ní 22 million euro lọ́dún tọ́ Arsenal gan ní salary structure táwọn gan lò sọ́nà gan fẹ́ break rules yẹn because wọ́n fi lè gbé fini junior sí gan gbogbo protocol táwọn náà sọ pé wọ́n làkàlẹ̀ ìlànà táwọn náà lò gbogbo yóò tibẹ̀ dàrú ìyẹn nínú ọkọ Arsenal
0: ẹ ti ń gba 200 tẹ́lẹ̀ gan o ní
2: òun náà lè bèrè so ilé tó túmọ̀ sí pé gbogbo nǹkan yìí ni Madrid náà study pé ókè o ti sọ njẹ́ òní pé ókè o tó bá fẹ́ kú o tó fẹ́ lọ lè gẹ̀ẹ́ sí o ikọ̀ Arsenal nìkan náà ni ikọ̀ tó lè lọ wọn náà ti ríra wọn rí pé ókè ikọ̀ tó ló lè lọ yìí kìí ṣe ikọ̀ tó lè sọ pé òun ò nà owó nà kùnà ikọ̀ Arsenal yìí ṣe ikọ̀ tí máa ń náwó nà kùnà wọn lófin àti ìlànà tí wọn ń tọ̀ so lápọ̀lọ̀ tèmi o ó súnmọ́ kí fìní pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan látara ń tẹ́jọ́ ń fà yìí àyàfi mo gbọ́ pé láàrin bíi wákàtí díẹ̀ sásìkò yìí sìn ose mourinho ni o ikọ̀ aláṣẹ Madrid ni o àtàwọn representative fini junior wọn ò fojú rinjú lè ní gangan àtàwọn fi máa rí wákàtí díẹ̀ sásìkò táwọn yìí so níbi ìpàdé yẹn wọn lè forí oko sọ́ọ̀dún o lè padà gbogbo táwọn sọ pé ó dàrú wọn lè padà tonto láàrin ara wọn so táwọn á rí tonto láàrin ara wọn ó dá máa rẹ̀ rí tonto ó dá so kò sí nǹkan kan tó lè rí ó ṣẹlẹ̀ ayé ń continue náà.
3: Nípa wage structure Arsenal a máa tún padà sí 2018.
0: Ẹ ní ẹ káà sọ o. Ẹ káà sọ Splash FM láti gbé yín ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn báyẹn dákun àbí kẹ pa. Splash FM láti ń pè yín ohun yẹn change lọ́wọ́ kan. Káàṣì ẹ̀ láti ń pè yín kí ló kọ yín bólẹ̀ wáyé.
4: Kẹ́hìndé
0: Emmanuel láti bo.
4: Láti ẹlẹ́rẹ̀.
0: Láti ẹlẹ́rẹ̀ lọ́run. Congratulations ẹ ti jẹ 50,000. Kọ́sọ́mà kẹ́ wá máa pè yín bówó yín ṣe máa tẹ̀yìn lọ́wọ́ ọ̀gbẹ́ni James.
3: nipa we structure asna mo fe pada lo aye gba Ozi ati Sanchez ni ta ba wo gba to Ozi to extend the contract en gba e once over 350 ta ba wo 350 ka wo we e ni gba e ka wo value si value isin a ma ri pe o jo o so mo nkan ti mi ni le demand fun e je kin ko end me
0: sewele lapa bi losan teni omo mi o majuwa o ti wa nbi o ma omo mi dada emi mo ko bi won se emi ni mo ko bi won se ka news mo se ko bo se ka news yen ba o si gba gogo ebo lo lenu mi won o gbe ebo kankan ya omo mi o ba
5: ni o ni lo be mi so je ta to wa fun ni mi e abi
0: agbani ko si mi agbani ko si wahala e je mi o mo lo ko to di pe e mo jo won bi mi e je mo lo dadie lo je ke gbo wa dada lapa be yen o ga wa tudi olawo lo lotu eto ale swago city jade oloko dana lo ko mi e se te gbo ikan splash fm e se o dabo
6: Splash 105.5 FM, the integrity station. Where else?
7: Where else?
6: It's Splash 105.5.
7: Quick, charge of 240.
8: Hot news, cool vibes, sports, and more on the integrity station.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣìẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣìẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káàṣìẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣìẹ̀. Ṣo ti Káàṣìẹ̀? Mo ti Káàṣìẹ̀.
3: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
4: Òróró ìsọdún ni mo fẹ́ ra jàre.
3: Òróró àbúrọ̀ tí olórúkọ kẹ̀.
4: Àmọ̀ pé
3: rántí pé ìfà máa fani lákòóyá o.
4: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
4: Òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ ni o parọ́.
4: O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká.
3: O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
4: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi,
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Spread your wings on Splash 105.5 FM.

0: Ko se du owo. Ko se du owo.
1: Mi la kun ba ti si.
0: O ti si no.
1: E so fun won ko won mo wa ra ro.
0: Olorun. No waiting, no stopping. E ma cable lo.
1: So si asiko lati fi asiko so fun
0: danu. No time to waste time. Ye nan pe ni akoko si lati fa akoko sofo.
1: Akoko duro. Oya akoko ohun ti tona nu a kin pe e ka san e ko igbaladun yoto mi
0: beni
1: tori pe yoto mi lewa eyin e ma dan bi eyin ayan ko be wu debi ti wu omo e di fa femi na ti mo jo si azu lorun
0: olorun
1: ojo jumo mo ndan si lorun
0: e ko lorun mama sanu mi ni
1: owo ile azu
0: ko ma je mu mi gbe e ma mu akun gbe eh owo ni ko ma pese fun wa
1: be na ba ti feran to da yo tete ya wa bi oba se wa sekun se apa e ni
0: e ko ni ra pe ti han yan le mo na nu
1: e na
0: wa sekun se apa e
1: e na ma su kale iwo na gbianju iwo na sakati iwo na japa mo ah iwo na gbera tan elomi ga mo so bi o ba so mo pe se nlo jale ni yo ni se na tin se na mo iwo lodan wo
0: ah
1: mo ni ma da won fe ba nkan je nu
0: otan
1: bi o be gbon mu won gbeyin na mu e n gba won yanju
0: awon engineer re
1: erogo se
0: ile engineer ko lo gbe ban
1: ti ba yin
0: e ni seru e ma
1: erogo nu parongo o e je ka te pa mo ise wa ni
0: yes
1: e ri ise un o le ma fi o le ma mi o le ma lo yo pada so gesi be ni fun yin amu yes lojo kan eyin se be e ma je keni keni o so fun pe ise onise le nse o e je ko ma yan pe okowo to ba ti gbe ni sonle yo gbe ni dide ni
0: be ni
1: e kan ni omoluabi o na ni awa n pe bi ba meji ko o splash ju be ni agbedenu boyo kini mu e n wo ife lowe abi
0: iwo ife mu nkan gbona nu otutu
1: se tin gbo se gbo
0: eleyi
1: ada
0: mo wole
1: segbo ara awon ese te mo ba
0: ka lenu oka lo je
1: ni waju oluwa mi so fun pe oluwa mi oko so le pe wa o e wo nti ndawo
0: iro sori sori eleyi tori e ke yan kan fi yo girl san ni se get ye
1: ah he get
0: e yo ya ko get ye
1: ni le
0: ka je fe je mi o fe le yo girl san
1: bo ba fe han ye le mo mo be pe se mo ge
0: nda je mo ba lara mi
1: mo se fe ge
0: je ma mu oba lara
1: mi lago melu
0: ko si ago ti o le je
1: eya maliki ni oba nbe komo se no mo ni se no mo ni ayi
0: lo oba lara mi
1: o fe ma gba mi
0: oba lara mi
1: o fe mo gba mi
0: baba ti sara ni de lara mi o ma ba
1: o fe ma gba mi ni
0: ah iwo ni gi gba ni
1: le ni mi o se ni gba fun yen o fe gba mi ni yen ah eyan godo ni eni ti e ko mo mo we
0: baba
1: ti n lo be yen
0: se bi kala ti o ti dun ni
1: you want to gba mi
0: se kala ti o ti dun ora lati so tan sọtọ ẹ bá tún bá sọ fún un wípé yóò rà láti kojúbà náà lọ.
1: Kọ́dà dádì mẹ́rin náà bá dé ní ẹ̀ṣẹ̀ rẹ bẹ́ẹ̀.
0: Kojúbà ẹ̀ lọ́wọ́.
1: Ẹ sọ àṣírí nọ́mbà yín mẹ́rin àbí mẹ́fà ẹ̀ sọ fún màdàmú. Ẹ bẹ́ẹ̀ jọ kó gbogbo kí ló ń jọ náà.
0: Ẹ wo ATM káàdì mi ọwọ́ rẹ̀ ní wa. Odo mẹ́fà ni pínì títọ̀ ọ̀dọ̀ mi ń lò.
1: Mẹ́fà ni ẹ̀
0: ní ẹ̀ ló
1: ń wọ̀ mẹ́fà bẹ́ẹ̀.
0: Odo
1: gbakagbi lagbede ọtọ ni wipe iroyin agbọ fi kọgbọn ni awo omuwakele dọrọ ẹwọ amuwakele rufin
0: yes
1: amuwakele didamu adugbo
0: bẹẹni
1: bẹẹyan bá yọ ẹṣẹ àbí kúkú tí yín tó ní ànísẹ ẹjọ bára yín kanlẹ ni ẹ sọ fúru wọn pàṣọ ọjà yín lọọyà
0: wàláì
1: ẹ mọ níbẹmí náà bá mú ọ bí n bá mú ọ ẹ ti ń fẹyìn gbé lọnu òjìlé wọ.
0: kéegun ṣe pé ògbọn kéésì ṣe pé òlágbára ṣùgbọn wọ tètè wo pé kígbà nǹkan gbé má bàa tibẹ jáde
1: má bàa tibẹ jáde ni o
0: ẹni títí ẹ bá ti jóná ní máa wẹ ní kúnra láti rúkú mọ
1: àfi sùúrù o ẹ sọ wọ ọkọ tó ní ẹ n ò lówó wẹwẹ lọwọ mi ẹ fi sùúrù ṣe ẹ mọ jẹ nìkan fúnra wọn kúkú tí a lọ lẹwẹ sí wọn ni ọwọ gbé ẹ jẹ ká máa ní sùúrù fúnra wa torí ẹ rèé gbáǹkan gbé láti kàn ní ọmọlúàbí àgbọ fìkọgbọn òun náà ló jẹ o ó yẹ jẹ pàdé ní àtà ayélujára ní àgbáyé ojúpọ facebook ẹ lọ ṣe àwárí ẹ ní tọnà splash fm 105.5 ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín ẹ jẹ kí o máa gbéra ẹ bá wa pín mẹwàá mẹwàá ẹnì kọọkan tọ́lá ní aládélájà lorúkọ tèmi yíyẹ ìròyìn ní àwòkọ́ṣe rẹ ọmọ tán sọ tán sọ tán gbúra yé
0: ibà
1: àpẹrẹ eré ọmọlúàbí wan orí yín ó wà ńbẹ.
0: kúnlẹ̀ ọmọ anífowóṣe náà lorúkọ tèmi ojúlówó aníyíká ẹ pìrìsẹ́ńtà yín náà ni ẹ tún kúnlẹ̀ ẹ̀wọ̀ ẹ̀ káàbọ̀ sórí àkọ́tún gbáǹkan gbèròyìn kìrìntà fi ń pera wa sàkíyèsí ni kìrìntà sì fi ń sẹ́ra wa nígbẹ́rẹ́ ìpàkọ́ ni ìdùmàrè yóò mọ̀ wà pẹ̀lú wa ní ọlọ́run yóò sì máa bá wa gbé ní gbogbo ìgbà ẹ máa bá a bọ̀ nígbà tá a mọ̀ fún yín lọ́lọ́kọ̀ọ̀kan ìjejì àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó di gbàǹkan gbè tán.
1: Ó dáa lápá ọ̀dọ̀ tèmi o ẹ jí àkọ́kọ́ lọ sọ́dọ̀ ẹnìkan ò tó jẹ́ pé ó ń pèrè lóṣìṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà.
0: Ok.
1: Wọ́n ní bẹ́ẹ̀ kò lóògùn débi tí wọ́n bá kọfẹ́ o. Ilé ẹjọ́ ń kọ́ àwọn náà ṣeré bẹ́ẹ̀. Wọ́n ní ilé ẹjọ́ ṣe àlàyé fún pé aṣọ lọ́rùn ẹ̀ ó di péńpé. Wọ́n fún ní òǹkà tí wọ́n èèmọ̀ pé ó kọ rẹ̀ bọ́ta. Mbọ̀ bá débùdó tọ́ ni ọ̀nà nù. Ọdún méjì gbáko òun náà ni ó fi wara ro. Síbùdó ètò ìrọ̀ Nàìjíríà.
0: Wẹ́pìlì.
1: Kí wọ́n á ló fa sábàbí ọ̀rọ̀ o. Kí ló náà wí wọn ju adájọ́. Gbáǹkọ́gbì ibẹ̀ nìyẹn. Ẹ gbọ́ lọ́sàn òní.
0: Ọwọ́ ṣìkún àwọn òṣìṣẹ́ elétò àbọ̀ ọlọ́pàá ńpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ó ti àwọn alọkólóhun ó kígbe akọ adigunjalè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí lẹ́yìn tí wọ́n ní ilẹ̀ mọ́ bá olóró wọn pẹ̀lú ìgbìyànjú tí wọ́n yàn láàyò ń ti tiwọn ṣùgbọ́n tí ò bá lànà òfin tí a mú ní agbègbè ibi tá a wà yìí. Bẹ́ẹ̀ sì ni tá a bá wo ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbì míì náà tó tún ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Àbẹ́ẹ̀túnráyé báyìí bí wọ́n ní ọmọ ọdún 15 kan àti abánidọ́ràn akẹgbẹ́ rẹ̀ ẹni ọdún 17 years old lọ́wọ́ ti tẹ̀ báyìí fún wípé fúnra lára wọn wọ́n sì ya bátà ní ìlànà ìjínigbé ara wọn lórí ọ̀nà láti gba owó lọ́wọ́ mọ̀lẹ́bí wọn. Ọ̀rọ̀ di gbàǹkọ́gbì o ṣé ẹ ti rí ibi táyé ń lọ báyìí lórí ìṣẹ̀lẹ̀ ẹ bá ti rí pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé ṣe rí pa aláfọwọ́fà lọ́pọ̀ nínú àkàtà àṣẹlẹ tí ń ṣẹlẹ bẹẹ.
1: Àríre àfi kọ́lọ́mọ ọkọ ọmọ rẹ ni o. Ẹ jẹ́ akọ́mọ wa o kó lè bá a fún wa ní ìsinmi.
0: Bẹ́ẹ̀ni.
1: Ntọ́rọ̀ Ọlọ́run tó sọ náà nù. Ó dá ẹjẹ́ kẹ́mi ó tún gbé yín lọ sí apá ìṣẹ̀lẹ̀ mìíràn eléyìí tó tún jẹ́ ká rí gbọ́. Pé iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ṣèkún òfin o. Wọ́n ti gbé àwọn afurasí mẹ́jọ kan nílẹ̀ jántó. Ǹjẹ́ ẹ̀sùn wo ni wọ́n fi kàn wọ́n? Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé wàhálà bẹ́lẹ̀ gbajúgbajà ọjà kan ní ìpínlẹ̀ Jigawa o. Wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pa àwọn èèyàn.
0: Ìṣẹ̀dá.
1: Wọ́n gbẹ̀mí lẹ́nu àlàyé ẹ̀dá gẹ́gẹ́ bí irúfẹ́ wọn. Bákan náà ikọ̀ agbébọn ńkọ́ wọn ní wọ agbègbè kan nípínlẹ̀ ti Plateau. Ẹnìkan ò tó náà ti lọ dáwọ́ láàrin gẹ́gẹ́ bí kánsílọ̀ ńbẹ̀. Wọ́n ní wọ́n tún ṣe bẹ́ẹ̀. Wọ́n jà ní fàbò.
0: Ìṣẹ̀dá o.
1: Wọ́n fún tíkẹ́ẹ̀tì ọ̀nà àrímábọ̀. Ìwé ìròyìn Daily Post ló gbé. Agbọ̀yẹ́bẹ́ sì ti gbọ̀n yín lọ́sàn-án òní.
0: Wọ́n ní adájọ́ àgbà ilé ẹjọ́ gíga kan ní ìpínlẹ̀ ti Kẹ́bí tí wọ́n jí gbé. Ìdùmàrè ó ṣe o. Wọ́n ní bàbá ti padà gba òmìnira wọn padà kúrò ní àkàtà àwọn ikọ̀ ajínigbé tó jí wọn gbé. Ọlọ́run ṣeun alihamdulilayi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹgbẹ́lúwàgà ẹgbẹ́lúwàtóbi aláwàgbà. Ikọ̀ ti DSS àti àwọn ikọ̀ vigilante wọ́n gba ẹ̀mí lẹ́nu àwọn olórí àwọn ikọ̀ agbésùnmọ̀mí kan àyíkí àti àwọn míì tó tóbi 100 níye ní ìpínlẹ̀ ti Katsina. Ní ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbì náà ló ti padà wáyé. Lọ́rọ̀ ṣe ń di gbàǹkọ́gbì lórí tó ń jẹ́rú orí àwọn ọ̀yàn o ni wọ́n ń dáná yá lórí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lápá abẹ yẹn nìyẹn.
1: Ọlọ́run kò gbà wá ń bẹ̀ o.
0: Àmì o.
1: Ó dá ẹ jẹ́ ká àtúwò wà wọ́n ní ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbì mìíràn. Ó náà ṣe bẹ́ẹ̀ ọmọ tó fojú bàdé kọ́lọ̀ wọn bá kójọ kó máa ṣọ́ wa ni.
0: Àmì o.
1: Iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ọṣẹ àwárí. Ibùdó ńlá kan tó gbòòrò lẹ́yìn tó jẹ́ pé àwọn oògùn tájọ́ ti lọ lórí ẹ̀. Ó náà ní akójọ ọbẹ̀ ayédèrú oògùn òní akójọ ọbẹ̀ ọwọ́ ṣèkún òfin ó tó àfúrásì méjì. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà náà ti lọ sí agbègbè kan eléyìí tó wà ní ìpínlẹ̀ ti Imo. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn èyí tó ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n palẹ̀ mọ́ tí wọ́n gbé lọ. Wọ́n ní wọ́n gbé lọ tán olè azuz. Wọ́n tó dẹ̀mí ẹni ẹlẹ́ni légbodò. Wọ́n ní ọwọ́ inú gbóbẹ̀rù ọ̀hún lọ. Bẹ́ẹ̀ wọ́n wò pé olóògbé jáde.
0: Ìṣẹ̀dá o.
1: Níbo wá ni ọ̀rọ̀ dé dúró báyìí? Àfikọ́ lọ́wọ́n ọba kọ́ ṣàánú wa. Gbàǹkọ́gbì ni ẹ gbọ́ lọ́sàn òní.
0: Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ti Jigawa ni ọwọ́ wọn ti ti àwọn afurasí mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìṣẹ̀lẹ̀ wàhálà rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Jigawa. Afurasí mẹ́sàn-án ni ọwọ́ ti tẹ̀ báyìí. won si ti wa ni akolo ayanran awon osise leto abo awon na o mo sapatenu jewo
1: mo salaye
0: interi lobe tan igaru owo
1: salaye
0: ngo salaye taya
1: salaye
0: in lo rondi lori titi won ayin gban ba de be won mo pe gba nko gberoyin o ngberu re na jade omo ti ki gboran
1: ah ben
0: eyi omo ti ki ba fowo si bi ti owo eyi o ti ba fowo si bi to wa ngbe
1: omo ki le won
0: omo
1: omo
0: wale asiri awon omo wale asiri
1: omo role aye
0: role aye no eyin
1: awon
0: mo jo mo ju awon da la so
1: ai
0: ojo boju foru se nkan baje
1: omo to dis spoil
0: ai kele de to rin mi nka ki do
1: eh ai suru
0: ori mi nka ki oro
1: iwo omo wore
0: eh awon ba role aye nu
1: omo buku
0: eh ah golo mo fun wa
1: ami a che
0: golo mo fun wa
1: ami a che
0: awon to ti fun wa na ko ma so won di be
1: ami a che dun
0: mai reba
1: ami a che oda bayi eje ka gbera tan ka wa gbe yin de be pata porongodo de azu si ni nse mu oda ko buruko baje
0: fokan balẹ se o balara mi
1: ada je no gudo
0: o balara mi gezi divise ye
1: okay now continue
0: yoda
1: eje lo sekata de se olopa nipele eko won ni eje mo yi pe ni bayi o won se awari awon ebugbe bande bande kan won ni ngba won gbe owo iwadi won debe gboa be ni o se awari o awon ikokan eleyi to je pe afasi meji awo ase ko ofi to won le won ni nje kilo nti won ko sibe o awon ogun eyinbo e ti ojo si lo lori e ayederu egbogi oyinbo won ni ase be won ni ona ni ko sibe ba kan leyi to si je pe bojo ba ti boju bayi won ka won ogun ohun o won pinki awon agbegbe mi won wo be lo won lo mo ta awon ogun to le hanyan le mo
0: why now eyi
1: olorun
0: zanu fun abayi o
1: oda je ka lo sori tabili en to je commissioner of police olopa nipele eko fatite jani negba to pede royin jo le en to salaye pe dakun iru ewo tun re ebola to ja si onise ri o ile ise olopa ti ijora o ni o sise takun takun ni o ni kete eleyi ti owo ase ku ofe otote eze okere choko eni odun mejileladota iyen 52 years old man won ni eni keji enkan chokonde mba eni odun mejile ni ogoji at 42 kọlọrun oba ko gba wa nbe o nagba ti won tese owo iwaju o won ni eri awon mejeje o ojude kan eleyi to wa ni onka keje won ni baba lo si agbegbe ohun ni ipinle ti konu won ni eje mo bi pe awon ogun ta nso yi hun ko gbo ko lowo ajo to risi pe ni yonjije ato mumu won ni aseyin ole ni o ni keji bi re won ni eje mo bi pe ayederu aye ni ko se ndawo to ni kini yi oduro yagiyagi ari abuwolu ijoba nbe won ni yato fun eleyi o won se be won pon e to jolomi won se e to jonikoro won se won ni ase gbogbo e ni hororo lomi won wa kojo be ile kun lo bi erebente bi ololo ni o won ni eri pe awon ile ife han lule mo na
0: kabisi ola
1: nigba ti commissioner flesh olopa ti o te waju o ni aya alubaraka won ngba mu won baye ajengbo be ba ri awon padi ti ti kole leni eji eta erin odunrun pali la ko nbe
0: kilo de
1: about 300 cartons
0: ogun laye ni
1: eleyi ti diwo gidi o eje n bo oro wa de duro bayi won ni o tun wa gbe awon kan o enu apo bakan awon ohun elo ti o fi se awon ayederu on ti won ta hun won na to ba nbe apo mefa la won ba lori oro bayi to je pe awon eruku boju kio kio won ni suru won to ta yun tan won to belu o fe han wa le mo
0: kabisi
1: eleda wa oni gba
0: ami
1: ijambo oro de duro bayi o commissioner of police olopa ni wa se ko fi ti to won
0: well play
1: a message bi wa di won ba ti fori so bi kan won la won won won lo waju ile ejo ni
0: o decree manje no
1: o decree manje ru ko lo won gba wa nbe o
0: ami o
2: babe why are you frowning for me now?
3: Mama, make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Open University Nigeria, the new dawn in open university education in Nigeria. Licensed by the National Universities Commission, NUC, all our courses are fully accredited. Study from anywhere and earn a future-ready bachelor's degree with no UTME required.
6: Serious?
5: Yes, you don't need UTME for admission. Apply anytime using WAEC, NECO, or NAPTEP. Whether you're a fresh secondary school graduate, a direct entry candidate, an HND holder, there is a pathway designed just for you. Choose from our industry-focused degree programs, including business administration, software engineering, cybersecurity, business information technology, and many more. American Open University offers 70% scholarship to the first set of intakes. Admissions are open all year round. Apply today at www.aouniversity.edu.ng, 0807-840-5282 or 0812204-4014. American Open University Nigeria, shaping future-ready leaders.
7: Here you go, dear.
8: Mom, you didn't add milk.
7: No need to. Taste it and see why.
8: Wow, but how?
7: Is it milky?
8: Yes.
7: Is it creamy?
8: Yes.
7: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
8: I love it, Mommy.
9: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
10: Milo!
1: Mo ti bere wo le sala imo panilerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
11: Maggi star ta se latare wa soya alubosa adun chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
11: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
12: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain weight tough. If it no be Panadol, enough it be like a Panadol.
13: Make you always dey read the label before not use them. If the symptoms not come out after 3 days, I beg, go see your doctor or physician.
14: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
15: Ẹyin tèmi báwo ni o ṣẹ wa?
16: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
17: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
18: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
19: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
18: 0807-112-4000.
19: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
20: Ẹ kú ilé o. Ibi ń pa kà á sí nǹkan sí mi la.
21: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
20: Ìwà náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
21: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe é.
22: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
20: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
21: Ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ ni.
22: Golden Penny Noodles. O ti wa ni awon ile itaja nitosi re bayi.
0: Airejina la irabu ke okere. Ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba

0: ti se ojo aje Monday nbe lo ti salaye ayala de ni eje ma wi pe awon meta ta nwi to je iko afurasi adigojale suspected armed robbers cha hey agbegbe sabo sabo tibo
1: tibo
0: ni mo kola nbadan le sabo mo kola nbaja to ni biriji
1: osumi o
0: biriji to ni
1: biriji to to gun na
0: gbe mo be na mo ni biriji mo kola
1: okay gajo ke no
0: wali lagbegbe o ibe gangan ni owo ti pada te won
1: ope
0: se ba mo ba dana ni se loko e ti o ba si to so ba ba re lenu na
1: oko na ni
0: oko won so lojo suna koda e ti won ba be se won to peran jo suna re bo ba si joko eko lori re ro mo won pa njo na
1: ni
0: o si je ero o nkundi gan albaika
1: be mo la se njo na
0: ero ati la
1: bi ki won ni
0: legusi
1: similar
0: legusi woni ayela de shiara ye wi pe o je mo pe awon meteta yi won loruko tan je eni akoko to mi wa Yomide Haruna Kabiru ati Haruna Azan se ama yala won ile o be je
1: won da ipele kan na
0: ama ya meji erewele awon ile riju ewele lo lowo yi atego tin jade ninu yara fotolo ni le se olopa won ti mo won ero kan won ma yoju latoke
1: sibi ti won joko si
0: be ni ah se bi ni suspected armed robber tan ba fi amu si o ti fi ntole o ti ni nkan to le han yan le ma
1: o ti gbe nkan buku lo
0: to wa lowo re
1: okay na
0: o je mo wi pe ibo kan be tan pe ni single barrel one single barrel ati ibon ti o je alagbelero ti le wa locally made cut to size gun iyan na be lara nkan ti won ba lawo won awon ta ban bi meji ototo o wa lara nkan ti ba lowo awon afurasi na fi so won lo ki wi pe awon eleyi amuroba ni won o amuroba o le bara o thief ni won pe won afurasi sugbon lowo yi ile ejo ni o fi die mole wi pe da substantive armed robber sugbon lowo yi suspected ni le so lo pa mo lo afurasi la wa na o lo nbi lowo yi won ni won tin gba tegun o
1: okay na
0: lodo awon osise le so olopa e fun mi lesi o si nbe oru mo kan won
1: e bi npa mi nbo ta lokan
0: ah iro won o fun wa lo nje
1: oúnjẹ tí ìjọba wa ti fún ẹ ni
0: ẹyin náà ni
1: ẹbí kọ wa ra kọlágbára àsìkò àgbàdo làwà yìí olúwa ìmọ fẹ gàgbàdo
0: kọ bí dá kíni ìdùnnú ẹ wà ń gbé kíni ìdùnnú ẹ wà ń sínú sẹẹlì tó ní ẹ bá wo ago
1: ṣe
0: pàtí ní ọlọ ni àbí bo ló fẹ yà sí
1: mo lè rà kà sẹkẹ
0: sẹ what sec what
1: àfi kéèyàn ọmọ kọjá
0: yìí ọlọrun sànú ìṣẹ̀dá ọ̀rọ̀ ọ̀dọ̀wọ́ rẹ̀
1: ọ̀dọ̀wọ́ àwa náà
0: kí ni wọ́n fòlè ṣe láyé tí mo wá
1: kí ni wọ́n fòlè ṣe láyé tí mo wá
0: àti ẹ̀ní jẹ́rú gan
1: ayé tí mo wá kàkà kí jalè kàkà kí jalè
0: máa tẹpá mọ́ṣẹ́ máa tẹpá mọ́ṣẹ́
1: ni kí ni wọ́n fòlè ṣe láyé tí mo wá
0: ṣiṣẹ́ ṣiṣẹ́ ní jàre ìṣẹ́
1: yẹs ẹ jílò rẹ jílò ọsẹ jílà àárọ ọ dẹ ẹjẹ àtúgbẹ yìí débẹ nípínlẹ èkìtì o
0: rùwọn débẹ
1: iléẹjọ eléyìí tó jẹ ti ìpínlẹ ọhún ìkàlẹ wà nílùú àdó èkìtì wọn ni ẹjẹ mọ ìpè bethel onyedi kàchi okachiko wọn ni wọn tọka fóònù náà pé ó yá tààrà ṣòṣe o inú yàrá tá a ti ṣàkàwé ṣàkàwé látàárọ pé kọ lọ síbẹ jẹ kí ni ẹsùn tí ẹ wá fi kàn wọn ni ẹjẹ mọ ìpè eléyìí ń gbààyàn láyé ó ṣe bẹ́ẹ̀ ọ gbàwọn èèyàn gbàwọn èèyàn gbàwọn èèyàn ẹ wo bí o ohun tẹ́ ń wò yìí o tẹ́ ẹ rí bó ń ṣe wà yìí òṣìṣẹ́ àjọ aṣọ́bodè nàìjíríà ni ìjẹ́mbò jẹ́ your custom officer wọ́n ló ní bẹ́ẹ̀ ni ibi tó ń bàdé pàápàá o ó ń lò ń jẹ́ ẹnìkan tó wà ní adarí ẹ̀ka o tó ń rí sí gbogbo ọjà tí ẹ bá fẹ́ tà níléeṣẹ́ àjọ aṣọ́bodè nàìjíríà wọ́n ní ṣùgbọ́n ṣá àwọn èèyàn tí ọjọ́ wà lágbègbè ibì kan náà ó ṣe bẹ́ẹ̀ ó tì lù wọ́n o àwọn náà bá ṣe bẹ́ẹ̀ wọ́n lọ kẹ́rí sí i wọ́n ní ọgbà wọn ní owó kan èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó orílẹ̀-èdè nàìjíríà a tún lè pè é ní ìlàjì mílíọ̀nù owó lẹ̀ yìí $500,000
0: ìjọwọ́
1: òun kí ni ẹ̀ṣẹ̀ wọn lónìí àwọn ọkọ̀ pọ̀ a mọ̀ ń díjọ́ tà jáde ni ẹ̀yìn ẹsanwó lẹ̀ á kó ọkọ̀ fún yín mélòó lẹ fẹ́ ẹlẹ́yọkan ni bẹ́ẹ̀ ra méjìlá bẹ́ẹ̀ ra gba rẹ̀ ìjẹ́bù ọ̀rọ̀ dé dúró wọn ni afurasí ọ̀hún ló dúró wàrúwàrú níwájú adájọ́ lẹ́kọ̀ọ́ ògúnmóye ẹni tó ń ṣe àgbéyẹ̀wò ẹjọ́ rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun ẹ̀yìn o lẹ́yìn tí wọ́n sì ń ṣàlàyé pé bá a bá ní ká wò ó wá ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún tá a wà níbẹ̀ èwo kechukwu o àwọn ẹ̀sùn tó mú ọ wá síwájú ilé ẹjọ́ ó jẹ̀bi tàbí o kò jẹ̀bi wọn ni kódà àjẹ́ lẹ́yìn tó ń pè wọ́n ìwà bàjẹ́ àjẹbánura àbí lílo owó òlu ń pónpó tẹ mọ àwọn ìgbésẹ̀ mìíràn tó bá lè mú ẹbú ẹ̀yìn bọ ọrọ̀ ajé ńlẹ̀ nàìjíríà èyí tá a mọ̀ sí àjọ efcc wọn ni òun náà ló ṣàlàyé o lákàtà ẹ̀ka rẹ̀ tó wà ní ìpínlẹ̀ èkìtì tó sì gbé ọ̀rọ̀ ọ̀hún lọ síwájú ilé ẹjọ́ pé ẹ̀dákun olúwa mi o àìríbísun ẹ̀yàn ajámọ̀ tó ṣe bí ọ̀dọ̀bálẹ̀ ọ̀dọ̀bálẹ̀ tán ọba tó ń sunkún pílò
0: ìjẹ́
1: kí ni ó fi ṣe
0: yóò
1: fẹ̀gbẹ́lé lẹ́nu nígbà tí ó tó fẹ̀gbẹ́lé lé ọ̀hún tán wọn lọ bá ń hanrun hàhún wọn ni ẹ̀dákun torí ọlọ́run ààyè wà á dà o nítorí náà olúwa tàwọn àwọn tí wọ́n ọwọ́ kechukwu rèé ó lu àwọn èèyàn jìbìtì owó kan ó lóun ń ṣiṣẹ́ lákàtà àjọ aṣọ́bodè nígbà tí àjọ ọ̀hún tí ó tẹ̀ wájú wọn ní ọ̀gbẹ́ni káyọ̀dé àìná àolókọ̀ ọ̀rẹ́ mi samuel wọn ní lọ́ṣẹ rí mọ́ ní tá à ń sọ ń pa rẹ̀ yìí lọ́ba dáǹpẹ́ ẹ̀dákun èmi nílò ọkọ̀ àtọ́ dáa ni o owó èlò lẹ̀ ń tà á wọn lọ́ dáǹpẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó orílẹ̀-èdè nàìjíríà ni wọn ní eléyìí náà ṣe bẹ́ẹ̀ ọ̀tẹ̀wó fún nígbà ọ̀tẹ̀wó fún tọ́ o ìjẹ́ ẹ̀dákun bóyá ni ó ṣe dọ́dọ̀ wa ká wá gbé ni àbí ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ wá wọn ní ibi ọ̀rọ̀ ti dọ́jọ́ǹde náà rèé lẹ́yìn tó sì jẹ́ pé ó béèrè béèrè èyí owó kò rí gbà o èyí ọkọ̀ tó san owó fún oṣù
0: bẹ́ẹ̀ kò rí
1: gbà páfe ń bẹ̀ ìjà ń bu ọ̀rọ̀ wà á dé dúró wọn ní ẹjọ́ mọ̀ wípé olùjẹ́jọ́ fúnra alálára rẹ̀ wọn ní ó béèrè lọ́wọ́ rẹ̀ o pípẹ́ ọya ó jẹ̀bi àbọ̀ ìjẹ̀bi wọn lọ́dà ń pé olúwa òun àánú ni ẹlẹ́ṣẹ̀ ń fẹ́ ẹ dákun ẹ jọ̀wọ́ jàre bàbà ẹ ṣíjú àánú wa yé òun báyìí o wọn ní bí ó ti ń bẹ̀bi òun lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn ajẹ́rìígbé ni ọba bọ́ tàlẹ́pọ́n emmanuel ọ̀nà ló mú ìwà wọn nígbà tí yòó bòlè lọ́ba dáǹgbẹ́ olúwa mi ẹ dákun torí tọ́lọ́run o eléyìí kọjá àánú ohun ìwà ọ̀gbágbá ni ẹ dákun olúwa mi ẹ ṣe iṣẹ́ ọwọ́ yẹn jẹ́ kí òfin kò ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ wọ́n ní ṣùgbọ́n ṣá o àgbẹjọ́rò olùjẹ́jọ́ wọ́n ní òun náà ti ṣàlàyé bẹ́ẹ̀ pé olúwa mi ẹ dákun ẹ bá ń ṣíjú àánú wo oníbàárà mi kọ́ ìtọ́mọ̀ mi ṣùgbọ́n kété tó náà sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹni tóun náà ń gbè fún àjọ tó pẹjọ́ òun náà bọ́ ta bọ̀m̀bọ̀ tó sì ń ṣàlàyé pé olúwa mi kò àánú kankan kan ẹ jẹ́ kó fi orílẹ̀-èdè yìí ẹ jẹ́ kó ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ wọ́n ní lẹ́yìn èyí o òun náà ni adájọ́ ògúnmóye ọba ṣàlàyé pé èwo kechukwu ọdún méjì náà ni kọ́ ọ lọ síbùdó ìtọ́ni ọ̀nà bọ́ọ̀bọ́ wa ń lọ síbùdó ìtọ́ni ọ̀nà ó tó san owó òbáwí kan èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ owó ilẹ̀ nàìjíríà ìyẹn 150,000 naira daily post ló jẹ́ arígbọ́ lọ́sàn-án mi.
0: ada
2: here you go there.
3: Mom, you didn't add milk.
2: No need to. Taste it and see why.
3: Wow, but how?
2: Is it milky?
3: Yes.
2: Is it creamy?
3: Yes.
2: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
3: I love it, Mommy.
4: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
5: Milo!
6: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé girama tàbí o lẹ́ndì NCE HND, A level to spell wole pelu direct entry. O rorun pelu WMOU. Kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja. Nibadan awa ni White House Adewumi Street Felele, Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167. Tele wa lori ikanni ibanidore @WMOU Nigeria. West Midlands Open University. So afojusun nipa eto eko re di memuse.
5: To all our customers of Golden Chance Lotto, una do well for una ogbonge patronage. Golden Chance Lotto, they assure una say una go benefit and they satisfied as una dey with us gidigba. Golden Chance Lotto, they pay winnings kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money, and you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one make our customers get confidence in us, and Golden Chance Lotto don't ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money instanta for any of our payment centers for this Ogbonge country. Now wait to make Golden Chance Lotto the leading general among others. If you won't become our agent, we could send message to 0703-3976-247. 0703-3976-247. Golden Chance Lotto, your surest way to become a millionaire.
7: In the words of Coco Chanel, luxury must be comfortable, otherwise it is not luxury. If you do not therefore negotiate your comfort, Maracana Luxury Hotel and Suites is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for student of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42, Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury lifestyles.
8: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
9: Mommy in the kitchen cooking rice.
10: With Mama Dog.
9: Chicken in the pan looking nice.
10: With Mama Dog.
11: Keep your voices down.
9: Smells yummy. Everywhere is smelling so, so nice.
10: It's Mama Dog.
12: Our neighbors will soon come and start knocking.
13: Good food starts with good oil. Mamado Oil brings out the delicious flavor your family loves. Mamado Oil is available in stores near you. Use Mamado Oil today.
14: Mo tun bere. O le sala ima pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi. O ti eda, o ti gbogbo won ni fesi ni mo nse. O na ni ami idanimo mi ti se Maggi Native Jollof Rice. Itowe kan lasan, are kan ko si leyin e.
15: Maggi star ta se latara e wa soya, alubo adun chili ati konofuru.
14: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
15: Maggi star yo so gbogbo onje ta se dun ara oto. Yo si tu so akoko na da koko mani gbagbe.

0: Báńkọ́ọ̀kì ìròyìn àgbọ̀sọ̀gbánù.
1: Àìrìnjìnà làìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ báńkọ́ọ̀kì. Mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: kọlọ̀ kó máa sọ ni wọ́n ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan àti abánidọ́rùn akẹgbẹ́ rẹ̀ tí òun náà tó jẹ́ ẹni ọdún mẹ́tàdínlógún 17 years wọ́n ní àwọn méjèèjì náà ni ọwọ́ ti padà tẹ̀ báyìí látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ elétò ààbò ní ìpínlẹ̀ ti Niger fún wípé fúnra lára wọn tìka lára wọn náà ni wọ́n ya bátànì ìlànà ìjínigbé ara wọn wọ́n sì dìbọ́ bí ìgbà tó jẹ́ wípé wọ́n jiyàn gbé lóòótọ́ ni lójú ọ̀nà láti gba owó ẹ wá béèrè wípé èló gan ni owó tí ẹ fẹ́ gbà ṣé bú kì í gbọ́ o èló lowó tí ẹ béèrè ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà 200,000 naira ìyẹn ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ bàbá wọn bàbá ẹ̀ wípé àwọn ajínigbé yìí wọ́n béèrè fowó tó pọ̀ ju 200,000 náà ni wọ́n béèrè wọ́n láforasí Kelvin Faga ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 àti Mayowa Ọ̀jẹ́wuyì tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mayo Mayowa náà sọ ní Mayo ẹni ọdún mẹ́tàdínlógún lòun 17 wọ́n láwọn méjèèjì báyìí ní bẹ̀rẹ̀ sí ní ṣe àpatẹnujọ́wọ́ lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n mú wọn tán yanyan according to gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Wasiu Abiodun ó ṣàlàyé wípé Kelvin òun náà ló mà kú òun lé wípé òun lọ sí ilé ìjọsìn àbẹ́ẹ̀ tó rí nǹkan wọ́n tó fún ni wọ́n fún láǹfààní pé ilé ìjọsìn ni a ti kọ́ ní bá a ti mọ ìbẹ̀rù ọlọ́run ìyẹn lógúnjọ́ oṣù keje ṣùgbọ́n dípò kó padà wálé lẹ́yìn tí wọ́n ló lọ ilé ìjọsìn kọ́ padà wálé gbogbo gbìyànjú ìlàwọn fámìlì rẹ̀ àwọn òbí rẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní sà níbo ni Kelvin wà lè lọ níbo ló lè rè ó tó dé kò dé wọ́n bá mọ́rọ̀ wọ́n gbé lọ sí àkàtà iléeṣẹ́ ọlọ́pàá b division tó ń bẹ ní Suleja Abiodun wá fìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn tí àwọn mọ̀lẹ́bí tẹ́ pèpèpèpè wọ́n ní àfi bí wọ́n ti rí ìpè tó wọlé sórí aago wọn pé hello Kelvin ẹ má wulẹ̀ wá jìnà ọwọ́ àwọn ó ti gbé o àwọn ti jí gbé o owó sì ni ṣùgbọ́n lọ́wọ́ yìí 200,000 ni wọ́n ń béèrè fún lẹ́yìn ẹ̀ tí wọ́n wá ní 200,000 wọ́n ní àwọn òṣìṣẹ́ elétò ààbò kété tí ọ̀rọ̀ náà dé ti gbọ̀ wọ́n àwọn náà bá bẹ̀rẹ̀ aya wọn bẹ̀lẹ̀ ó bẹ́ sí iṣẹ́ lẹ́yẹ ọ̀sọ́ka wọ́n bẹ̀rẹ̀ sí ní tọpinpin tọ gbogbo pàṣẹ wọn ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ tí wọ́n fi ń pè wọ́n bẹ̀rẹ̀ sí ní tọjú pọ̀ ẹ̀ ẹ̀yin kọ́ ìyá ọba nàìjíríà nígbà tí wọ́n tọjú pọ̀ okun ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ yìí wọ́n tọ̀ ọ́ délé ìtura kan tó wà ní Suleja lọ́jọ́ 25 oṣù keje nígbà débẹ̀ báyìí gamboro na ba Kelvin
1: olóró
0: àti mayo tí ń jẹ́ Mayowa Ọ̀jẹ́wuyì abánidọ́rùn akẹgbẹ́ rẹ̀ wọ́n bá àwọn méjèèjì ń bẹ̀ náà sì mú amọ́lẹ̀ ṣinkún agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá wa ṣàlàyé wípé àwọn méjèèjì náà ni wọ́n ti wà ní àkàtà ẹ̀ka tí máa ṣe ìwádìí tó gbọngbọ́n lórí ìwàsí ọ̀daràn state criminal investigations department níbi tí wọ́n ti ń gba ọ̀rọ̀ lẹ́nu wọn wọ́n ní lẹ́yìn tí ọ̀rọ̀ bá tí ìwádìí bá parí tán lórí wọn báyìí wọ́n wá gbé wọn lọ sí àkàtà iwájú ilé ẹjọ́ kò sí sáìsì ọjọ́ orí tí ilé ẹjọ́ ò sí fún o kò sí sáìsì ọjọ́ orí tí ilé ẹjọ́ ò sí fún
1: mọ́
0: dáràn ni tí wọ́n bá ti débẹ̀ sáìsì rẹ̀ ń bẹ
1: èyí
0: tí ibi ni wọ́n gbé lọ
1: lẹ́jẹ̀ wọn ni
0: kò jù bẹ́ẹ̀ lọ
1: ọwọ́
0: adáràn wa ni ọmọdé ni kì í dákan mọ lọ́lọ́ dáràn
1: yọ
0: sí àlàyé
1: ó dá ẹyin tiwa ní àti ayélujára ní àgbáyé àdúpẹ́ ní ọwọ́ yín ojú òpó facebook emma fojè peter àdúpẹ́ johnson ìdúnàbọ̀ ogúnṣèyí tán ìṣọ̀lá croix àjíbọ́lá àdúpẹ́ ọ̀làǹrẹ̀ wájú jẹ̀lélà ọ̀làjùmọ̀kẹ́ beatrice mba àdúpẹ́ fúnmiláyọ̀ akínwẹ̀kùnmí emily mama àdúpẹ́ ní ọwọ́ kálukú yín o alhaji ajimọ adékúnlé àdúpẹ́ lọ́wọ́ yín matthew cash akínadé àdúpẹ́ abraham adétúnjì ẹ ṣeun ṣeun tí ẹyin ìkànnì ọmọlúàbí láyọ̀ ẹ máa bọ́ wa pín in ní mẹ́wàá ẹnìkọ̀ọ̀kan ẹyin tẹ̀ ń gbọ́ lórí rédíò yín ọ̀pẹ́ pàtàkì wàyí ó dá ẹjẹ́ ká tó lọ sínú ìṣẹ̀lẹ̀ kan wọn ní àṣálẹ̀ ọjọ́ àìkú èyí tó rékọjá lọ́hùn àwọn ikọ̀ agbébọn ṣàdédé ò ní wọn lọ agbègbè kan ẹkùn ìbò ti rí mi tí a bá lọ síjọba ìbílẹ̀ ti rayon ní ìpínlẹ̀ plateau nígbà tí wọ́n tẹ̀ sí ọwọ́ iwájú wọn ní ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn lẹ́ni tó jẹ́ wípé ó ti lọ dáúlàrí gẹ́gẹ́ bíi councilor tó sì jẹ́ pé ọgbà jukọdọ̀ tún gbajà àwọn èèyàn máa pè é ní ọ̀nà rebu star won ni eje mo bi pe eni eleni oniyan loniyan Daniel Danjuma o na ni o se be won ko lu o won si gba emi lenu re nigba ti o te waju won ni enikan so na ngbe ni agbegbe ohun eyan Cynthia Adanog won lo na nko o fi di amule pe nto oto isele isele won ti pa ologbe Daniel Danjuma o ni sugbon sa o eni keni o ti e wa mo won an to wole wa ti o wa se ise labi na oni koda o bi abanika wo wa o elomi na to fe ara gbota ibon oni eje mo yi pe en ta so nipa re yi un eyin ogbeni David Danjuma oni eleyin na to fara gbota oni o gbe lo digbadigba se ile iwosan ni nigba to n fide isele ohun mule iyen ni ojo aje ose ta wa nibe o ne gbajugbaja ilu Jos to je olulu fun ipinle te plateau oni isele ta so nipa re yi un egbo o ti so awon eyan sinu ibanuje nigba ti o se atotonu sowo iwaju agbarijopo egbe kan nbe e tun wa fun gbogbo awon mole mole to je odo pata won na na salaye pe dakun awon fi akoko ohun kesi ti kere ti kere awon elekanje ka to ni se pelu eto abo lawujo wa ki won jowo jare won fun enu eto abo soke rororo ne gbogbo agbegbe si nbe ni ipinle te plateau won ni tori pe ikolu ohun o ndi gbamagba mapo nigba ti agbenu so eyan to tun kowe loruko egbe ohun ti o salaye nti e o ni be ni egbe na se akawe isele to sele un gege bi asolo agbara ah tete to omo niyan ni ojumole o ni gbogbo eleyi un a fe mo ni awujo ti awon mo nipa ti egbe ohun eleyi ti okura awon bota bombo ti a si wo aso to dudu pekun ti won salaye pe iru eleyi awon ofe mo o iru oro baye awon ofe mo won ni dana sawon gbajugbajo popo na ti a si n salaye pe oya awon ofe ru e mo ewade ko yi ori be yi o ona la won se tan lati ma atako won ni tori pe elomi ti ba gba mu alubaje ni bi an ba melomi laise lairo won awo lo won lo pa bi an ba mu elomi patako julo ni joba ibile ti yi mo won ni kini yi nko o n waye gbomo gbomo nibe ko lo won ba jowo
0: ami o ami ase idumari oya wa je ba won de pele ti ekiti awon ko osise leto abo sise takun takun nibi ti won yabo ile itura kan leyin ti won ni awon iko afurasi omo elegbe okokun mefa ototo ona ni won pada momole alora confraternity ina pe o ko egbe okokun ti won leyin isele alora leyin ti won ni won pada dagobe kan le mi ile itura kan to nbe ni Ikere Ekiti won ni alukoro fun ile ise olopa ni ipinle Ekiti ngba ti o ma soro Sunday Abutu ninu atejade to fi sode to si to awon oniroyin leti nilu Ado Ekiti lana to je ojo aje Monday gangan o se alaye wipe awon iko afurasi omo elegbe okoko yi o na ni a kora awon jo sile itura kan fun ipade ni oro kutukutu ojo Saturday ti se ojo kini osu kejo won ni sadede o na ni wahala bele se si bere si ni dago bele won ni gobe ta dale surutu tele surutu na o bi awuyewuye to ni agbara popo popo Abutu salaye wipe okan lara awon iko me furasi olegbe okoko yi ti n pe ni sucrose won le o fi ara pa popo popo lori isele yi ti si pada gbe o di ile ewosan nibi ti ni won ti lo fun ni itojo amaleyin isele to pada sele yi won ni wa ri wipe igbeyanju waye latodo awon osise leto abo ireko yi lara awon nkan ti na pada gba won gba oko Toyota Camry kan leyin ebe awon fiscal ti o ni logo alora un won lo o wa nbe awon kekan atawon kankan atawon kankan mi ti eje ti o ni apa ije lara si sosi handkerchief kan ti o je yellow bayi alawo fefe nbe nbe won ni ati awon nkan mi na ti won sa pada ni to ni logo egbe won to ni lara Abutu wa salaye wipe commissioner fun ile ise olopa ni ipele na Michael Falade o ti pa ase o wipe ki iwadi ko tesiwaju lori bi won ti wa fin idi koko gan ati awon omo egbe won to ku ti awon ti joba ihoro wipe ki won tete ri won mu sile be si ni ki iwadi ko gbangban lori won leyin ebe kan si gbe won lo si akata bi to ba yo ki oju won pada ba niwaju ile ejo won ni CP Falade tun fi ipinu re lele wipe anise o lagata buba ibi to won wa o to won je commissioner fun ileise olopa le lori koni si aye fun iwo omo elegbe okoko pinpin abawon wa si odaran mi ti o ba nfara ajo ti won ma fi dago bele ti won ma fi da wahala le koni si aye fun re be si ni owo ni laju re le ki irufe sele be ko ma sele npile ekiti
1: oda je kemi ogbe wa lo taratara ka lo wo wa oni be toro ohun to de duro eyan ni ipele ti imo ile ise omogun orile de nigeria won ni awon sise ohun pupo pupo jo won lo sawon agbegbe kan to wa lapa ila orin be won ni baba lo si agbegbe kan eleyi to wa ni ololu ipele ti imo nilo oweri nibe won ni eje mo ipe isele tan so nipa re ye eku agba kan o ona lo se be to gba gboro kan leyi to si je pe gbogbo mo lebi ona ni ko kede pe a e da ko ejo ejare o a ma nwo oloye ibe ayado
2: oloye iwo be
1: eje nbo oloye tun wa lo ke mo se ti da
0: iwo
1: to wa lebi to do mi la jo yo gesi ewe adaje fun la re adaje international
0: ewo la da je nbe ni ajo je ni nbe nbe
1: ko
0: si ndi bi se yan
1: adamu ni ko bo to heri mo bayi ke ye ni ko to si pari e
0: I can feel it step down ni you get it
1: mura si
0: I can feel it step down
1: mi o le ge en le ge oda won ni sele ta ma so nipa re yi un e je mo wi pe oro to ba koje kun
0: erin la fi
1: erin o na la fi rin o won ni awon ebi e ni o kede e pe dakun a gburo oloye oloye jade awon omo ebe towo o je ngba ti le se omo go ile de nigeria e ta won wa tesiwaju nipa iwadi alagbara won na ba lo sawon agbegbe joba ibile kan to wa ni ohaji egbe mo a won ni ngba ta won o de be bayi egbo iberu kan be nbe won ni iwadi alagbara o na lo topase won de be won ni ngba ta won o de be o di gere gere gere inu igbo kan o ti en pe ni ejo omodike o ni ngba ta won o de be e je mo ipe pelu ise iwadi alagbara e ta won seun o to won sibi ti won sin ologbe si olohun gba wa o ni ngba ta won de be o na ma bere si ni wuki ni ohun shumbu shumbu shumbu shumbu shumbu o ni e je mo bi pe awon gbe opo ologbe jade nbe nje bawo ni se ohun se wa se se o ni owo osiko te nikan to je pe afrasi ni o po na lo se be to de mi ologbe legbodo o ni kete ti owo awon gba mu o na lo koko duro gege bi irinse iwadi alagbara o olo na lo lewaju awon debe bi egbo baba tunu gbo baye enu egbo iberu tin be lapa agbegbe baye o mu odk forest eja lo sibe oni eja mo pe ngba awon debe awon ri oku ologbe o ola awon bi ologbe na be nbe o be ni awon ko se leto abo ni abele ta mo sibilante oni an duro sibe ni agbegbe joba ibile kan en se an pe ni ogiaji egbe ama oni sugbo sa oni sele ta so nipa re yi un o se ni laanu pupo ju o o ni afrasi ohun owo o fe gba yin mu sugba si ti wi oku loju awon omo lebi ologbe
0: alagbara
1: olorun oba jo jare ko mo je ka teni ti ka o
0: ami
1: ko ma je ka fi aso wa ka mo fi bo ka mora ko olorun ko ma ko wa yo gbogbo gba
0: ami ase idumari yo rorun iroyin ka so layo leleyi gẹ́gẹ́ bí ó ti bá ìdùnnú dé wípé adájọ́ ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ ti kẹ́bí onídàájọ́ faruku hasan bunza ẹni tí àwọn ikọ̀ ajínigbé tí wọ́n jí gbé níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn lọ́wọ́lọ́wọ́ yìí ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti gba ìtúsílẹ̀ rẹ̀ ó sì ti gbòmìnira kúrò ní àkàtà àwọn ikọ̀ agbébọn tí wọ́n jí gbé o ẹnìkan tí òun jẹ́ ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí tó ń fìdí ọ̀rọ̀ yìí tó fi múlẹ̀ fún ìwé ìròyìn ojú orílẹ̀-èdè wa nàìjíríà ṣàlàyé wípé lọ́nà òde yìí òun náà ni adájọ́ àgbà náà ló darí wálé o níbi wákàtí tí ò pọ̀ jù lọ́jọ́ tí ò tíì lọ wọ́n ní ìjínigbé adájọ́ àgbà yìí òun náà ló bi ìkọ́ àyàsókè àti ìpèpè fún ọ̀nà láti rí adájọ́ àgbà náà gbà kúrò lọ́wọ́ àwọn ikọ̀ ajínigbé tó jí gbé o wọ́n ní àfi bí ìdùnnú ti ṣubú layọ̀ ní àkàtà àwọn mọ̀lẹ́bí ní kété o tí ìròyìn wípé adájọ́ náà darí padà dé láyọ̀ àtàláfíà láì farapa bó ti bàdé wọ́n ní wọ́n gbé òṣùbà kárí fún àwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò wọ́n gbé òṣùbà kárí fún ìjọba wọn ní ìpínlẹ̀ ti kẹ́bí àti àwọn tí ọ̀rọ̀ náà tó gbẹ́rù gbàgbàgbà wọ́n ní lọ́wọ́ yìí a fẹ́ dúpẹ́ pọ̀ o lọwọ ẹka ètò ìdájọ ní ìpínlẹ̀ ti kẹbí àwọn èèyàn àwọn òṣìṣẹ́ elétò ààbò àtàwọn èèyàn rẹ ní ìpínlẹ̀ ti kẹbí o fún bí oníkálukú wọn ti fi àdúrà jagun tí wọn sì ṣiṣẹ́ takuntakun lórí ọ̀nà láti rí adájọ́ àgbà yìí gbà padà ti ilé ẹjọ́ gíga yìí láti rí wọn gbà padà láyọ̀ àti àlàáfíà nígbà tí wọn máa ṣàlàyé o wọn ni lọwọ yìí kò sóhun méjì tá a sọ ju wípé àdúpẹ lọwọ ọlọrun àdúpẹ lọwọ àwọn òṣìṣẹ elétò ààbò àti ìjọba ìpínlẹ ti kẹbí fún iṣẹ takuntakun tí wọn ṣe láti rí adájọ náà gbà padà kúrò ní àkàtà àwọn ikọ agbébọn tí wọn ní ají bàbá gbé o tí wọn sì dé padà láyọ àti àlàáfíà ọlọrun ọba ni dẹkun irú rẹ o a ní rí irú rẹ mọ láwùjọ wa o.
1: Àmì àṣẹ Dumare. Ó dá adúpẹ́ lọ́wọ́ yẹn lólùfẹ́ wa ọ̀tá àjọ ìrìn àjò ọ̀hún wákàtí kan gbáko ni adúpẹ́ lọ́wọ́ yín orí yín ó wà ń bẹ̀ o. Aago mẹ́sàn-án lówùúrọ̀ láti fọ́tẹ̀ dọ̀rọ̀ yìí láwọ́ gbé wá aago méjì lọ́sàn-án ọ̀la bákan náà gbàǹkan gbé a tó gbé wá fún yín ǹjẹ́ títí ìgbà náà tọ́lá ni aládélájà lórúkọ tèmi yí èrò yín ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tọ́sọ tọ́sọ tó ń gbòráyé àpẹẹrẹ eré ọ̀mọ̀lúàbí wà orí yín ó wà ń bẹ̀.
0: Ẹ ṣeun gan púpọ̀ púpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo pátá porongodo látòkè tí délẹ̀ níbi tẹ́ ti dúró tì wá gbágbágbá aláṣẹ lọ́wọ́ ọlọ́run òwúrọ̀ la akọ̀tó ti fún tẹ̀dọ̀ yóò tún máa dé sétí gbọ̀nyín tó bá tún di láago méjì lọ́sàn-án làgbà ńkọ gbèrò yẹn ó tún dé o àmọ́ tá a bá ti ń dìde báyìí Michael Ọlá tó ń bọ̀ sún Mr. Ọ̀ráìtòkè lẹ́yìn láǹfààní àti gbóhùn ẹ̀ láago mẹ́ta lórí talking point títí ọ̀la àtàkọ̀tún tí gbogbo ńkọ gbè yóò tún máa dé o kúnlé ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi àánú ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ tí ò lẹ́gbẹ́ tó fi máa bo ẹ̀ tó nípọn jẹ̀wúrin lọ ìṣẹ̀dá tó láyé tó lọ́run tó nígbà tó sì làkókò yóò jẹ́ ọmọ dájú lórí ẹnì kọ̀ọ̀kan wa.

0: wọ́n ti bẹ̀rẹ̀ kí wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdo.

0: na di Odoku, only the best.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama
2: tàbí lẹ́ndì NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry.
1: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A, Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijẹ́mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
4: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
3: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
4: O lè fẹ́ ní kòyàwó ẹ lẹ́nu.
3: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́ ó yà wò ó ohun rèé ohun rèé.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
2: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ ìjanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀. Mo ti káàṣì ẹ̀.

0: Clash 105.5.
1: Abi Flash on my phone.
0: Tune in and listen everywhere you go.
2: Wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn.
1: Òróró ìṣòdì ni mo fẹ́ ra jàre.
0: Òróró àbúrò tí olórúkọ kẹ̀. Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o.
1: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí.
0: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká. O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀n. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
2: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Flash FM 105.5.
1: Àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn. Gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kì í ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣe é ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni, àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni.

0: nígbà tí a jókòó tán, ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ, ó ní.
1: Ọba ìlú Àlùpàyídà rán yín wá sí ọ̀dọ̀ mi láti kọ́ ọgbọ́n. Ẹ fetí sílẹ̀ kí a sọ̀rọ̀ lórí àwọn ìwà ọmọ aráyé gbogbo tí kò ń jẹ́ kí wọ́n lè lọ síwájú nínú nǹkan wọn. Ẹ jẹ́ kí a sọ̀rọ̀ lórí ojú kòkòrò. Kí ni ojú kòkòrò? Ìtumọ̀ rẹ̀ ni ojú kò kúrò ní nǹkan.

0: ẹ̀ṣẹ̀ náà dàbí kòkòrò tí ń jẹ àwọn ọmọ aráyé ní gbòǹgbò tí kò jẹ́ kí wọ́n lọ síwájú bí wọn ìbá ti lọ. Bí ènìyàn bá ti bẹ̀rẹ̀ ojú kòkòrò, ṣe ni yóò máa hu ìwà náà sí onírúurú nǹkan. Nǹkan olúwa rẹ̀ kò ní tẹ́ lọ́rùn mọ́, kò sì lè ní ìgbádùn kan lórí wọn. Àwọn olójú kòkòrò ni wọ́n máa ń ba orúkọ olórúkọ jẹ́, nítorí ìgbà tí wọn kò lè rí ààyè dé ibi tí onítọ̀hún dé, wọn á bẹ̀rẹ̀ gan pípa. Ṣùgbọ́n ìbànújẹ́ olójú kòkòrò burú ju ti ẹni tí ọ̀fọ́ ṣẹ̀, nítorí kò lè tán. Bí ó bá ti rí nǹkan ẹlòmíràn ni yóò máa wù ú, bẹ́ẹ̀ ni ẹlòmíràn kò lè ṣe aláìní nǹkan, òun kò sì nílé ní. Ojú kòkòrò kò mọ̀ pé ènìyàn tóbi àti ẹni tí ó tóbi àti ẹni tí kò tóbi ni ó lè ní. Ọba ìlú lè ní sí àwọn ọmọ abẹ́ rẹ̀, àwọn ọmọ ìlú sì lè ní sí olórí wọn. Ọmọdé a máa fi ojú bọ nǹkan àgbà, àgbà a sì máa fi ojú bọ nǹkan ọmọdé. Kò sí ẹni tí ó lè bọ nínú ẹ̀ṣẹ̀ náà, àfi ẹni tí ó bá kó ara rẹ̀ ní ìjánu. Kí ni ìbẹ̀rẹ̀ olè? Ojú kòkòrò ní ìbẹ̀rẹ̀ olè. Òun ló sì ń da àwọn ọlọ́ṣà láàmú kiri, àti kékeré ló ti yẹ kí a gba ojú kòkòrò lọ́wọ́ ọmọdé. Kò yẹ kí ọmọdé ní ìwà tí máa tọrọ nǹkan jẹ lọ́wọ́ ẹlòmíràn, tàbí kí a máa jẹun. Kí ọmọdé jókòó, kí ó máa wo ẹni tí ń jẹun bí ẹni pé kí ó fún òun jẹ. Ojoojúmọ́ ni àwọn ọmọ mìíràn máa ń béèrè owó lọ́wọ́ òbí wọn. Wọ́n a máa ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹgbẹ́ wọn rà. Nǹkan tí wọ́n bá ti rí lọ́wọ́ ẹnì kejì, wọ́n a fẹ́ ní. Lóòótọ́ kò yẹ kí ojú ti ọmọdé láàrin ẹgbẹ́, ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ni ohun gbogbo. Ó yẹ kí àwọn òbí di ara wọn ní àmùrè, kí wọ́n bá ẹ̀ṣẹ̀ burúkú irú èyí jà, kí wọ́n gba àwọn ọmọ wọn lọ́wọ́ ìbàjẹ́. Nítorí ẹni tí ó bá ti bẹ̀rẹ̀ ojú kòkòrò ní kùtùkùtù ọjọ́ ayé rẹ̀, tí fi ìpìlẹ̀ ayé rẹ̀ sọ ilẹ̀ lórí àbàtà etí odò, ayé náà kò sì lè dúró. Àwọn irú ọmọ báyìí ni wọ́n ń dàgbà, tí wọ́n ń di ọkùnrin tí ó ń fẹ́ ogun lọ́gọ obìnrin jọ, àti obìnrin tí ń gba nǹkan lọ́wọ́ ọkùnrin ọlọ́kùnrin kiri. Ìgbésí ayé àwọn wọn ni kò yẹ bí àpẹẹrẹ fún ìran tí ń bọ̀ lẹ́yìn. Ẹni tí ó bá ti gbé ojú kòkòrò wọ̀ bí ẹ̀wù, olúwa rẹ̀ ti wọ ẹ̀wọ̀n èṣù. Bẹ́ẹ̀ ni ẹni tí ó bá wọ ẹ̀wọ̀n èṣù ti kúrò ní ọmọ ènìyàn, ó ti di ẹni lásán inú ayé. Ojú kòkòrò máa ràn bí òórùn burúkú ni. Bí ó bá sì ti bẹ̀rẹ̀, kì í ṣe é mú kúrò bọ̀rọ̀. Ẹ jẹ́ kí n sọ ìtàn kan fún yín kí ẹ bá mọ bí ìwà náà ti burú tó. Kọlọkọlọ àti ìgbínjọ jẹ́ ọ̀rẹ́, wọ́n sì ní tàkútẹ̀ kan. Wọ́n pinnu àti máa dẹ tàkútẹ̀ yìí dé àwọn ẹranko. Lọ́jọ́ tí wọ́n kọ́ dẹ tàkútẹ̀ mú èkútẹ̀ kan. Nígbà tí àwọn méjèèjì dé ibẹ̀, ìgbínwí báyìí fún kọlọkọlọ, ó ní:
1: Takute wa pa ekute lani, ọ̀rẹ́ mi, mú eléyìí. Nígbà tí ó bá di ọ̀la, yóò pa òkété. Òkété sì tóbi ju ekute lọ. Wọ́n ò mú eléyìí ní lọ́la.
0: Nígbà tí kọlọkọlọ gbọ́ báyìí, ó dẹ́rùn, ó ní:
2: Wọ́n ò kúkú rọjú dúró di ọ̀la. Ọ̀rẹ́ mi, máa gbé èyí lọ.
0: ìgbín gbé èkúté náà lọ. Lóòótọ́ takúté pa òkété lọ́jọ́ kejì nígbà tí àwọn méjèèjì dé ibẹ̀ tí ìgbín wo ó ní.
1: Mo bá ọ yà, ọ̀rẹ́ mi, òkété yìí máa kúkú tóbi o, ṣùgbọ́n kò lẹ tóbi tó ìdá mẹ́rin ọ̀yà mi tí takúté ó pa lọ́la.
0: Nígbà tí kọlọ̀kọ̀lọ̀ tún gbọ́, inú rẹ̀ bàjẹ́, ó dúró díẹ̀. Nígbà tí ó ṣe, ó sọ̀rọ̀, ó ní.
2: Lóòótọ́, ọ̀yà tóbi púpọ̀, kúkú máa gbé òkété lọ lónìí. Ìgbín, jẹ́ kí n gbé ọ̀yà lọ́la.
0: Ìgbín ṣe bẹ́ẹ̀, ó gbé òkété lọ. Nígbà tí ó di ọjọ́ kejì lẹ́yìn èyí, wọ́n tún lọ wo takúté, ó sì ti mú ọ̀yà ní tòótọ́. Nígbà tí ìgbín rí, ó ké sí kọlọ̀kọlọ̀, ó ní.
1: Kọlọ̀kọlọ̀ yára mẹ́ọ̀bọ̀, takúté ti mú ọ̀yà, ọ̀yà náà tóbi, odù ọ̀yà ni, máa gbé nǹkan rẹ lọ. Ó di ọ̀la kí èmi tó gbé akátá, akátá ẹ̀rọ ọlọ́ràá, ó tóbi ju ọ̀yà lọ dáadáa.
0: Nígbà tí kọlọ̀kọlọ̀ tún gbọ́ èyí, ó bẹ̀rẹ̀ sí ronú. Nígbà tí ó ṣe, ó ní.
2: Wọ́n á gbé ọ̀yà lọ, ẹ̀rọ ọlọ́ràá ni akátá. Wọ́n ò gbé kí ìyàwó mi rí nǹkan sí ọbẹ̀ lọ́la.
0: Nígbà tí ilé ọjọ́ kejì tún mọ́, wọ́n lọ sí ìdí takúté. Nígbà tí wọ́n dé ọ̀hún, ó ti pa akátá lóòótọ́. Nígbà tí ìgbín tún rí, ó sọ̀rọ̀, ó ní.
1: Mo bá ọyọ kọlọ̀kọlọ̀, ẹ wò bí akátá náà ti tóbi tó. Orí rẹ̀ ṣe nǹkan fún ọ, máa gbé e, kò burú. Ọ̀la ni ọwọ́ mi ó gba ọ̀gbọ̀n rín. Àgbàlagbà ẹranko tí òun ti wò lórí ṣáraṣára.
0: Ẹ̀yin ọ̀rẹ́ mi, alákọ̀rí ni kọlọ̀kọlọ̀. Nígbà tí ó gbọ́ báyìí, ó doríkodò, ó ní.
2: Kí àgbọ̀nrín tún bọ́ sí ọwọ́ ìgbín, ẹran ara àgbọ̀nrín bẹ̀rẹ̀ ju gbogbo ẹran tí a ti ń pa lọ. Ìgbín ọ̀, máa gbé akátá lọ, wọ́n ò wẹ́ àgbọ̀nrín lọ́la.
0: Ìgbín tún ṣe bẹ́ẹ̀, ó gbé akátá lọ. Nígbà tí ó tún di ọjọ́ kejì, takúté pa àgbọ̀nrín. Nígbà tí wọ́n dé ibẹ̀, ìgbín kígbe, ó ní.
1: Ọwọ́ bá àgbọ̀nrín, ẹranko tí ó ní ara pupa àti ara funfun. Ẹranko, a bí ìwo lórí ṣáraṣára. Kọlọ̀kọlọ̀, máa gbé nǹkan rẹ, ṣùgbọ́n wọ́n ṣe àríyá pàtàkì kan lọ́la. Wọ́n sì pè ọ wá sí ilé mi, nítorí ọ̀la ni ọjọ́ tí takúté máa pa ẹ̀fọn. Bẹ́ẹ̀ ni, ẹ̀fọn tóbi ju gbogbo àwọn ẹranko kéékèèké wọ̀nyí lọ.
0: Nígbà tí ó wí báyìí, inú kọlọ̀kọlọ̀ tún bàjẹ́. Ó rìn díẹ̀, ó dúró, ó tún rìn, ó dúró. Nígbà tí ó ṣe, ó lè lọ́mọ̀, ó tún sọ̀rọ̀, ó ní.
2: Ìgbín, ó kú kí n mú sùúrù díẹ̀ sí. Ó kú jẹ́ kí n gbé ẹfọ̀ lọ́la, máa gbé àgbọ̀nrín lọ.
0: Ìgbín tún gbé àgbọ̀nrín lọ. Nígbà tí ó di ọjọ́ kejì, takúté pa ẹ̀fọn. Ìgbín ló sì kọ́ dé ibẹ̀ tí ó rí wéré. lọ́kọlọ́. Ìgbà tí kọ lọ́kọlọ́ dé ọ̀hún, ó dáhùn, ó ní.
1: Ọ̀rẹ́ mi, mo bá Ọyọ̀ ọkú oríire, ọwọ́ rẹ bá igbákejì ẹrin ní gbogbo ẹranko inú igbó. Kò sí èyí tí ó tóbi tó ẹrin. Ọ̀la ni ọjọ́ tí ọwọ́ mi ó bá. Nítorí takúté yóò pa ẹrin lọ́la, máa gbé èyí lọ.
0: Ọ̀rọ̀ yìí mú kí ọkàn kọlọkọlọ gba ọgbẹ́, nítorí erin ni ó tóbi ju gbogbo àwọn ẹranko lọ. Ó dúró títí, ó sì tún wí fún ìgbín ní ìgbẹ̀yìn pé kí ó máa gbé ẹfọn lọ. Takúté pa erin lọ́jọ́ kejì. Nígbà tí wọ́n dé ibẹ̀, kọlọkọlọ ti múra kankan. Ṣùgbọ́n nígbà tí ìgbín wò ó títí, ó ní.
1: Ọjẹ́ yóò yọ ara rẹ lẹ́nu, ọ̀la ni yóò kúkú pa ọ̀ràn. Ọ̀ràn sì tóbi ju erin ní ìgbà mẹ́wàá lọ.
0: Nígbà tí kọlọkọlọ gbọ́ báyìí, tí ó sì rí pé òótọ́ ni gbogbo àsọtẹ́lẹ̀ tí ìgbín ti ń sọ ń bọ́ sí, ó fi erin sílẹ̀ fún ìgbín. Ó ní òun ó dúró de ọ̀ràn lọ́jọ́ kejì. Ìgbà tí ìgbín gbé erin rẹ̀ lọ́tán, ó tún padà wá sí ibi takúté lọ́jọ́ náà. Ó yí padà sí ọ̀nà tí ọmọ ọba máa ń bá rìn lójoojúmọ́. Ìgbà tí ilé ọjọ́ kejì mọ́ tí ọmọ ọba fẹ́ jáde, takúté mú.
3: Yé ẹsẹ̀ mi ò.
0: Gbogbo ènìyàn sì bẹ̀rẹ̀ sí ké pé.
4: Ta ni dọ̀rọ̀ yìí o?
5: Ta ni dọ̀rọ̀ yìí o?
4: Ta ló tó ta lọ́lú rẹ̀?
5: Ta ni dọ̀rọ̀ yìí o?
0: Bí wọ́n ti ké báyìí, kọlọkọlọ jáde, ó ní. Wọ́n mú. Nígbà tí ó sì dé ibi tí takúté wà, ó rí i pé ọmọ ọba ni takúté mú. Wéré, ó yí ohun padà. Ó ní kì í ṣe òun ni òun pa ọmọ ọba, wípé ìgbín ni. Nígbà tí ó pẹ́ ṣá, tí ẹnu rẹ̀ le dáadáa, wọ́n mú ìgbín, wọ́n dá a lẹ́bi ikú. Nígbà tí ó di ọjọ́ ikú ìgbín, ìgbín wọ aṣọ títóbi tí ó sì lẹ́wà gidigidi. Ó gun ẹṣin kan, ó sì kó àwọn tí ń lu ìlù. Ó ní kí wọ́n máa lù ú tẹ̀lé òun. Ó ní kí wọ́n máa fi ìlù wí báyìí pé.

kí ènìyàn yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọdé kò ń kí àwọn àgbàlagbà pẹ̀lú ọ̀wọ̀mọ́ ní ayé ìsinsìnyí. Bí wọ́n bá wípé kí àwọn kí àgbàlagbà bí àṣà ọ̀mọ̀wé, àwọn ni yóò kọ́ yọ ọwọ́ wọn jáde tí wọ́n ó ná sí àgbà wọn. Kò sì tilẹ̀ sí pé kí wọ́n kí ẹni tí ó jù wọ́n lọ bí àṣà ìbílẹ̀, kí wọ́n dọ̀bálẹ̀. Rárá, àwọn kọ́ àwọn ọmọ ìwòyí kò sí ń yí àwọn òbí wọn sí bí ó ti yẹ. Bí wọ́n rán wọn ní iṣẹ́ àti dìde adéhùn nǹkan, kí wọ́n sì tó ṣiṣẹ́ náà tán, ọjọ́ àti lọ. Ìwà èérí ni èyí, ìwà tí kì í jẹ́ kí ọmọdé lọ síwájú ni. Àwọn ọ̀dọ́mọbìnrin yẹ kí wọ́n kí ara wọn ní ìlọ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí dàgbà. Ọ̀pọ̀lọpọ̀ rò ó sí ìwà afínjú láti máa sọ̀rọ̀ bí wọ́n bá ti fẹ́ sí ìyá wọn. Wọ́n lọ sí òde bí wọ́n bá ti fẹ́, wọ́n padà nígbà tí ó bá wù wọ́n. Bí ó bá sì bí wọ́n ní èyí, wọ́n á ní àwọn ni àwọn ni ara wọn. Kí ni gbèsè ti ṣe máa ń pọ̀ lóde ayé? Ara ìgbéraga náà ni kí ènìyàn ṣe àìní ipá àti ra nǹkan, kí ó rà á, kí ó jẹ́ kálákà, kí ó wọ ẹgbẹ́ àwọn olówó, kí ó ní pọ̀nkan, kí ó fi ìpìlẹ̀ ilé sọ ilẹ̀, kí ó ti ipa bẹ́ẹ̀ dá gbèsè rẹ́kẹ̀rẹ́kẹ́. Ẹni tí ó bá ń ṣe ohun tí kò tó ṣe, àfi bí ẹni tí ó fún ara rẹ̀ ní májèlé ni. Ó yẹ kí ọmọlúwàbí máa ro nǹkan kí ó tó ṣe. Púpọ̀ nínú àwọn obìnrin fẹ́ràn àṣehàn, nítorí náà wọn kò ń lè kí ara wọn ní ìlò àti ra aṣọ. Ogunlọ́gọ̀ a sì máa wọ aṣọ ẹgbẹ́jọdá pẹ̀lú ẹrù gbèsè lọ́rùn wọn. Ìgbà tí wọ́n bá jáde nínú ẹgbẹ́, ìrònú kò ní jẹ́ kí wọ́n sinmi. Wọ́n dàbí ọmọ igbá tí kò rí ìdíjókòó. Wọ́n a máa ti orí kòtò bọ́ sí orí gegele. Bí ènìyàn bá tilẹ̀ jẹ́

wọn ti tẹ eku ida àwọn sì lè lo ida náà bí ó bá ti wu àwọn èdè yìí ni àwọn ọmọ abẹ wọn mọ dáadáa òun ló sì mú kí wọn máa fi mẹlẹ ṣiṣẹ yìí tí kì í mú kí iṣẹ lọ síwájú a sì máa rí ẹyìn títí olórí á fi di ẹni yẹpẹrẹ ó yẹ púpọ̀ pé kí àwọn tí ó bá wà ní ipò olórí mọ òdodo ọ̀rọ̀ náà tí ó lọ báyìí wípé ṣe ni ipò máa ń gunni bí òrìṣà a máa pani bí ẹmu èyí a mú kí olúwa rẹ̀ yí ìwà padà kí ó kúrò ní ipò ọmọlúwàbí kí ó máa lo ipò bí ó bá ti wù ú àti ní ọ̀nà tí kò yẹ ẹ̀yin ọmọ ènìyàn ǹjẹ́ ẹ̀yin rí i kí olódùmarè bínú lọ́jọ́ kan pé òun kò ran oòrùn mọ́ tàbí kí ó wípé òṣùpá kò ní yọ bẹ́ẹ̀ ni ọwọ́ olódùmarè ní agbára wà kò sì jẹ́ sọ wípé nítorí pé ó wà lọ́wọ́ òun kí òun lò ó ní ọ̀nà tí kò yẹ ó yẹ kí àwọn tí ó bá wà ní ipò aṣáájú mọ ipò wọn ní ipò ẹlẹgẹ kí àwọn olórí ẹgbẹ́ máa wá ọ̀nà àti tún ẹgbẹ́ ṣe nípa ìwà wọn kí àwọn ọmọ aládé àti àwọn alágbára gbogbo mọ̀ pé bí ó ti wù tí àwọn tóbi tó síbẹ̀ àwọn wà lábẹ́ olódùmarè ẹni tí ó bá ń gbé ara rẹ̀ ga ti fi aṣọ rẹ̀ sílẹ̀ bóra ọ̀pọ̀lọpọ̀ ènìyàn a máa sọ àǹfààní nù nípa ìgbéraga wọn ogunlọ́gọ̀ wúndíá ló ti sọ ọkọ̀ àǹfààní nù nípa ìgbéraga ẹlòmíràn wo ènìyàn bí ẹni pé ọlọ́run kọ́ ni ó dá olúwa rẹ̀ a fi ojú kékeré wò ó a wò ó dé ilẹ̀ kó òmíràn apàdé ènìyàn kò ní kí i bí wọ́n tún kí i kò ní dáhùn ẹni tí ó ń wọ mọ́tò ayọ́kẹ́lẹ́ kiri ni wọ́n ń wá kiri àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọn kò ní rí ọkọ tí ó ní mọ́tò fẹ́ ibi tí wọ́n sì ti kọ̀ sílẹ̀ kò ní ṣe padà sí mọ́ wọn á bẹ́ igi dí ojú ọ̀nà ayé ara wọn bákan náà sì ni àwọn ọkùnrin àwọn ẹlòmíràn wá ọmọ lọ́lá kiri ìgbà tí wọ́n bá fẹ́ èyí ni pàápàá tí ó wà ní òde kò ní fẹ́ràn wọn bí agbára ni wọ́n á fi so ara mọ́ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ọmọ lọ́lá wọlé ọjọ́ tí ó bá sì ti wọlé ni àǹfààní ti sá lọ ní ilé wọn ìjà èpè èébú kò ní jẹ́ kí ènìyàn gbọ́ràn mọ́ wọ́n a máa ja gírígbò nínú ilé wọ́n a máa ro ẹjọ́ ara wọn káàkiri òde wọ́n a sì máa fi pàṣánlé ara wọn kiri bí ó bá wù wọ́n àwọn onígbéraga kò ṣe é bá jókòó ní àwùjọ wọn kò kúkú ní fi ara wọn sí ipò ìrẹ̀lẹ̀ ibi gíga ni wọ́n a máa wá kiri ìgbà tí ọ̀rọ̀ bá kanlẹ̀ wọ́n a sọ ju gbogbo ènìyàn lọ wọ́n a sọ èyí tí ó tọ́ wọ́n a sọ èyí tí kò tọ́ wọ́n a sì máa wọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti fi hàn aráyé pé àwọn mọ gbogbo nǹkan onígbéraga ni olórí aláìmọ̀kan ìbáṣepé onígbéraga mọ nǹkan ni ìbámọ̀ pé ìwà òun ni yóò wó òun lulẹ̀ bí igi tí òun ó di èrò ẹ̀yìn àti ẹni ìwọ̀sí tí àwọn aráyé yóò máa sọ̀rọ̀ òun ní burúkú lẹ́yìn tí orúkọ òun bá yí padà kúrò ní ipò ọmọlúwàbí sí aláìmọ̀kan àwọn ẹni tí ó bá ń fọnú dàbí igi tí kò ní gbòǹgbò tí kò sì lè dúró pẹ́ nítorí wọn kò mọ bí àwọn ti rí wọn kò mọ bí àwọn ti kéré tó èrò inú wọn ni pé àwọn jẹ́ ẹni ńlá bẹ́ẹ̀ ni wọn kò ju kékeré lọ àti lọ síwájú wọn kò lè ṣàìjẹ́ ìṣòro ìgbéraga ní ṣáájú ìparun òun ní fi aṣọ ìtìjú boni lára òun ni kì í jẹ́ kí ènìyàn gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ẹnu ẹni
iwa yi je abawon ti o buru pupo mo si fe ki e so fun oba ilu alupayi da pe ki o wa ona kona ti o le ri ki o mu iwa na kuro ni ilu re nkan miran tun se pataki pupo ti o ye ki a tun soro le lori ife ife je nkan ti o se pataki pupo ni ode aye ohun ni eniyan fi le ko omo ni keji re ni ijanu ko si olori ti ko ba ni ife ti ise re le yo ife ijinle kan wa ti o lagbara ti o si ma n fi han ni ohun ti ife pipe je eyi ni ife gbigbona iru eyi ti o ma n wa laarin okunrin ati afesona iyawo re iru ife yi ni o fi ohun ti ife le se han ni bi o ti je pe o le mu ki eniyan fi ara da isoro to bi o ba n be ninu okan eni ti o le rugoni loju bi emu ti o si fi ye pe o ye ki eniyan ma da ironu po mo ife re ki oluwa re ma ba dabi asiwere nibi ti ife ti n ti kiri ṣùgbọ́n mo fẹ́ fi ìfẹ́ obìnrin kan tí mo gbọ́ ìtàn rẹ̀ hàn yín ìfẹ́ pípé ni báyìí.

ó sì jẹ́ ewé igi tí ọba wí fún un. Ìyàlẹ́nu ni èyí jẹ́ fún gbogbo ènìyàn. Ọmọ ọba tí ń ṣe ọjọ́ ìbí sì wí fún ẹlẹ́sìn pé òun náà fẹ́ dun ẹ̀ṣin náà wò. Wéré, ó bọ́lé orí ẹṣin. Wéré, ó yí igi kékeré tí ẹṣin. Bẹ́ẹ̀ ni kò tilẹ̀ gba ìmọ̀ràn lọ́wọ́ ẹlẹ́sìn títí ó fi yí. Bí ó ti ṣe báyìí, ẹṣin.

0: ọpẹ fọlọrun ọba. A lo àkókò yìí láti kí ìgbìmọ̀ aláṣẹ rédíò níbejì Splash 105.5 FM àti Lágelo 96.7 Òkè Ga Jòkè. Tẹ̀gbọ́n tàbúrò ni, àwa Splash lẹ̀gbọ́n. Lágelo làbúrò. Àbí bẹ́ẹ̀ kọ́.
1: Òdìjà àlẹ́.
0: Ọmọ ọdún mọ́kàndínlógún àti ọmọ ọdún mẹ́wàá ó lé díẹ̀.
1: Ọ̀dìyàn ń bẹ̀.
0: Ìṣirò ìgbàlódé ti fẹ́ wọ kinní ọ̀hún báyìí o. Ọpẹ́ lọ́wọ́ àmúlàgà tó mẹ́yìn dúró lókè ẹnu. Túnde Ọláwúwo ni olóòtú fẹ́tò yìí, olóòtú àgbà, ọ̀gá àgbà. Ọlọ́run ọba ò ní jẹ́ kó bàjẹ́
1: láéláé.
0: Tó Adémọlá Ọlágbẹ́njọ́ bàbá àbàdé wà
1: bí. Mo lé tẹ́ ń bọ̀.
0: DJ Spider ń bo ló fi bọ̀ sun aláyẹ̀dé sí. Ó ní kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀. Abiola Adékànbí Sílíkì Lady. Ọ̀wàrà òjò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ apẹ̀rọ bí ẹni ó sùn ọmọ ti àjànà orò lérè ṣítúrẹ́ alágbẹ̀dẹ èdè Mr. Mido Mido. Ilétọ́ba àmì kọ́ tí ò ṣe é fọ̀tẹ̀tú. Ṣèbí Ọlọ́run ọba ló ń fún wa ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ètò agbo fẹ́ special, ó ti gbìnà yá báyìí ká ṣe pápápá torí ibi tá ń lọ ó pọ̀ díẹ̀. Ó pọ̀ díẹ̀. Lákọ̀ọ́kọ́ ná, a ní àwọn nǹkan tá a ti tò sílẹ̀ tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò yìí. Ẹ̀yin èèyàn wa ẹ má bínú sí wa bí tá a ṣe rí ló fa bí a ṣe sinmi díẹ̀ fún ti àwọn tọkọtìyàwó òdeni ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá àwọn ìbejì méjì tí ìjara wọn níyàn ọ̀rẹ́ sọ̀rẹ́ ńkọ́ òdì mẹ́rin dádì àǹsàn ńkọ́ pẹ̀lú mọ́mí àǹdọ́ta gbogbo ẹ̀ náà lè máa gbádùn. Ká ṣe pápápá nítorí àkókò torí DJ Spider ó máa ń tẹ̀lé àkókò inú mi sì dùn sí torí pé ó ń ṣiṣẹ́ dáadáa. Ọpẹ́ lọ́wọ́ àmúlàgà tó mẹ́yìn dúró lókè ẹnu. Nǹkan àkọ́kọ́ fún Tòní la pe àkọlé rẹ̀ ní Ojúlalákàn fi sọ́rí. Ẹ sọ pé òde ni. Abiola Adékànbí báwo ló ṣe yí ọ síta bá sọ pé ojú ni alákàn fi sọ́rí.
2: Ó sàn wá fi gbogbo tara tara.
0: Àwọn ọmọ ìkólé léyìí o.
2: Wá fi tara tara máa fi iṣẹ́ kò sí nǹkan tó máa kọjá tí ò ní mọ̀.
0: Ọ̀dà nǹkan míì tẹ́tùn gbọ́ tó yàtọ̀ gan lálẹ́ Tòní. Bàbá Àbàdàn Adémọ́lá Ọlágbẹ́njọ́ DJ Spider máa gbọ́ mi dáadáa. Kí ni wọ́n ń pè ní Dàìko?
1: Ohun tí ẹ ti fojú ọ̀nà lé ti torí bọgbó. Olùdàìko.
0: Kí ló ń jẹ́ Dàìko?
1: Náà ni yóò bá gbé sí abẹ́ yìí pé.
0: Ṣé Dàìko náà ló ń jẹ́ ìdàko? Dàìko gangan
1: ni. Dàìko gangan ni Dàìko.
0: Kí ni Dàìko yẹn?
1: Ó fojú ọ̀nà lé o torí bọgbó nu. Ó tẹ̀ ti ṣìnà. Tẹ̀ lu Dàìko ewé kò lù.
0: Tí èèyàn máa ń lu Dàìko ni.
1: A máa ń lu o.
0: A jẹ́ pé iṣẹ́ ọwọ́ àwọn ìkà ló ń jẹ́ Dàìko.
1: Wọ́n wà náà ṣe ọ sì máa ń wà láfọwọ́fà náà tẹ́lòmíì.
0: Ókè ó lè jẹ́ àfọwọ́fà.
1: Bẹ́ẹ̀ni ó lè jẹ́ àfọwọ́fà.
0: Ó sì wá lè jẹ́ ìkà láti ọwọ́ àwọn ìkà náà.
1: Bẹ́ẹ̀ni torí ìkà ọ̀fẹ́ kí ń rere gan.
0: Ọ̀dà náà ká tó débi Dàìko ṣé àtúnṣe wà fún Dàìko.
1: Àtúnṣe wà fún dáadáa fún ẹni tó bá dé kíyèsára.
0: Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọmọ géńdé onílé ọlọ́nà tí wọ́n ti ń wá a kiri ní Èkó ló ti lọ sọ̀rọ̀ ajé ó ti lé ní ọdún mọ́kànlélógójì sẹ́yìn nísìn ọdún mọ́kànlélógójì 41 years wọn sì gbúròó rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá àgbàlagbà bàbá Àbàdàn Adémọ́lá Ọlágbẹ́njọ́ Ṣọ́nà Àbáyọ sì wà débi pé tán bá sùn tán bá ń láàlàá nípa ọkùnrin tá à ń sọ yìí wọ́n máa ń sọ wípé ibi báyìí ló wà ní ìlú Èkó.
1: Ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wà tó yẹ pé tí àtúnṣe ọba ti ẹ̀ wà níwọ̀nba àgbà tí ọjọ́ orí ọba tí jẹ́ ìpèníjà fún àbí wọn látúnṣe gbé ìtọ́jú orí bá ti jẹ́ ìpèníjà fún ọ. o ti digbere
0: se o ni igbese ti yen le gbe lori oro daiko yi
1: awon igbese wa te ba tete mo loju ojo ti o ti peju ti o ba ti peju
0: bo se ri nu koda a so eleyi lekun rere nigba ta debe a kan ni kayan ni fun opolopo awon ti o mo to nje daiko won le mo nkan ti a nso sugbon ma gbagbe pe bi ta ti fe bere ko mu okun eto wa lori agbo fe yi na la pe ni oju lala kan fi sori e je ka lo si eka ipolo oja ta ba pada de a wa yan na ohun to nje oju lala kan fi sori yeni ko mu okun akoko lori eto agbo fe
1: special
0: DJ Spider Manakocha Palaroba Abracadabra
1: oju oja ya
0: ipolo oja lo kan
3: Flash FM 105.5.
4: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the photo cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
5: Ite meji omi orombo lemoni sibi eduko ati iyo.
6: Ki lo popo? Ki lo de ti eju se ku gbogbo ile bayi?
5: Apopo ti mo fi fun eyin mi ni o. Mo fe dabi e.
6: Gbagbe apopo yi, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun ni o lo. Beeni, je ki eyin re fufu lona adaiba pelu ohun ifoyin Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun. A se pelu eru adaiba ti o je ki eyin re fufu ati omi orombo lemoni ti o fun eyin re jile. Epsodent Charcoal, eru adaiba, eyin fufu

0: tóun ti libi ade olohun ti ri ona abayo kan ti o ma je anfani repete fawon omo obirin yin mejeji o wa nbere lowo re re pe se ba won omo won yi won ti dagba toju bo won ti balaga
1: abi
0: nigbati iya oniya nbere lowo re re pe se awon omo re ti balaga e mo wi pe
1: nkan mi ti
0: patapata o ti fe lu fun porogodo jo o ye keyan ma lakiyesi ibi ta siri eniyan ti ma ntu ina ni inu agbekale oro eyin te wa le e ma tele wa dada o seri teyan ba farabalẹ bowo ni jogbeda se farabalẹ fankofu ti e ba de ti lati gbo oro to ntenu enikeni jade e ti mo bi okan re seri boya okan yen dudu tabi okan yen o da
1: agbekale re bi ti o yori si yo ti yeyan yekeyeke
0: lede kokoro tori akoko ibe ni mama libia oba ti la mole wa nkeke pe ore mi ohun ti ro na abayo kan o ti o si ma se awon omo re mejeji ton ti balaga yi lanfani dipo ki madamu nu le ko farabale o se ore mi mo jeri re mo opomulero opomulero ma ja lekan opo roso opo gbaja abiodesu opo kan dudu ni ta oba igba segba o sa o ani o so n to fe so mo ti mo pe bi mo se ri eleni iroya ayo ni mo fe gbo lati enu re ni mama libia ba ni oun sese de lati libia ni mo wa ri pe anfani repete lo si ile fun awon odo mo obirin mo se wa ranti e pe kin ti e to koko dele na ki wa si odo re
1: oja anfani e
0: ni ore re lo ba ti di mo gbagi inu e ti dun pe o ba won omo mi wase onise ti wa nle kekan se yonda pe kon tele mi ki awon de ma pada lo si libia sugbon iyawo leyi abiola adekan mi slick lady farabalẹ gbọ mi dada o wa so pe gbogbo eleyi to n so to n dun ore mi mama libia ko le lo rajaja tori pe oko mi o si nle báwo lèmi ìyàwó tí mo jẹ igbákejì náà ìdílé aláyọ ọkọ mi làkọkọ ṣé mi ní wàá sọ pé káwọn ọmọ wa méjèèjì obìnrin tá a ní tá a sì ní ju méjì lọ kó máa wá tẹ̀lé ẹ lọ sí libya ní ọ̀rẹ́ mi ṣe bí mo ti fàṣírí hàn wípé owó rẹpẹtẹ náà máa mú bọ̀ ọbẹ̀ inú mi dùn sí obìnrin yẹn ó ń wò pé
1: wọ́n má dá sí ọkọ ẹ̀ kọjá
0: ó yẹ kí ọkọ mi fi òlò àṣẹ lu ọ̀rọ̀ táwọn ń sọ yìí
1: gẹ́gẹ́ bí olórí ilé
0: ṣe wá rí ọ̀rẹ́ rẹ obìnrin yẹn ó wá smart ó dàbí ẹni pé ó fẹ́ gbọ́n ju ọ̀rẹ́ rẹ tó lọ bá ń lé lọ ó kàn tú báàgì ẹni ló bá mú owó tuntun ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 níṣe ìgbà tó dé ó ti ṣe owó sí owó tuntun ó wá gbélé màdàm lọ́wọ́ pé láì tiẹ̀ tí ìjẹ́ pa àwọn ọmọ ń ṣiṣẹ́ tí ẹ̀ kọ́kọ́ fi dí àwọn àlàfo tí ń bẹ nínú ìgbésí ayé rẹ̀ àti bóyá ó fẹ́ raṣọ fáwọn ọmọ nǹkan kan torí ó sì yẹ kéèyàn máa ní ìfarabalẹ̀ ó ní àwọn iṣẹ́ tí ó máa ṣe wọ́n nílò kí wọ́n ra aṣọ rẹ́dì méèdì ó wá ní ẹ má wọ̀rí òun lòun ò ná gbogbo owó yẹn ṣé ò yẹ kí ara ó ti máa rò fún irú màmá tó jẹ́ màmá àwọn ọmọ méjèèjì
1: yìí pé ó ń bára mọ̀ bólè bọ̀ ẹni afúnlówó tó ń garùn-ún wonú ilé.
0: Nígbà tí màmá gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 naira inú ẹ̀ bá dún ó ní mo mọ̀ bí ń ṣe ṣàlàyé fún baálé mi tó bá dé ó ní kí àwọn ọmọ tètè lọ múra
1: ọba
0: tẹ̀lé wọn. DJ Spider àṣàlàṣà ọ̀rẹ́ mi ṣé ò yẹ ká rọra.
1: Ó yẹ àrọ̀ra o. Ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́.
0: Àṣàlàṣà àwọn Lijadu sisters ṣé ò yẹ.

0: General Collington Ayinla, ọmọ mi gbọ́ tèmi, àdúrà wa tá a ní fún yín lórí rédíò, lórí ètò Agbófẹ́ Special. Iná ni pé Ọlọ́run ọba yóò jẹ́ kí gbogbo àwọn ọmọ wa kí wọ́n yáre o.
1: Kí
0: àwọn ọmọ wọ̀nyí, kí Ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́ tiwa o. Káwọn náà kán lè ba ṣe àṣeyọrí pẹ̀lú ògo Ọlọ́run. Bíọ́lá Adékànbí sọ lẹ́ẹ̀kan wípé ní tilẹ̀ ń tọ́lọ́run kò yẹ kí màdámù gba ipò baálé ẹ̀ ṣe. Ngbà táyé tẹ̀ ti wá dayé ọ̀làjì ó yẹ kó lè pe baálé ẹ̀ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o, kí lẹ rí sí o, mi ò fẹ́ dá kankan ṣe o. Lédè kúkúrú bíi tá à ń lọ gan DJ Spider náà ni pé wọ́n yọ̀ǹda àwọn ọmọ obìnrin méjèèjì tí wọ́n ti bàlágà pé kí màmá Libya kó máa kó wọn lọ. Ṣùgbọ́n Ọlọ́run kò ṣàánú wa, ẹ̀tàn ti pọ̀ jù láyé tá a wà
1: yìí.
0: Àwọn ọmọ gan ti dé Libya kan tó rí pé iṣẹ́ tí ò tọ̀nà ni wọ́n kó àwọn wá fún láti wá ṣe nílé àjèjì. Iṣẹ́ àkọ́kọ́ ni iṣẹ́ olóṣó. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì iná ni iṣẹ́ ọmọ ọ̀dọ̀. Wọ́n mú ìkan nínú àwọn ọmọ yẹn pé kó máa ṣolóṣó, ó sì ní owó ńlá tí màmá Libya ń rí látinú òwò burúkú tó ń ṣe yìí. Ṣùgbọ́n ọmọbìnrin ẹlẹ́ẹ̀mejì ọmọ ọ̀dọ̀ ni wọ́n fi ṣe. Ó wá bọ́ sí ọwọ́ baálé ilé tó ya ìka tó ṣe pé ìyàwó rẹ̀ nọ́ọ̀sì ni, ó lè má wálé láàrin ọjọ́ mẹ́ta. Baálé ilé wá ń lo ọmọ ọlọ́mọ nílòkulò, ó ń ṣe kò tọ́ fún ọmọ náà. Nígbà tó wá tó àkókò kan, àwọn ọmọ yẹn gan bá dì pàǹpá pé màmá àwọn sọ pé báwọn ó tiẹ̀ padà wá káwọn tiẹ̀ yọjú sílé pé bàbá àwọn ti ṣe kíni ó ti dé. Àṣé àwọn ọmọ náà ní làákàyè, èyí tó ń ṣolóṣó ara rẹ̀ ó ti pa ṣíọ̀ṣíọ̀ àti lè ra aṣọ tó dáa fún wọn ó nira.
1: Wọ́n máa gbowó orí wọn ni.
0: À ń sọ eléyìí torí ẹ̀yin ìyàwó ilé tẹ̀ ń fara balẹ̀ gbọ́ ètò wa lálẹ́ ìyàgbọ́ Òfẹ́ Special ní Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀
1: nìbàdàn.
0: Ẹ̀yin obìnrin ẹ̀yin ilẹ̀ bí wa o, a máa ń sábà ṣe àṣìṣe, a máa ń rò wípé ohun táwa náà bá lè ṣe ní ti dáadáa ni ọ̀rẹ́ wa náà obìnrin náà ní láti ṣe. Iṣẹ́ ríbi tó yọ sí
1: nísìnyí,
0: ọmọ tó ń ṣolóṣó ó ti di wàhálà o. Àìsàn oríṣiríṣi
1: ó
0: ti kọ́lé sọmọ lára. Ọmọ tibí tó ń ṣe ọmọ ọ̀dọ̀, wọ́n kàn ń fi ọmọ ọ̀dọ̀ ṣe bojúbojú ni. Ńṣe ni ọkọ màdámù tó jẹ́ nọ́ọ̀sì ojoojúmọ́ ló ń bá a ní ìbálòpọ̀ tó lòdì. Ẹ̀yin náà jẹ́ ká fìwé lórin ayé òrí bíi ti tẹ́lẹ̀ mọ́. Bí olórin kan ṣe sọ, ó ní ayé ògún kẹ́kẹ́ àfi rédẹ́rẹ́dà. Ó mà ṣe o,
1: ogun ti dákọ́ ni wúrà.
0: Ó mà ṣe o,
1: ìfàrí ò fòrí ẹjọ́ bá
0: ẹyin yẹn wá àṣìǹbọ̀. Ibi tí ọ̀rọ̀ tibi tó yanjú sí nìyẹn, àkóbá ọmọ ni. Ṣùgbọ́n a ní ètò kan tí wọ́n ti sanwó fún lórí afẹ́fẹ́ Splash, a ń láti ní sòro fún wọn torí owó ló lè ṣe
1: o.
0: Bí ò bá sówó
2: kò
1: sí nǹkan kan,
2: o
1: ta gbára owó ọ̀ka.
0: Bí ò bá sówó
1: ẹnu gbèsọ̀rọ̀ ni ọwà tójú ọmọ apámọ́lẹ̀.
0: Ó ní ó máa yọ lára ń tọ̀ mú Ọlọ́run ṣàánú wa padà kọ́ọ̀chà DJ Spider.
1: Kò sí ẹni tí ọ̀dà tó bá dé,
0: kò sí ẹni
1: tí ọ̀wọ́ sí tó bá
0: tán. Owó ló lè ṣe owó náà dà ìpolówó ọjà rẹ̀.
3: Flash FM
4: 105.5.
5: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run ajíhìnrere tí ń bolo àti fẹ́ òjò, olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
6: Alágbára mo mọ orúkọ rẹ.
7: Ẹ jẹ́
2: já gbàdúrà Olúwa Ọlọ́run àgbáyé a fún ọ ní gbogbo ọpẹ àti gbogbo ìyìn fún àǹfààní tí a fún wa lónìí wípé ká tó jẹ alábàápín àti akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà a gbàdúrà fún ìṣeníyé ọ̀tún lónìí yìí pé kí ojú ọkàn wa kó mọ́lẹ̀ kí òye ọ̀rọ̀ náà kó yé wa yékéyéké àti èmi olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ká di aláyọ̀ ká di alábùkún fún lórúkọ Jésù Kristì Olúwa wa àmì ìwé róòmù orí kínní ẹsẹ̀ ìkẹrìndínlógún ó ní èmi kò tijú ìrìnrìn kristi nítorí pé agbára ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tó bá gbàgbọ́ ní fún jù ṣáájú àti fún eléni pẹ̀lú nítorí pé nínú rẹ̀ la fi òdodo ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí mo ti ń kọ́ wa náà ni lórí ìrìnrìn kristi mo sì ti ṣàlàyé fún wa pé nínú ìrìnrìn jésù olúwa nìkan ṣoṣo ni ènìyàn ti lè rí ìgbàlà láì sí ìrìnrìn kò sí bí èèyàn ṣe lè rí ìgbàlà olóṣè jẹ́ pé ìfẹ́ rí ọ̀rọ̀ lórí ìrìnrìn yóò ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àti pé kì í ṣe fún ọmọ ọlọ́run nìkan o fún gbogbo èèyàn ni torí ìrere yìí ó ní fún gbogbo èèyàn ni ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún torí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó mọ́ ba ṣègbé ṣùgbọ́n kó lè ṣe kí ni o kó lè ní ìyà ìnípẹ̀kún so a ti rí i pé nínú ìgbàgbọ́ nínú Kristì nìkan ṣoṣo ló lè sọ èèyàn di ẹni ìgbàlà ọlọ́run fẹ́ kí gbogbo èèyàn kan fi ìgbàgbọ́ rẹ̀ kì í ṣe sínú iṣẹ́ ọwọ́ ẹni o ṣùgbọ́n sínú Kristì ìwé Jòhánù orí kẹfà yẹn Jòhánù orí kẹfà ní ẹsẹ̀ ẹsẹ̀ ogójì Jésù Olúwa pé èdè kan níbẹ̀ yẹn yàmọ̀ pé ó ń bá àwọn Júù ó ń bá wọn sọ̀rọ̀ níbẹ̀ yẹn ni ó sì ní ìwé Jòhánù orí kẹfà ẹsẹ̀ ogójì ó ní èyí sì ní ìfẹ́ ẹni tí ó rán mi pé ẹnikẹ́ni tó bá rí ọmọ tí ó bá sì gbàgbọ́ ó ní kí ó lè ní ìyà ìnípẹ̀kun èmi ó sì jí ìdìde níkẹyìn ọjọ́ so ṣe ti rí ọ̀nà sí ìgbàlà bẹ́ẹ̀ yẹn o ìgbàgbọ́ nínú Jésù Kristì gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ni mo sọ fún wa níjọ́ ni pé ta bá ń sọ̀rọ̀ ni pé ìgbàgbọ́ nìkan ló máa ń sọ ní dẹnu ìgbàlà ìgbàgbọ́ nínú Jésù mo ní ó ní irúfẹ́ ìgbàgbọ́ tá ń sọ o kì í ṣe pé èèyàn gbàgbọ́ pé Jésù jẹ́ olùkọ́ni rere ó jẹ́ èèyàn rere ó jẹ́ wòlíì àbó jẹ́ ìránṣẹ́ ọlọ́run rárá ó jù bẹ́ẹ̀ lọ mo gbọ́dọ̀ fi ìgbàgbọ́ mi sínú rẹ̀ pé òun nìkan ṣoṣo lọmọ ọlọ́run àti pé nínú rẹ̀ ni ìyé wà ẹbí lè sọ níwèé Jòhánù orí kínní yẹn nínú rẹ̀ ni ìyé wà iye yìí sì ni ìmọ́lẹ̀ aráyé yẹn pé ẹni tí ò bá ní Jésù inú ipò òkú ló wà inú òkùnkùn ló wà so ẹni tó bá sì ti gbàgbọ́ nínú Jésù wé kó ló sì orí kínní ẹsẹ̀ ìkẹtàlá yẹn ó ní ó ṣe kínní ó ti sí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ó gbà wá kúrò lọ́wọ́ ìjọba òkùnkùn ó sì ti sí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fún àwọn tó bá ti gbàgbọ́ nínú Jésù Kristì nìyẹn so ẹni tí ò bá sì tí ò tí ì fi ìgbàgbọ́ rẹ̀ sínú Kristì gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí mẹ̀sáyà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ibo ló wà yẹn abẹ́ ìṣàkóso òkùnkùn ló wà abẹ́ ìṣàkóso sátánì ló wà ṣùgbọ́n ìgbàgbọ́ ààyè tí máa ń sọ ní di ààyè tí máa fún èèyàn ní ìyà nípẹ̀kún àti pé tó bá di ọjọ́ ìkẹyìn tó bá tiẹ̀ fi ayé ìsílẹ̀ gan tó bá di ọjọ́ ìkẹyìn pé ìwọ fúnra rẹ ó bá ọlọ́run jọba ìgbàgbọ́ nínú Kristì nìkan ṣoṣo lè le fún ọ ní eléyìí ìwé Máàkù orí kẹrìndínlógún ẹsẹ 15 àti ẹsẹ 16 yẹn Jésù Olúwa ó ní ẹ lọ sí gbogbo ayé ẹ sì lọ wàásù ìrere fún gbogbo ẹ̀dá ẹnikẹ́ni tó bá gbàgbọ́ tí a sì bátísí rẹ̀ yóò là ó ní ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi ọlọ́run ò fẹ́ kó jẹ̀bi ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí láyé lónìí ló ṣe pé wọ́n jẹ̀bi èèyàn rere ni wọ́n hùwà rere o ṣùgbọ́n ìwà rere ò lè fún èèyàn nígbàlà ohun tí mo gbìyànjú láti ṣàlàyé fún wa dáadáa nìyẹn mo ṣe tọ́ka wa sí ìwé ìṣẹ́ àwọn àpọ́sítélì orí kẹwàá a sọ fún wa nípa Kọ̀nílíù ẹni tí bẹ́ẹ̀ lè pè ní olùfọkànsìn tòótọ́ kì í ṣe pé ó ń sin ọlọ́run nípa Kristì ó ń sin ọlọ́run pẹ̀lú ẹ̀sìn àwọn Júù ni mo sọ fún wa pé ṣe rí ní tá à ń pè ní kristẹni ẹni tá à ń pè ní kristẹni kì í ṣe ẹni tí ó tiẹ̀ ń ṣe ẹ̀sìn kan lásán ọ̀rọ̀ eléyìí ó kọjá ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìyà ẹnipẹ̀kú là ń sọ Jésù Olúwa kò wá sáyé láti mú ẹ̀sìn kankan wá kì í sọ̀rọ̀ ẹ̀sìn leléyìí ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ó ní o lè kì í wá bí kò ṣe láti jí láti pa àti láti ṣe kíni o àti láti parun ó ní ṣùgbọ́n ẹ̀mí wá kí wọn kí ó lè ní iye àní kí wọn kí ó lè ní lọ́pọ̀lọpọ̀ so iye yẹn ni ìyà nípẹ̀kún tí Jésù wá ṣe nìyẹn láti fún ènìyàn ní iye torí láìsí iye yìí iye tá a sì ń sọ yìí iye ànípẹ̀kún yìí iye ọlọ́run ni o torí kò sí ènìyàn kankan tó ní iye yẹn ẹni tí ò bá sì ti ní iye yẹn ibo ni ó lọ yóò ṣègbè ni so iye ni Jésù wá fún wa kìí sọ̀rọ̀ pé ẹ̀sìn eléyìí dára ju ẹ̀sìn kejì lọ ẹ̀sìn eléyìí kìí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí ṣùgbọ́n ọ̀rọ̀ iye so ohun ti Jesu ma to wa to mu wa fun eniyan ni lati gba ra eniyan pada kuro ninu ese mo gbagbe pe tori ese gangan ni ku se wonu aye iwe Romu ori keta ese keta le logun oni pe gbogbo eyan lo sa ti se lo si ti kuna ogun Olorun wo mu ori kefa na ese keta le logun oni iku ni ire ese sugbon ebun ofe Olorun ni iye ti ko ni pekun nipase Jesu Kristi Oluwa wa so oro condition ipo ti eniyan fi ra re si ipo iku ipo okukun yi nti Jesu Oluwa to e problem ti Jesu wa yanju niyan lati fun wa ni iya ni pekun se tiri ben mama so ki so ro pe se olukaluku lo le sesin e be ni o to ni pe olukaluku lo le se ru esin to ba fe sugbon teyan o ba ni iya ni pekun o le se esin kankan to ba wun sugbon ko le joba pelu Olorun so ife ti Olorun si ni si eniyan lo se je pe Olorun na mo re Jesu Oluwa wa si aye so igbagbo nu Kristi se pataki o iwe ise awa apostle yen ori 14:20 bele so fun Apollo ati Sila won ti won mo inu tubu tori won wa su ihinrere yi na ni o won ti won sinu tubu bele si so fun wa inu we se awon apostle ori 16 yen ese kenedi ori kenedi ni ogun yen woni won be sin gbadua Paul won Sila won wa nu tubu won gbadua won korin si Olorun ki lo wa sele Beli so fun wa pe isele abami kan sele nibe eje nka fun lati ese 26 yen oni lojiji isele nla sise to be ti ipinle ile tubu mititi logan gbogbo ile kun sisi ide gbogbo won si tu sile nigbati oni tubu si taji o si ri pe awon ile kun tubu ti sisi o ti sisile o fa ida re yo si fe para re o se bi awon ara tubu ti salo ni ki lo mu ki isele abami yen ko sele tori adu ati orin yen ti Paul ati Sila ti won ko si Olorun ni o sugba Paul pede kan ni ese 28 yen ikeji din ni ogban o ni Paul ko kara wi pe ma se para re lara nitori gbogbo wa nbe ni heyi nigbati o si bere ina o be sinu ile o nwa riri o wo le ni waju Paul ohun Sila iyen ni to je oni tubu yen ni o mo iredi to fi fe para re ni ki lo n fe so fun joba pe o sele eni ti won fi le ohun lowo awon ni pe nkan kan lo sele o mo bide won se ja iwo fun la re gan o gbojo ku ti e so lo se fe para re pe ku ya jesin lo pe ti won fi fohun sesin to won si ti won fi ya je ohun ko n kuku para ohun ni Paul se ni oga ma se be isi agbara Olorun lori nbe yen sugbon e wo ede ti Paul pe fun nibe yen o eni ese ogbon oni o si mu won jade oni alagba kini ki emi ki o se ki emi ki o lela so yen ni pe omokunrin yi ti mo pe Paul apostle o ma soro nipa igbala o wa ni kini ki n se ki n lela e gbo ede ti Paul apostle pe nibe yen ni ese kokanlelogbon oni won si we fun pe gba Jesu Kristi gbo atabi gba Jesu Kristi Oluwa gbo a o si gba ola iwo ati awon ara ile re ko so pe mo dese mo wa rere gbogbo nkan yen o le fun yan ni igbala o ni gba Jesu Kristi gbo o sese kokunrin yen ko ti mo wa rere tele sugbon lai si Kristi ofoni a o tesi waju lola mo pe o ya labuko fun
5: alaye idan si ibere tabi lati se onigbowo eto yi e ko si wa lori number yi 08163309793 le ko si 08163309793 e tun le download eko yi ati awon eko miran lori website wa www.ekobibeli.org eko bibeli jesu ni bibo

0: Sunny Ade, the Golden Mercury of Africa. Agbo fe special na ni e wa. A dupe lowo eyin te wa lori ikanni ibanidore agbaye.
1: We dawada.
0: Ti en tele wa lori eto agbo fe special. Splash 105.5 FM ile funfun balawo felele nibadan lorilede Nigeria e se. Ateyin to se pe egbe radio segbe ta jo ngbadun eto yi ni sise en tele. Ohun ta fe mu jade inu eleyi ti ati wako re gunle ina ni pe eyin iyawo ile e ma je kon ma da yin lebi e je ki baba nu ile mo nto nlo se mo pe eyan meji oko ati iyawo ton ba fori kori ti won si fi mo we mo ton mu imoran jade koni si asise ninu e e wa won mo ton lo ko ba nisin to se pe olohun nikan le le do la won eyin eyan wa seyin na ri nisin e ma je ki awa ta je ba lele ka ma ma da nkan se lai so fun yawo wa ni da keji awa na ta je yawo le ki a ma gba atileyin oko wa ka to se nkan kan papa ju lo n to ba ni nkan se pelu awo omo
1: ajo bi ku ni
0: e ba wa da si oro yi sugbon ka to si fonu sile eje ka wo ti da eko ta koko so yin mo mo pa won agbalagba yala baba tabi mama ati awon to se pe won ni iriri to kun rere nipa ise ode
1: be ni be
0: se mo pe da eko ta nso lekan se mo pe ti oro ba fe lodi igbe ninu igbo
1: be ni
0: awon de ma nlo egbe
1: beni beni
0: sugbon egbe ti a so yi yato si daiko tumo si pe ise eyi to lodi si igbesi aye rere enikan ton da opo loporu
1: daru
0: ton ni je ki ori eniyan o pe bi ori alajo somolu to fi egberun odun gbajo lowo egberun eniyan ti o si koruko enikankan sile ti o si sewo san e dakun tori olohun abeyin ejo ntori olohun se na wa ri nkan ti a nso yi ni se mo pe e mo luku tupe be iyawo loyun ona otun gboko ki la fe se leyun si
1: da iko to ba ti e tun ti je pe en to ton ti fi ojo ori sofo yun lo buruku ju
0: lona wo
1: ah da gbe ninu
0: e wo apere ta mu wa le kan ti mo so
1: yun ti fojo
0: mo ni lati odun mokale logoji seyin ni won tin wa okunrin yen titi disin
1: o si ni ye ojo ori to wa ko to ni ko so
0: ri ki lo wa ti mo de so wi pe gbogbo ala ti won nla o da lori wi pe eniyan wa ni ilaje ese odo leko
1: eyi ko wale ko wale
0: mo mo pa won agbalagba lokunrin lobinrin won ba wa da si ta ba si fonu le kini moran te ni eyin te tun je baba abada odidi gbogbo baba abada ki le fe so
1: gbogbo nkan
0: lori ida eko yi
1: gbogbo nkan to ba
0: le eni ti mo mu apere re wa ki lo ye ki won se
1: ah
0: abi ko gbagbe e
1: ni won gbagbe e wa le pe won gbagbe e tori gbogbo tin ti agbara olohun oka
0: omo ologo se gbagbe
1: sugbon ninu gbogbo nto ona to le gba rogo re lo ti o fi wulo fun opolopo o ti dirawe
0: emi lero pe pelu gbogbo imo imo ijile nile yoruba yi o ye ki ona abayo wa lori eni to lu daiko
1: ko to di polu to ba ki sara o si se ki ona abayo sugbon to ti odun mokanle logoji o ni ye omo odun to wa gan ko to di polu daiko ka wa ro odun mokanle logoji mo ke lo wa ku arugo to bojo ti n jo bata ti bi oba ye n bure yo kan bi ti oye
0: ṣugbọn ko ye ke yen le sore tinu ko si n tọlọrun o le ṣe
1: a le sore tinu ṣugbọn gbogbo nkan ba to ba ti mọju ori dani o ti fi nkan sofo
0: ṣe wọn maa n fi da eko yen ṣe ka si ọmọ nikeji eyan ni
1: ko si ika
0: inu kí ni àǹfààní tí àwọn tó ń da daiko lu yan máa ń rí nínú tán ṣe.
1: àwọn náà fi ń jẹ́ wo ara wọn gẹ́gẹ́ bí alágbára ni gẹ̀kẹ́ wá aṣalágbára nínú nǹkan dáadáa.
0: ok daiko yẹn ni wọ́n ń lò láti mú yàn lẹ́rú.
1: ẹ náà fi pé àwọn náà tó ta àwọn náà sí kí ni àwọn mú a lè pè tí èbó pè ní rìmọ́tù pé àwọn mú rìmọ́tù ayé ẹ lọ́wọ́ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. oyoyo ọ̀nà ka yányán ni kọ́lọ̀
0: ọjà mo ti gbọ́ àlàyé yín àti ìdá ẹ̀kọ́ ati eleyi ta so nipa mama libia afẹ kawon yen da si ni fẹrẹfẹ ko to di pe a ma lo si ipele okoto ife eyin eyan le da si afẹ ki awon agbalagba okunrin ati obirin ti won ni iriri
1: ko si la wa loye
0: daada lori
1: ko to obirin ni ode oko ti o je pe mo sun ojo bi ma re si waju pe ife re gan ti pare lokan o mo
0: ma wa se da eko yen se won ma po fo abogede ni
1: ah ko se won ika na lo le mo bi an se nlo ti an fi nlo yen
0: eh
1: olo sanu
0: aka enikan ti wole o 0706949 3000
1: ekale
0: you must welcome to this program ekale
1: agbo yin
0: e se wo
2: ekale sa
0: ki loruko yin níbo lẹ wà
2: orúkọ mi ni Dadi Akiade láti ọjọ́ side
0: ẹ pẹ̀lẹ́ a fẹ́ gbọ́ àlàyé yín dáadáa o àgbà òní tán lórí lẹ́sà
2: àbí o ṣe rí ìdá ẹ̀kọ́ yẹn ni mo kọ́kọ́ fẹ́ sọ nípa
0: ẹ̀
2: ìlú ọ̀yọ́ ọjà kan bẹ nílùú ọ̀yọ́ tí wọ́n ń pè ní ọjà kẹsàn-án
1: ọjà
0: tó gbajúgbajà bí ìṣánẹ́ lẹ́ta ni
2: ṣe rí ọjà yẹn nínú ọjà yẹn àwọn ibì kan wà tó tó bíi mẹ́tàdínmélòó kan tó jẹ́ tó wà ní ìdàgbò níbẹ̀ èmi jẹ́ ọmọ ọ̀yọ́ ní nǹkan bíi 40 years ago mo ní ìrírí ẹnìkan tí ó lu ìdàgbò yẹn nínú ọjà ìgbà tí mo wá ń béèrè wípé kí ni ó ṣe kí ló jẹ́ kí wọ́n fi ìdàgbò yẹn síbẹ̀ wọ́n wá ní pé àwọn àgbààgbà ni wọ́n fi ìdàpọ̀ yẹn sí inú ọjà yẹn wípé tó lè bá wá tó bá wá jalè nínú ọjà yẹn tí ó bá ti ń kẹ́rù tó bá ti ń sá tó bá ṣe mistake láti cross ibi ìdàpọ̀ yẹn wípé kò ní lè yóò ṣàmọ kò yí gbogbo inú ọjà yẹn ni títí tí ni ó fi mọ kò ní lè lọ mo tún wá béèrè wípé tí kìí bá ṣe olè tó jẹ́ èèyàn tó wá rajà nínú ọjà kẹsàn-án kọ báwo ló ṣe fẹ́ ṣe wọ́n ní pé tó bá ti dá kọjá òun náà mọ̀ lọ yóò máa bọ̀ wọ́n ní kí wá lẹ̀rọ rẹ̀ wọ́n ní tó bá lẹ pàtìjú mọ́ra ní mídélè tó ti rí wípé òun ò mọ ọ̀nà mọ́ wípé nǹkan tí mo ń ṣẹlẹ̀ sáwọn tó lùdàpọ̀ ni pé wọ́n mọ̀ pé wọn ò mọ ọ̀nà mọ́ wípé àwọn ò mọ ọ̀nà tí wọ́n ń gbà jáde fún òun ojú ọ̀nà bí wọn ò ní mọ direction ibi tí wọ́n ń lọ tàbí tí wọ́n fẹ́ kúrò wọn kàn máa lọ wọn máa bọ̀ wípé ọ̀nà àbáyọ ni pé tó bá lè pariwo tó bá lè pariwo pé ẹ gbà mí o òun ti lùdà kó àwọn èèyàn wá súnmọ tí wọn bá ti wá súnmọ wọn wá fọ̀rọ̀ wá lẹ́nu wò pé ibo ló ti ń bọ̀ tó bá wá sọ ibi tó ń ti ń bọ̀ wá ìmídélè tí wọn bá ti mú jáde kúrò nínú ibi tó ti lùdà kó yẹn wọn ní yèrè ó padà lójú ẹsẹ̀ wípé so ìyèrè ó padà yóò á mọ̀ pé lóòótọ́ ibi báyìí ló ń gbà wọlé a ṣẹ̀ṣẹ̀ wá máa bá ìtì ẹ̀ lọ so nǹkan kan ṣoṣo tí mo mọ̀ nípa ìdàkọ nìyẹn.
0: Màmá àgbájẹ́ ẹ̀yìn dà o dádì àgbájẹ́ ẹ̀yìn dà mo fẹ́ kẹ́ ṣàlàyé fún àǹfààní àwọn tí ò tiẹ̀ gbọ́rú ẹ̀ rí kí ni ìdàkọ yẹn gan ṣé wọ́n máa ń ṣe ọpọlọ èèyàn lọ ni àbí wọ́n á ń darí èèyàn rú.
2: Tẹkinọ́lọ́jì òkòkò ni o. Tẹkinọ́lọ́jì òkòkò ni.
0: Tá a lè pè ní mọ́mì ká pè ní àyídáyida òkòkòn ìwà ìka.
2: Àyídáyida òkòkòn àwọn bàbá wa wọ́n ṣe fún àti pòtẹ́ẹ̀tì ara wọn ṣùgbọ́n ènìyàn búburú mọ́ ń lò ńgbà mìíràn láti dájú àwọn èèyàn.
0: Màmá ṣó ọ̀nà àbáyọ wà fẹ́ni tó bá ti lu dàkó láti ọdún 31 sẹ́yìn tá a fi ṣàpẹrẹ lẹ́ẹ̀kan.
2: Ẹni tó bá ti lu dàkó yẹn gẹ́gẹ́ bí ohun tí mo sọ pé bí 40 years sẹ́yìn ohun tí mo gbọ́ lẹ́nu àwọn àgbàǹgbà yẹn ó ní wípé ìṣídà káwọn èèyàn nọ́tíìsì ẹ̀ káwọn èèyàn bá nọ́tíìsì ẹ̀ wọ́n láti bí léèrè bí ó dàbí pé nǹkan tí ó kọ̀ǹfẹ́sì ìta ni tí ó ṣe ìjẹ́wọ́ ìta ni
1: tí ọba ti aláǹfààní rẹ̀
2: tó bá ti lè sọ fúnra ara rẹ̀ wípé ẹ jọ o mo lùdà kó o tí wọn bá ti wá súnmọ ìbéèrè tí wọn wá bí ni pé ńbo ló ti ń bọ
1: ńbo ló ń lọ
2: ibo lo ti nbo to ba ti so bi to ti nbo wa won wa mo bi won iru eniyan to ba je pe ibadan lo ti wa seko to wa je pe olu idako ti won ba ran lowo ninu ilu Eko nkan ti won se fun ni pe won ni tele mi won mo lowo imi de le ti ba koja to gate ti a ba ti mu wa si eri ona ibadan
0: ta
2: ti
0: pe
2: si ona ibadan iye re o si loju ese
1: gbe ti o ba ti lanfani ati re ni bi odigbere
2: ni o ba re ni bi o so ibi to ti nbo won gbodo mu jade kuro ni bi to ti luda fun e ki won de mu lo ona bi to lo n ti nbo wa
0: ọ̀dà
2: káwọn àgbà sọ pé yóò sí ọkàn rẹ nìyẹn.
0: Màmá wa ṣé dàkó yẹn wọ́n máa ń ráyàn níyè ni.
2: Ó máa ń ráyàn níyè ni.
0: Kò
2: ní mọ bí tó ń lọ mọ́.
0: Ẹ ṣe mọ́ mi.
2: Yóò máa mọ̀ wípé nǹkan ti ṣẹlẹ̀ fún òun gangan mọ̀ pé wàhálà wà.
0: Ọ̀dà ẹ ṣe mọ́ mi. Ẹ ṣe gan. Ẹ ṣe afẹ́ ńlá ti polówó ọjà tí wọ́n sanwó fún ẹ má bínú ẹ sì tún máa pè wá lẹ́ẹ̀kan sí ẹ ṣe tí ẹ ń gbọ́ wa o. Agbo ìfẹ́
3: special
0: ẹ jẹ́ lọ sí ẹ̀ka ìpolówó ọjà DJ Spider Abracadabra.
4: Flash FM 105.5.
5: You hear that sound? Na the sound of millions wey dey wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open am, come register the code wey dey under the bottle cover for guinnessng.com/1759. You fit collect inside the 400 million naira cash and plenty correct prizes including one brand new Toyota Land Cruiser Prado. So, what you still dey wait for? Carry your Guinness make you open for more today. Terms and conditions dey o. Drink responsibly. Na only for people wey don reach 18 years and above.
6: Tree is the safety first ride hailing platform for the way Lagos, Ibadan, Abuja, Port Harcourt and all our cities moves, giving riders control, comfort and confidence with female driver options, flexible ride scheduling, transparent driver earning, pidgin language booking, instant ride and seamless in-app tipping.
7: This is our city traffic again. I need a ride. Shop, shop.
6: Relax. You can book now on Street Tree.
7: What if I need a driver for like 2 weeks?
6: Use Ride Later or Chartered Ride and book for hours, even weeks. Street Trip app offers a feature that allows female riders to request a female driver.
7: Driver, this ride is so smooth. I will tip you on top the app.
6: Thank you. With Street Trip app, drivers can set their earnings per trip. Download Street Trip now from the Google Play Store and App Store or visit www.streettrip.com/download.html.
8: Ikupa e lori.
9: Ẹ̀kú àmójúbà ìtàn àròsọ tó gbé wa kúrò láàrin àwùjọ ẹ̀dá ènìyàn
8: tó sì gbé wa tààrà.
9: Lọ sínú ìgbé ayé àwọn ìṣẹ̀dá kan tó jẹ́ abàmì.

0: kiwi, ebora àti àjọ̀nú. Ẹ káàbọ̀ sínú ìwé ìtàn àròsọ ògbójú ọdẹ nínú igbó ìrúnmọlẹ̀.
1: Ògbójú ọdẹ nínú igbó ìrúnmọlẹ̀.
2: Ẹ̀rọ ẹbọra ń bà mí o.
3: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgà ìdúkọ àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí lẹ́ndì NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Gòdè Chanstone tó láńgá, nígbàkúgbà tá bá jẹ́.
6: Gbogbo oníbàárà Golden Chance Lotto, ẹ kú àdúró ti wà. Lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto, iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkísọ pé kí àwọn agent wa tajà máa fi kandí kan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yíwá. Wàrà ṣe sàní winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
7: Tó o bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070 33

0: plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you see they wait for? Carry your Guinness, make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now, only for people who don't reach 18 years and above.
1: Flash FM 105.5.
2: Ẹ̀kábọ̀ padà sórí ètò àgbò ìfẹ́ special. Ọpẹ́ pàtàkì ló wà àwọn tó ń tì wá lẹ́yìn lórí ètò àgbò ìfẹ́ special. Yálàgbà Kímọ̀ Pasọ́láṣọ 5x10 lọ́jà àgbàgì tuntun New Ife Road Ìbàdàn. Wọ́n máa ń ta bẹ́ṣíìtì, pílò lóríṣiríṣi àti àwọn ohun èlò ìṣelé lẹ́ṣọ̀ọ́ bí kọ́tìn ojú fèrèsé, kọ́tìn ẹnu ọ̀nà, rechargeable light àti Touchlight tí wọ́n máa ń ṣáàjì tí wọ́n lè rí lò lọ́wọ́ alẹ́ bí ò bá síná. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa ń ṣe àwọn kọ́stọ́mà wọn dáadáa, wọn ò ní jẹ́ kí owó wọn kó pọ̀ ní àpọ̀jù. Oríṣiríṣi ohun èlò ìṣelé lọ́ṣọ̀ọ́ ló wà lọ́dọ̀ alàgbà Kímọ̀ Pasọ́lá ṣọ 5x10. Ọjà agbági tuntun ní Ife Road Ìbàdàn, iná ni alàgbà Akeem Ọpasọ́lá, ibẹ̀ náà ni wọ́n wà. Adúpẹ́ lọ́wọ́ yín, ojú òní yín tì ẹ̀ní tẹ́nígbà kọ̀ọ̀kan. Abbey Tire and Motor Part tó wà ní Ọlákúnlé Bus Stop ní Àlàó Àkálà Expressway tó ti roundabout ti oríta challenge lọ sí ọ̀nà àpáta Ìbàdàn. Ẹ sáàmà gbàgbé pé Ọlákúnlé Bus Stop ibẹ̀ ni Abbey Tire and Motor Part tàwí ọ̀hún wà ní Àlàó Àkálà Express. Wọ́n ń ta páàtì mọ́tò, páàtì mariwa, páàtì ọ̀kadà lóríṣiríṣi. Ó wá pín sọ́nà méjì o. Àwọn páàtì ọkọ̀, páàtì mariwa, páàtì ọ̀kadà tó jẹ́ brand new, tó dúró déédé, tó jẹ́ titun àti tòkunbọ̀ náà wà. Wọ́n ní ìwọ̀n eku náà ni wọ́n tẹ́, èyí tí apá yín bá ká ń bẹ̀ náà ni. Bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ọ́ẹ̀lì tí àwọn mọ́tò lóríṣiríṣi náà máa ń lò, bí mariwa, bí ọ̀kadà, engine oil ni o, tó jẹ́ sáìsì oríṣiríṣi, brake oil, gear oil, hydraulic oil àti power steering fluid. Gbogbo ọ́ẹ̀lì tí mọ́tò máa ń lò, mariwa àtọ̀kadà ló wà ń bẹ̀. Wọ́n ta jáàkì, wọ́n ta bátìrì o, pẹ̀lú iṣẹ́ fọga tí wọ́n yàn láàyò. Ìlànà ìgbàlódé ni wọ́n fi ń kọ́ àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin táwọn náà fẹ́ ṣe iṣẹ́ fọga. Pẹ̀pẹ́ láàrin ìṣẹ́jú méjì péré báyìí, wọ́n ti dí táyà láìṣẹ̀ṣẹ̀ máa tú táyà lẹ́sẹ̀ mọ́tò. Adúpẹ́ lọ́wọ́ Abbey Tire and Motor Part tó wà ní Ọlákúnlé Bus Stop. Kí á tó débi tí iná ti ń pàṣẹ mọ́tò ní Lọ́gùdù ní Àpàtà nílùú Ìbàdàn. Wọ́n kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ fọga nílànà ti ìgbàlódé. Mi ò gbọ́dọ̀ gbàgbé wòlíì àgbà Reuben Aikore ti Celestial Church of Christ Òkè Ìràpadà Parish tí gbogbo ìyẹn tún máa ń pè ní Sẹ̀lẹ̀ Gospel number 49 òǹkà ilé kọkàndínníàádọ́ta number 49 Adéọ̀sùn Zone 2 Àpẹ̀tẹ nílùú Ìbàdàn. Ọlọ́run yóò máa ṣe àtìlẹyìn fún bàbá Prophet Reuben Aikore. Iná mímọ́ yóò máa jó hìhì, bẹ́ẹ̀ náà ni àná tí àmì òróró yóò máa lé sí. Ọlọ́run yóò máa ṣe àtìlẹyìn yín. Gbogbo ẹ̀bẹ̀ àdúrà tí ẹ̀ ń gbà fáwọn ọmọ ìjọ yín, ó máa di ẹ̀rí. Ẹ̀rí náà máa yíra padà, ó máa wá di fífìyìn fún Ọlọ́run tí ṣe ọpẹ́ rẹpẹtẹ. Bàbá, a mọ rírì yín fún nǹkan tẹ́ ń ṣe fún wa o, ojú òní yín tì ẹ̀ẹ́ni tẹ́. Tó ibi tí abákinní ọ̀hún dé báyìí, ẹ̀yin èèyàn wa, a ti sọ̀rọ̀ nípa ti Dàíkó, àwọn èèyàn sì tún fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. A tún wá sọ ti màmá Libya, ẹnì kankan ò tí ì sọ̀rọ̀ lórí
3: ara àwọn tó sì ṣe pàtàkì.
2: Ẹjẹ́ á tètè gba ìpè mélòó kan ká tó máa wá lọ sí Òkòtó Ìfẹ́. Lẹ́yìn Òkòtó Ìfẹ́, kóòtù olóòka la fi káàdì gbogbo ẹ̀ ńlẹ̀. 0706
3: 0706
2: 949 3000 0706 9493000 tabi 0701
3: 0701 4477 5770
2: ẹpẹ wọlé o ẹpẹ wọlé 0706 0706 949 949 3000 ọrọ nípa mama Libya àti ọrọ Daiko afẹ káwọn àgbà lọkùnrin lóbìnrin mama tó pè wá wọlé lẹẹkan iṣẹ ẹkú làákàyè o agbálàyé yín dáadáa ẹnìkan ti wọlé ẹkálẹ o ẹkálẹ sáà níbo lẹ ti ń kàn sí wa kí ló kọ yín
4: ní onílọyọ ìbàdàn

0: gbọ́yìn.
1: A máa ń kẹ́kọ̀ọ́.
0: À ń gbọ́yìn.
1: Ẹlẹ́ran ìyàwó yín kọ́ lọ rí ra nǹkan lọ́jà lóje.
2: Lọ́jà òjì bẹ́ẹ̀ ni.
1: Kí ló ṣẹlẹ̀ sà? Àti pé a fẹ́ mọ̀nà àbáyọ tẹ́ lò káwọn ẹlòmíín náà lè lò ó kínú wọn ó dùn kọ́ rí èèyàn wọn tó lọ.
2: Ìrírí ìsàgbà gbogbo. Nígbà tí mo ránṣẹ́, mo ní kó lọ ajẹ́ wa ni a fẹ́ lò gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe. Ó wá pẹ́, mo wá pé wákàtí kan òjì tí a jẹ́ láti ọ̀rọ̀ náà sọ òjì tí a di kéèyàn ó lọ kó má dì. Èmi wá sọ pé ó ti ṣe náà o. Àgbàlagbà tí ìjọba kékeré tó ti àgbàlagbà ní o bí ó ti ogójì ọdún sẹ́yìn sókè ni o. Èmi wá sọ pé àwọn ti ṣe náà ni o. Mo wá lọ nílé máa yà. Tọ́mi bá ṣìnà ọ̀ṣẹ́ ni kọ́ lọ mú wá o. Ẹ̀gbẹ́ ń gbọ́mi sà.
1: À ń gbọ́ yín dẹ́dì. Báwo lẹ ṣe wọ́n rí wọn padà?
2: Bàṣẹ́ mi sọ pé àwọn ti ṣìnà ni. Mo wákàtí méjì ṣe ajẹ́ ní òjì ń bẹ̀ yẹn.
0: Ẹ bá wa wọ́n lọ.
2: Èmi yà sọ pé o ti ṣìnà ni. Òjì ló ṣe máa lọ ṣe fẹ́ ṣìnà.
0: Ọgbọ́n òye àtàṣì. Tó bá
2: ti pọ̀ ṣìnà nìkan ni kọ́ lọ mú wá. Mo fọ́ lọ́n búra ohun tí mo sọ lálẹ́ yìí. Pátó ó ọpọlọ ti ọpọlọ ọpọlọ ti change my dear.
1: Alàgbà sà alàgbà. Ṣé wọ́n máa ń fẹ́ atẹ́gùn ìdà kó sí yẹn lára ni bó o ní ṣe mú yàn tí èèyàn fi wá sọ iye rẹ̀ nù.
2: Àwọn àgbàlagbà máa ń lò.
0: Àwọn àgbàlagbà máa ń lò.
1: Ṣé ẹ gbọ́ lè ta sọ lẹ́ẹ̀kan dádì kẹ́yìn náà sọ̀rọ̀ lórí ẹ̀ láti nǹkan bí ọdún mọ́kànlélógójì sẹ́yìn 41 years ago ni èèyàn wà kan ló ti lu dàíkó. Wọ́n wá ń sọ pé ní ìlàjẹ ẹsẹ̀ odò ló wà
0: lẹ́kọ̀ọ́.
1: Látọdún 41 years ago ọdún mọ́kànlélógójì sẹ́yìn wọn ò mà tí ì rí nílé. Kí lọ́nà àbáyọ dádì?
2: Ṣé rí kọ́lọ́run ṣàánú wa ni?
1: Àmì sà. Ṣé
2: rí àti lórí òótọ́ nu ayé ló pọ̀ lórí jìnnà jù? Ṣé pé bọ́n sọ fún wa nu ayé yìí kò tí ì kú ni o? Tó bá ti kú wọ́n sọ pé ó ti kú. Ṣùgbọ́n kò tí ì kú. Ṣùgbọ́n ó bà tí fún wọn ní ìtọ́ni láti darí ẹ̀ wálé. Ó ṣe wà yẹn tó wá lẹ́nu tó dájú ọ̀hún tó dájú èmi ò mọ̀ ọ̀nà débẹ̀ o. Tó wá lẹ́nu tó dájú wa atẹ́gùn àfẹsẹ̀ ọpọlọ àṣì. ọpọlọ ètò kún yẹn àṣì.
0: Atẹ́gùn wa fẹ́ yọ
1: kí. Ẹ ṣe bàbá bàbá ṣé ẹni kankan sọ nípa ti eléyìí tá a sọ lẹ́ẹ̀kan màmá libya tó káwọn ọmọ ọlọ́mọ lọ obìnrin méjì tó ti bàlágà abẹ́ ẹ̀ gbọ́ wa ń gbà yẹn ni. So ẹ ṣe gan ẹnìkan ti wọlé ẹbí ẹ kalẹ o. Ẹ kalẹ o ẹ máa yí rédíò ọ̀dọ̀ yín lọ sílẹ̀ ká lè gbọ́ yín dáadáa mà.
3: A kú Èkó.
1: Àwọn adìyẹ kí ló kọ yín bolẹ̀ wa ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ mà.
3: Ìyá àfin alárìmọ̀ ló ń sọ láti onídẹ́ òré. Ní Bódìjà International Market, ìyá àfin rẹ̀ ti mọ̀.
1: Ó ti mọ̀ yìí.
3: Olólùfẹ́ yín.
1: Bẹ́ẹ̀ ni látàyé alálùsókè.
3: Ẹ̀rọ alálùsókè nídò nídò.
1: Púpọ̀ púpọ̀ lókè lókè.
3: Lókè lókè.
1: Mọ́mì ṣé ẹ̀yin náà ní ẹnìkan kan tẹ́ ẹ fẹ́ sọ nípa dàíkó àbí wo ni ẹ fẹ́ bá wa sọ?
3: Lórí ti màmá
0: Libya.
1: Màmá Libya, ẹ ló mà.
3: Ọkàn tí ìyẹn bá ti ń ṣe kò ẹ́ kí ìyẹn fi ọ̀rọ̀ kọ sẹ́yìn.
1: Ṣeun.
3: Ẹ̀kọ́ ló jẹ́ kárí á máa ṣe ojúkòkòrò. Ojúkòkòrò kó má máa lè jẹ ojúkòkòrò owó ni. Mélòó ló bí tó tún fọmọ ṣọfà.
1: Àbẹ́ ìwà ara àwọn ọmọ bí wọ́n ṣe wá dá wàhálà sílẹ̀.
3: Àwọn àjò tó dá wàhálà sílẹ̀ tó dá sílẹ̀ dá tó kú.
1: Àdúpọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀kú ìfẹ́ látàyé alálùsókè wà ní alálùwọlé mọ́ o.
0: Ẹ̀lú tá wà ń bẹ̀.
1: Ẹja pa ẹnìkan láàyè.
0: Ẹ̀lú.
1: Ẹ̀lú 0706. Ẹnìkan ti wọlé o. Ẹ̀ka lẹ́ o. Ẹ̀lú. Ẹ̀lú ẹ ti wà lórí afẹ́fẹ́ agbófẹ́ special splash 105.5 FM. Ẹ̀lẹ́ o. Alàgbà Akintayọ̀ ẹ̀ka lẹ ṣe ẹkú ìfẹ́ o. Èwo lẹ fẹ́ dá sínú méjì? Ṣé màmá Libya ni àbí dàkó?
4: Dàíkó.
1: Àwa náà fẹ́ gbọ́ sà.
4: Ẹ bá rí dàíkó yẹ, ẹ bá rí bá ṣe máa ń sọ, ẹ ti fi gbà mí wò ó lè yẹn lu, wò ó lè yẹn lu ewéko. Ó lè wá bí atẹ́gùn yóò wà ẹni tí ò lè ṣẹlẹ̀ sí. Ẹnu pé ẹnìkan sọ lẹ́ẹ̀kan pé ó wà sí Chua. Ó lè wá bí atẹ́gùn tó kẹ́ fún tí èèyàn kan lọ, èèyàn kan ò pé
0: ó máa ti
4: kọjá ìyá náà. Ṣé yóò bèrè ibi ilé yẹn lọ ní oṣù mórí lọ́nà Bùnmí. Ẹ bá ti pariwo ní àwọ̀dé, ẹ lè fáwọn àgbàlagbà, ó ní wọ́n ní dyslexia.

0: máa lọ ìdáfúnú ibi tí wọ́n ń lọ àìbá kan tó bí gẹ́gẹ́ bí ọmọ èkejì ní bẹ́ẹ̀ ni ṣe wò inú o.
1: Ẹ ṣe ṣé afẹ́fẹ́ rẹ̀ máa fẹ́ lóyàn ni àbí wọ́n fi ń ṣèwà ìka ni.
2: Àbí ẹ máa jẹ́ oúnjẹ ni.
0: Ẹ sàmọ̀ pé èèyàn lè máa lọ sàmì bẹ́ẹ̀ yẹn lè máa lọ.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Àpàjọ kí ọ̀dà ní sẹ́yìn bá ń lọ nínú oko. Ewé ni ìwọ lẹ́yìn aluwo ewé kan. Yóò sì nà.
2: Yóò ti rìn ní
0: ìṣọ̀gbọ́rọ̀. Tó dákẹ́gun bá tó padà fẹ́ sí yẹn lórí jẹ́ bẹ́ẹ̀ nì
1: ẹ ṣe dáàdì ọ̀dà afẹ́sáré gbé ìpolówó ọjà bíi mélòó kan owó ló lè ṣe fa owó ló lè ṣe.
3: Flash FM 105.5.
4: You hear that sound? Na the sound of millions wey dey wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open am, come register the code wey dey under the bottle cover for guinnessng.com/1759. You fit collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you still dey wait for? Carry your Guinness, make you open for more today. Terms and conditions dey. Drink responsibly. Now only for people wey don reach 18 years and above.

0: kún bàbá akọrin látàárọ ni ó ti sú mi igbó gan la ń lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rèé òun rèé.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Mo ti Káṣíẹ̀. Mo ti

sọgbọ́n tí bàbá onílù sọ ó ní àbínú ẹ ni fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ́ ìwà ìka ó dà ẹni tó ṣe rere gan kíláàrí fún ilé ta sí ẹni tó ń hùwà ìka ẹ̀dákun torí ọlọ́run ọlọ́run ó máa ràn wá lọ́wọ́ ẹ̀yẹ́ kàn máa lọ sí ìpele tó kàn òkò tó fẹ́ ò lè ráàyè torí ọjọ́ ti lọ tán àtijọ́ àpépèpé ẹ̀jẹ̀ kàn máa lọ sí kóòtù olóòka kóòtù olóòka.

0: ẹjọ́ tí ọpọ́n súnkàn ní kóòtù olóòka ti alẹ́ òní ní èyí tí baálé ilé kan kọ̀ǹgíráktọ̀ finú wẹnu owó kọ́nìfẹ́ pe aya rẹ̀ arábìnrin idan lọ owó kọ́nìfẹ́ ti agboolé ara ń ṣe mí àdúgbò ọkọ̀ àtijọ́ ní ìlú àṣírí tú kọ́.
1: ọ̀dà olùpẹ̀jọ́.
0: mò ń jẹ́ olúwa mi.
1: ẹ̀yin baálé ilé ẹ tún gbé ìyàwó yín wá sí kóòtù olóòka talẹ́ yìí kí ló ṣẹlẹ̀.
0: ọlọ́mọjì àdáran tí ó yàn bá ti fẹ́ sí òfin tọ́kù ní ìdáran ayé ọba ni dá. bẹ́ẹ̀ni.
1: ṣẹ́yìn ni bàbá kọ̀ǹtáktọ̀ tí wọ́n ló ń gbé làbújá.
0: bẹ́ẹ̀ni.
1: ẹjọ́ talẹ̀ wa mú wá sí kóòtù olóòka. ẹjọ́ ìyàwó
0: mi ni ó ń sọ lẹ́nu ni mo mú wá ni ká yanjú ẹ̀mí ká tẹnu sàpín mi ikú.
1: ẹ̀yin ni wọ́n pè ní alàgbà àfinúwénú.
0: owó
1: kọ́nìfẹ́.
0: bẹ́ẹ̀ni èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀.
1: madam.
2: olúwa mi mò ń jẹ́ o.
1: ẹ̀yin ni olùjẹ́jọ́ nínú ìgbẹ́jọ́ kóòtù olóòka talẹ́ yìí àbí.
2: bẹ́ẹ̀ni olúwa mi.
1: ọlọ́run màṣánú wa o. ẹ̀yin ni arábìnrin idanlọ owó kọ́nìfẹ́. irú orúkọ àbá àdìwo lẹ̀ ń jẹ́ yìí idanlọ owó kọ́nìfẹ́ ó ń láti jẹ́ pé pidánpidán ni yín tẹ́ ń yọ àdá sí oríṣiríṣi.
0: pidánpidán ló wà kọ̀tọ̀.
2: rárá o.
1: nígbà tí wọ́n bá ti ṣe nǹkan tí ò tọ́
0: náà
1: ni wọ́n ní lè sọ̀rọ̀ dáadáa. bàbá kọ̀ǹtáktọ̀.
0: mò ń jẹ́ olúwa mi.
1: bàbá kọ̀ǹtáktọ̀.
0: mò ń jẹ́ olúwa mi.
1: mo gbọ́ pé inú ìwádìí tá a ṣe lórí ìgbẹ́jọ́ talẹ́ yìí wọ́n ní àbújá lẹ fi ṣe bùjókò.
0: bẹ́ẹ̀ni ibẹ̀ mo gba iṣẹ́ sí mo ti ń wá jíjẹ múmu.
1: kí ni ìyàwó yín ṣe tẹ́ ẹ fi wọ́ ọ wá sí kóòtù olóòka lálẹ́ yìí.
0: tó mi ò mọ̀ bóyá wọ́n ní ikú nìkan ní tẹ́dà lọ́rùn wọ́n gbó nǹkan pátá ni mo fi tẹ́yàwó mi lọ́rùn látàrí pé mi kì í gbélé mo kọ́ lé tọ́ dáa fún mọ́ra mọ́tò tẹ́ǹdì aṣọ oúnjẹ gbogbo ẹ̀ ni máa wà nílé kódà mọ́tò tí mo tún rà fún gan-an mo tún gba dẹ́rẹ́bà tí ó máa wà fún.
1: ọ̀rọ̀ yìí ti takora wọn. gbogbo ìwádìí tèmi ti ṣe tó wà níwájú mi pẹ̀lú ìwé bàǹtìbàǹtì yìí ohun tí mo gbọ́ ni pé wọ́n ní ẹ̀yin bàbá kọ̀ǹtáktọ̀ ẹ̀yin lẹ sọ fún ìyàwó yín wípé kó lọ rèé wá dẹrẹba.
0: ibi ọ̀rọ̀ ti wọ́ wà ní mo gbà fún olóhùn ọ̀fẹ́
1: mo á ní kọ́ lọ wá
0: ẹlòmíì fúnra rẹ̀. èmi mo kọ́kọ́ gbà fún olóhùn ọ̀fẹ́ mo á ní kọ́ lọ wá ẹlòmíì tí ó máa wà fúnra rẹ̀.
1: bàbá kọ̀ǹtráktọ̀.
0: olóyin pé kí n lè tẹ lọ́rùn náà ni. ẹ̀yin
1: náà ẹ ti fẹ́ràn sí kòkò lẹ́nu.
0: sótún aburúkú jù kéèyàn tẹ́yàwó ẹ lọ́rùn
1: yìí. ẹni kíyàwó yín kó lọ rèé gba dẹ́rẹ́bà tí ó máa wà nínú mọ́tò káàkiri.
0: ìpèdè ó lè yéde ọ̀rọ̀ ó lè yí ọ̀rọ̀
1: láti. ọdẹ jàre ìwádìí tá a ṣe fi hàn wípé ọkùnrin dẹ́rẹ́bà tí màdámù yìí tó gbà pé kó máa wà òun wọn ló ń wà láàárọ̀.
0: ó tún wà
1: lọ́sàn-án ó wà rọ̀lẹ́
0: ó wà lálẹ́
1: ó tún wà lóru gànjọ́.
0: bẹ́ẹ̀ni kí n má wà lókun èèyàn lọ́rùn ló jẹ́ ń gbé wá sí kóòtù olóòka ká tẹnu sàkóso ikú.
1: madam
2: olúwa mi mò ń jẹ́ o.
1: kí ni wọ́n ń wà nínú mọ́tò tán tún wà yín lóru gànjọ́.
2: mọ́tò náà ló ń wà kò sí nǹkan míì tán wà mọ́tò ni.
1: mọ́tò ni
0: ọmọ ọlọ́run rárá
1: ewo lẹ tún ń wà lọ́wọ́ alẹ́.
2: kò sí èyí tá à ń wà lọ́wọ́ alẹ́ rárá. kò sí. bẹ́ẹ̀ ni.
1: ó wà ní kóòtù olóòka ilé ẹjọ́ tí kò tí ò wọ́pọ̀
0: ọ̀rọ̀ tó ti
1: kò tún lè sọ òdodo ọ̀rọ̀
0: tó ti hàn tí gbogbo aráyé.
2: kò wà kankan lálẹ́ ó kàn jẹ́ pé bóyá ta bá sí i.
1: ẹni tó ń wà ẹ lójúmọmọ wọn ló tún ń sùn pẹ̀lú ẹ lórí bẹ́ẹ̀dì ọkọ rẹ̀ dẹ̀ ń bẹ làbújá kọ̀ǹtáktọ̀ tó fowó ránṣẹ́ sí ẹ ní gbogbo ìgbà tó dáa torí ọlọ́run.
2: ó kàn jẹ́ pé bóyá jọ sí òjò bá rọ̀
0: nǹkan
2: tó kọ́ máa ṣẹlẹ̀ náà ni kò ń ṣojoojúmọ́ o kò ń ṣojoojúmọ́.
1: akọ̀wé kóòtù wọ́n ṣẹ̀ṣẹ̀ yé mi ní ẹ máa kíyèsí àwọn obìnrin ìyàwó ilé tó bá ti pupa wọ́n ti ẹ̀ròyìn búrọ́ọ̀ṣì tẹ tún búrọ́ọ̀ṣì tẹ fi ń ya fọ́tò sórí social media ní ìsìnkòyé wa.
0: ọlágbára
1: kí lèyìn náà dà torí ọlọ.
0: ọkọ ìyàwó ọgbà wo màlúù.
2: ẹ má kọkọ bá sí lọ tó lọ bí ọdún kan bí ọdún méjì.
1: tó lọ bí orí tó sangi.
2: tó sì lọ bí ọdún kan bí ọdún méjì. ara yìí náà ṣe é fi sára wọ.
1: ṣé wàá fi dẹ́rẹ́bà ṣe ọkọ.
2: bẹ́ẹ̀ kò ń ṣe dẹ́rẹ́bà náà.
1: ọlọpàá jọ àkókò tí ń pè wà lẹ́jọ́. kini nkan to sele tun ba wa salaye ohun to sekuta ati so fa won ye
0: ninu ohun to to asiri gan je ba tun lo ode won tun a jo joko gege bi toko ti awo lode ti an di mara won ibi ti asiri oro kokon tunu
1: ah
0: ibi ti mo si mo ibi ti mo ba nkan de tin ba ti de ti mo ga o le ti ka ba sale nbi won ti fi ka se meje na emi o wa wa ti won je lo
1: baba contractor
0: won ni je mi ogba wo malumu elomi yi ko lo bi wara
1: leyin baba contractor eyin gan e se asise
0: se oran wa nu pe ka wa ti won je lo ni
1: eyin le fi eran si ologbo lenu
0: alaye
1: se beyin ni balele contractor
0: emi ni
1: eyin lo e ke gba awako ti o ma wa yawo yin
0: ki
1: wa se awako ti yawo yin gba fura re pe o n wa yawo yin laaro
0: o tete fura ngba to gbo wa gba fura yin
1: losan
0: yo wa losan yo wa lo yo wa ro le
1: ti re pe te lale lo fi n wa yawo yin
0: ti la ku o ti je n to ti dabo de ri
1: ti won la gun gan
0: eh won ti labo ti la ku
1: madam
2: oluwa mi
1: se lo to ni pe won ni iwo ati driver won le wo so kan na lesi olowo nla pe agbada ni driver wo lojo yen
0: won yan te ki
1: ba won ni olowo kan laarin ilu nilu Eko ohun lo nse ayeye iwuye
0: ibe la ti ri titu
1: ti won si pe gbogbo eyan pe ki won wa ba won damuso yo ayo un ta wa gbo ni pe won ni iwo ati driver aso lesi olowo ye bi elejo wo e tu wa di mora yin papa koko ninu party oni party iwo o de mo pe baale re contractor to fi Abuja se bujoko o wo yin sugbon yin o mo
0: to se de njo yen baba ojo ti lo abi mo se ri alato kan mo ti mo pe nkan kan sele bi pe ah koda ibi ko ma daran si joba lorun lo je mo
1: bo ati ko ojo de so yi baba ara yin gbon o e wa ri dereba to n kayawo yin mora
0: igate
1: e le wa nkan bi ogo te fi lo latori latẹyin
0: ah yin tijọbọ ofe nu ina lo je n wa si ko tun ma tati bi ma gbale won lo
1: mi o ni e pa o
0: ina lo je n wa si
1: ke lu logo leyin e ni lu lori
0: owo mi ro
1: ke ma lo pa eyan o leyan
0: oluwa mi igate tin leti awo gbegiri ani a ma je lo
1: madam
2: oluwa ku okan oni ku
1: bo le se wa wora yin le to ba hun debi wi pe ora gbada leso lowo ye bi e fun dereba oko re si nbe labuja to nsise oya contract ka kiri pe ke le lowo te
0: mo ana mi oluwa mi iyawo mi to pe mo gan lo ni pe kin le lo pepepepepe iyan ni to ti eri po ti nte o ti nraki won ti ba nlo won jan
1: iyan ni pe dereba o lo yawo yin laaro
0: be ri
1: o lo yawo losan
0: mi ngbo kada rin o ngbo kada pin la rebe ki lo wa ku
1: won ti e tun royin pe lowo elemojumo yo la
0: ku yo bo yo ko ni o ti te nte mi gan lo won ti ba ki lo ko ta mo lo
1: madam
2: oluwa mi mo nje yin
1: igbejo koto lo kalele e so otito to wa lokan yin
0: sale ko kan to ti ba mu e ko kan ta tegun ba ni pa mu soro nu
1: e duro na awo asiri ti tu gbogbo akole lo wa bi bayi
0: e gba
1: on ta gbo ni wi pe won ni omo meta le bi
2: be ni oluwa mi
0: meji mi
1: be ade ti fun yin ni we pe ke lo se dna test eyin eyan ma gbo o
0: meji ni ti
1: DJ Spider e ma gbo ohun to jade nu dna test
0: omo meji
1: won ni inu omo meta dereba lo ni omo meji
0: mo si tin fura
1: baba contractor
0: eyo kan
1: ni to fi Abuja se bujoko eyo kan lo mo
0: omo elekeji ti e ri ipako ti e bo si gbona na
1: na loju ti o
0: te ri
1: e tun tu aso aso ele fun dereba so dereba wa ni omo meji omo kan soso ni eni to fe o to de na wo le lori lati je ika ni e
0: o ti bi omo to togo re ti gbona na ni o ti mo pe mi ki mo ni
2: eni temi fe kemi to mo
0: ko si ma ko tele lo je ni o le da wahala
2: le o je le duro nle mo de wo pe ki eni e ma bo o wa ma sise mi ti
0: ko ti boju mu mu han ko soro kankan mo boya bi na le ti so won po oluwa mi oro ni pa pari
1: asiri ti won ni asiri oloko bo tu gbogbo aso ya tobi tun fa ya egungun te agbaso lara egungun po
0: oni o ti
1: jolo si da abi o da o
0: buru ni
1: mai
0: o buru ku
1: eh idajo mi mo tu igbeyawo yin ka
0: ko ma ba le won lo ka ma ba lo ku yen
1: lorun
0: o te mi lorun
1: wala buja
0: o teme lorun
1: owo kuku wa
0: ninu meta omo meta yo kana kun de alde wa mi
2: omo e to wa
1: e wa duro e wa duro moto meji tera fun se la ma gbe la
0: olo ka gbo ka ni bo ni o gbe lo gboko mi le lagba la mi nti o ma je lo nkan ko ti yu ko ma ba lo
1: ko ma lo ba baba driver
0: be lo nka teno so pe mi ko oro ba pari e ti nje bi oju oni
1: eyin iya wa yin obirin wa ko da be se nse wa yi o e lo sibi ti san ni ade ti nsere leko e tun wa di mora yin iwo to loko to nse wahala labuja nitori ti ya ta
2: wa so po won na nbo party se e bo se bo se bo
0: soro na ro bu le ni
1: ko
0: ko ma lo li won
1: to eyin eyan wa sadu pe pelu odi en eje ma so pe olele
3: ale wa bare o
1: isia
3: aba wa se o sidanu
1: bode ade gbogbo bi wa mole olofin
3: oni je ko fi wa ni ran lai lai
1: lawoya aje ko ya le kaluku wa ikolaba
3: akola to la baba kana
1: la fi han
3: a fi wa han so somo aiku ba le oro
1: oga
3: oni je kan wa ganita wa
1: imoba
3: aje kile re ma ba wa loke pe
1: onjo
3: aje ka ma jo ijo ayo
0: je idunu
1: oke ho nko
3: aje ka ma wo
1: iwo idunu bakan na titi ojo mejo ta tu lanfani lati ma pade e ba mi ki yi kan mi bo sun alaye dede je spider ohun lo mu lero ojo ni oti oni te o ma gba ititi dojo aleni so owa da ojo ti gbalẹ dedede apororo bi eni o sun omo ti ajanoro alagbede ede Mr. Mido Mido lere situ ile to ba mi ko ti o se 42 sugbon lohun oba lo nfun wa se ani lati dupe lowo eyin te wa lori Facebook e se
0: gan
1: ati leyin to gbongbon le fun wa lojojumo ati losose be na ni eyin ti egbe radio segbe te gbadun eto yi ta jo finu we nu fi mo we mo adupe lowo eyin na alo agbara fefe lale toni pe gbogbo awon ti da eko ti kolu to se pe awon eyan yin ko si ni akata yin mo iyanu o sele e si ri awon eyan yin pada tinu yin adun e si fofayo e fo soke ko si ohun ti agbara olorun o ka e fokan bale to lere situ mi do mi do baba badan ya
0: to tun ti tale oroke inu adupe fun gbe yin te ba ni fife gbe eto wa ni ojo mejo ato nbo pelu akotun olagbenjo adimola loko ti baba wadan lo nki pe oda aro
2: abiola de kon bi lo nki pe kasupade ni ose so nbo
1: lagbara olorun dj spider e se gan o ati ma pade lori awon itotoku e se to nbo wa

Jẹ́ ká tún mọ láǹfààní àti mọ kẹ́yìn ti ajákẹ̀jádò lè àgbálá ayé káàbọ̀. Sórí ètò yín ètò wa idán. Idán gangan lélẹ́yìí eléyìí tó yàtọ̀ sí dọ́kídọ́. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni. Eléyìí tá a pe amọ̀ sí ìkànnì ọmọlúàbí. Splash 105.5. Eléyìí tó kalẹ̀. Sínú ọgbà ilé funfun báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Àdùgbọ́gbọ́n kan sí torí àti kó gbogbo ẹ̀ dé. Lóní tuntun tuntun àwọn ìdúnàdúrà lọ́lọ́kan òjọ̀ kan ló ti ń wú láǹfààní àti wáyé báyìí. Àti ráwọn agbábọ́ọ̀lù tí wọ́n gbà láti finú kọ̀ọ̀kan lẹ̀. Láti lọ nú kẹgbẹ́ agbábọ́ọ̀lù mi ṣùgbọ́n tí wọn ìtí lọ wọ́n kàn gbà ní o lórí ti Personal Times. Àti ráwọn agbábọ́ọ̀lù tán ti lọ. Àráwọn agbábọ́ọ̀lù tí wọ́n fìfẹ́ hàn láti gbé bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Lénìí lẹ́ gbọ́. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣe wa fún ìdáná a tún ti dé lásàlẹ̀ tèmi lálàáfíà. A sì nígbàgbọ́ pé bá a ṣe dé lálàáfíà náà lábẹ́yìn tí a náà lálàáfíà. Àlàáfíà tiyín tiwa ò ní di fíafíà lógún Ọlọ́run. DJ Spider òun ló jẹ́ kẹ́ ẹ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná lóko mi. Olóko eléyìí tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá tiantia. Ẹja láǹfààní àti bẹ̀rẹ̀ ní tó níṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ pẹ̀lú Nàìjá yẹn. Ṣé ẹ ti pílẹ̀ káàṣì ẹ̀? Torí a tún máa láǹfààní àti yí koto ti káàṣì ẹ̀ lálẹ́ yìí o. Fẹ́ẹ̀n tí ó gbọ́ pé káàṣì ẹ̀ káàṣì ẹ̀. *347. *100*#. *347*100*#. Ìtẹ́ẹ̀fì láǹfààní àti ìyẹn káàṣì ẹ̀nu. Èèyàn góòtù láǹfààní àti jẹ 25,000 láṣàlẹ̀ yìí. Ẹjẹ́ á bẹ̀rẹ̀ ní tó níṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ Special Advisor on Information. Ìyẹn sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, President Bola Ahmed Tinubu. Bàbá sọ nípa Báyọ̀ Nánúgà. Gẹ́gẹ́ bí ó ṣe ń fi iṣẹ́ ààrẹ jẹ́ fún àwọn akópa fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Eléyìí tí wọ́n lọ sójú orílẹ̀-èdè yìí nínú ìdíje ti Commonwealth tó wáyé ní Glasgow lórílẹ̀-èdè Scotland pé ààrẹ ní kí n ṣe yín pẹ̀lẹ́ o. Wọ́n ní kí yín dáadáa pé ẹ kú ọmọ nìyàn ṣe ẹ̀sìrè bẹ́ẹ̀. Àti ẹni tó gba góòdì o àtàwọn tó gba sílvà o àtàwọn tó gba bronze medal o àtàwọn tó jẹ́ wípé wọ́n lọ wọn gba àmì ẹ̀yẹ. Gbogbo yín náà ni ààrẹ ní ká máa kí o pé ìpẹ́ ti ẹ̀gbẹ́ àsíá orílẹ̀-èdè ẹgbẹ́ sókè fún gbogbo àgbáyé. Ẹ̀yin náà ò ní dọlá rẹ̀yìn lógún Ọlọ́run pé láyé bẹ́ẹ̀ ṣe ṣe irun náà àwọn kí gbogbo yín o. Bàbá ní ká wo àwọn orílẹ̀-èdè tí ń bẹ ńbẹ̀. Ẹlẹ́ẹ̀ipò keje Nàìjíríà ṣe àwọn orílẹ̀-èdè kan ló ṣepọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án. Ààrẹ wá ní kí n sọ fún yín pé àwọn nígbàgbọ́ yí pé nígbà tí ó bá tún fi di ẹ̀mí nínú ìdíje ti Commonwealth ẹ̀ tún ṣe dáadáa ju tẹ̀sẹ̀ yìí lọ. Ẹ mọ́ gbàgbé gbogbo àmì ẹ̀yẹ eléyìí tó orílẹ̀-èdè wa Nàìjíríà gbà nínú ìdíje ti Commonwealth àmì ẹ̀yẹ 24 medals ni 10 gold medals 7 silvers bákan náà 7 bronze medals gbogbo ẹ̀ lápapọ̀ ó jẹ́ 24 medals. Eléyìí tó yí orílẹ̀-èdè wa Nàìjíríà gbà bá a bá ń sọ nípa ti ìdíje ti Commonwealth nìyẹn o. Láti ibẹ̀ yẹn ká sún ọwọ́ iwájú tó jẹ́ olùkọ́ni nígbà kan fún orílẹ̀-èdè ti Ivory Coast. Eléyìí tó lọ tẹ́wọ́ gba iṣẹ́ orílẹ̀-èdè Tunisia lẹ́sí ògbèjì nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé olùkọ́ni Avi Renard. Ó ti jẹ́ olùkọ́ni orílẹ̀-èdè Saudi Arabia náà. Olùkọ́ni yìí ti padà o
fun igba elekeji gege bi oluko ni iko bi agbabolu ti Ivory Coast bayi oluko ni o tun pada fun igba elekeji yo ma ropo oluko ni oluko ni ti o fi po le laipe yi eyan e ma fai yo ma ropo oluko ni yi won na gba oluko ni yi pe o nimo nipa bolu alafese gba ile adulawo daada gege bi ta gbonu lati beyen ja sun o waju

0: ẹ má gbàgbé pé lọ́la ni o. Ọ̀la ni ó mọ láǹfààní àti wáyé. Ìfigagbága ikọ̀ ti Super Falcons. Ìyẹn nínú ìdíje ti WAFCON eléyìí ti ń lọ lọ́wọ́ yìí. Ẹ mọ́ gbàgbé pé ìfigagbága àkọ́kọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà pàdánù sọ́wọ́ Màláwì 3-2 ni. Ó ní ìfigagbága òun bá dé. Ìfigagbága ẹlẹ́ẹ̀kejì. Orílẹ̀-èdè ti Zambia tó pa Egypt sílẹ̀. Pẹ̀lú àmì ayò 6 tó wú tatata, òun ni orílẹ̀-èdè wa Nàìjíríà òun la gbọ́sẹ̀ wọn wò. Òun ni Nàìjíríà gbọ́sẹ̀ wọn wò pẹ̀lú àmì ayò 1-0. Ìfigagbága ọ̀la yìí. Ìfigagbága yẹn ó le gan o. Torí tá a bá ń sọ nípa ikọ̀ ibi agbábọ́ọ̀lù ti Super Falcons. Pẹ̀lú tí ń bẹ ńlẹ̀ báyìí, àmì 3 òun náà ni ikọ̀ ti Super Falcons òun náà ni wọ́n sì ní báyìí. Ṣùgbọ́n orílẹ̀-èdè ti Egypt lóòótọ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tá a bá gbé 2-2, a bá gbé wọnú ara wọn, ìgbà míì kìí jẹ́ 4 o. Ìgbà míì ò le jẹ́ 22. Egypt yìí orílẹ̀-èdè ti Zambia ti pa. Bákan náà orílẹ̀-èdè ti Màláwì náà ti fìyà jẹ́. Màláwì náà ti fìyà jẹ orílẹ̀-èdè ti Egypt. Ọgọ́ ọlọ́run ò ní jẹ́ àrílá burú kó orílẹ̀-èdè Egypt lọ tanná mọ́ Nàìjíríà lọ́wọ́. Torí bí nǹkan ṣe ń lọ lórí àkàbà báyìí, Màláwì ní lékè pẹ̀lú 6 points. Orílẹ̀-èdè Zambia ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú 3 points. Orílẹ̀-èdè ti Nàìjíríà ipò ẹlẹ́ẹ̀kẹta 3 points náà ni, ṣùgbọ́n Zambia ní goals jù wá lọ plus 5 goals. Àwa ò ní goal kankan ńlẹ̀ ń tia. Orílẹ̀-èdè Egypt ti ń bẹ lọ́wọ́ ìsàlẹ̀ yìí. Òun náà ni ìrètí orílẹ̀-èdè wa Nàìjíríà pé tá a bá lè fìyà jẹ Egypt yìí pẹ̀lú goal eléyìí tó pọ̀ dáadáa. Ó ti sẹ́ẹ̀tì tán yányán báhun. Torí pé bí nǹkan ṣe ń lọ yìí, Zambia àti Màláwì tí ó kojú ara wọn yìí, wàhálà ní ìfigagbága òun ó jẹ fáwọn méjèèjì. Ó súnmọ́ kí àwa mẹ́tẹ̀ẹ̀ta Nàìjíríà, Zambia àti orílẹ̀-èdè Màláwì kó jẹ́ pé 6 points lápadà jọ kú sí. Ìyẹn ní gbẹ̀yìn gbẹ̀yìn. Torí tí Zambia bá lọ na Màláwì, òun náà ó ní 6 points. Tí Nàìjíríà náà bá lọ na Egypt, Nàìjíríà náà ó ní 6 points. Màláwì sì rèé, ó ti ní 6 points tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mẹ́tẹ̀ẹ̀ta wà kọ wọ́n jọ kú sí 6 points. Oko head-to-head báyẹn. Head-to-head ni ó já yàn bọ̀. Kò sí top place nínú ìdíje eléyìí. Gbogbo ìwọ tó bá ti ṣe ipò kẹta, ipò ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ ń já lọ léyìn nù. Bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn, ẹni tó jẹ́ olùkọ́ ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Falcons, olùkọ́ ni Justin Madugu. Ó ti jẹ́ odi mímọ̀ fáwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè wa Nàìjíríà pé àyà àwọn ò já o, àwọn ò sì ní sí àfojúdi pé nígbà tí orílẹ̀-èdè Egypt ti pa orílẹ̀-èdè Zambia ti pa Egypt sílẹ̀, tí Màláwì náà pa Egypt, táwọn wá ṣe àfojúdi pé Egypt yóò easy fáwọn, àwọn ò ní ṣe bẹ́ẹ̀ o. Àwọn ò mú ìfigagbága ibi ìgbà táwọn bá fẹ́ gba orílẹ̀-èdè tó mọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá dáadáa nínú ìdíje lọ́lọ́kùn ìjọ̀kan nílẹ̀ Adúláwọ̀, bẹ́ẹ̀ làwọn ò ṣe kojú orílẹ̀-èdè sí Egypt o. Àwọn ò ní fi ọwọ́ tó soft mú Egypt. Egypt must fall. Ìyẹn ti ń kọ káàkiri nu. Egypt must fall. Bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn. Ìfigagbága ti Super Falcons àti orílẹ̀-èdè sí Egypt yẹn. Aago mẹ́sàn-án àṣálẹ́ lọ́la ní aago ti orílẹ̀-èdè wa Nàìjíríà ni o. O ní ìfigagbága òun bọ́ sí. Ẹ mọ́ gbàgbé pé bàbá sọ nípa wáfúsọ bí under 20 náà. Orílẹ̀-èdè ti Ivory Coast òun àti Nàìjíríà. Ìpele ti semi-final nu. Ivory Coast tó gbàlejò. Àwọn àti Nàìjíríà ó jọ mọ́ láǹfààní àti jọ búra wọn so. Aago mẹ́ta ní ìfigagbága ti hàn lọ́sàn-án ọ̀la. Ìpele ti semi-final. Tá a bá sọ nípa wáfúsọ bí under 20 ti àwọn ọkùnrin nìyẹn o. Ìgbà yìí lọ́la ń bẹ ní TikTok. Ó tún ti bó gift yẹn lọ fá. Ìgbà yìí lọ́la bíbíire òkìkí. Ìgbà yìí lọ́la more blessing brother mi. Láti bẹ̀ yẹn ká sun ọwọ́ iwájú gẹ́gẹ́ bí mo ṣe já yín tán pé àwọn transfer kan ń lọ lábẹ́nú. Àwọn transfer kan ń lọ lábẹ́nú báyìí. in ta gbọ bayi ni pe ipe gbe agbabolu ti Barcelona won ganu kale pe bọlọ n ba le ba won se ti agbabolu fun iko ti Man City ba ma so nipa Rodri ti o ba lanfani lati lo darapo mo ipe gbe agbabolu ti Madrid mo a je pe iko Barcelona o lo fun Rodri o gege bi ta gbọ niyan o won lo fun Rodri won ti ganu kale won si n be lohun pe Olorun ni je ki Madrid o rojo raye lati pare di iyen ti Rodrigo awon gbe in ta tun gbo labenu niyan pe Barcelona dogbon lati gbe wole e si mo gbagbe pe owo tin lo bi 70 million na ni pe bi agbabolu ti Man City di won bere lapa abe yen *347*100*1ers eyin le tin play ka se ti pe e je ka se abi se ti gbenu si ka se tale awon eyan je ka se lale gimon 25 bay na ima so wo keke fa 25,000 iso wo keke o lasiko yi ti 25,000 ba ti eko bolu yan lapo bi o ti e ti ikawo moto indeyin o ti e koko je fun ojo bi melo kana o ti ze koda gan bi 25,000 ba wole o tun le fi pe na owo mi ko tun fo owo ko tun fi je owo to tun wu daada lori ti cash e na ni awon tin te a lo bayi o na ni pe won ni awon alakoso gege agbabolu ti Real Madrid eyin Arsenal e ma dupe e ma ju e ma yo bayi lori ti Vinicius Junior kini tawon alakoso ko Madrid ti kini tan so won ni tawon alakoso ko ti Real Madrid tan so ni pe ti Vinicius Junior o ba fi le gba adehun tuntun ele tawon alakoso ko Madrid ti won gbe si Vinicius Junior waju pe ewo eje ata e ma je ase wa ase kankan fun mo to ba ti lohun o gba 22 million euro tan fe mo fun lododun bayi to se dede 18.5 million pounds lodun awon o gbe Vinicius Junior ta ni o ko lo ni isin o san ju ko pada lo lade won lofe to ba di saa ti nbo lo tori saa ti nbo o na ni adehun Vinicius Junior o ni o tenubodo nu kegi agbabolu ti Real Madrid Akeem Olaya lati Bodija isopako ni ile Ibadan bi o ben Facebook yekin isa o na ben Facebook Adegbola Emmanuel Segun Omo Adekunle Elepo Upgunners lataba Abeji Abdulaziz Olu Akanni o Barcelona awon ti anu Isola Olu Omo toyi ba bi odun oluwa dabira na obsessi awon eyan po on Facebook to lo fa gan so pade oladi meji Yusuf Adegun Duro Dola Taiwo Akeem Omo Jagaba Prince Adeyemi Onanbembe ayi ko to ti ka se laipe yi omo mi Balikiz wole omo mi ti mo emi mo ko nse igbon sa fefe do kini ana tan mu wa to sodo mi leleyi jọ kini ana tan mu wa sodo mi lele ko fe wa kose ebun wo lo ni satan lo fe mo so ni abi royin lo fe mo ka abo mo so sport abo mo se ogboju oden gba ta gbe yewo ta wo strong point ye ibe lati mo pe ko o le se entertainment Balikiz omo mi ti mo kose igbo o asiso omo mi mo wole mo te wa ya nu mo le nbe o Upgunners alaye laise ti ba ko toa o tun kan le soke lọlọrun awa ogun kan be yen ni asisu omo mi o asisu ademola omo mi dada Balikiz omo mi DJ Spider omo mi Kasim Rajina ben Facebook *347*100*1ers eja ku o nbe yen eyin ti Liverpool omo yin jọun agbabolu yin jo ohun yen ta ba so nipa Mohamed Salah won lo ti gba lati darapo mo ipe bi agbabolu ti Trabzonspor lorilede ti Turkey ta tun mo si Turkey ni isin won lawon ise Turkey mo gbe Turkey e lawon lorilede ti Turkey pelade won odun meji ona na lo ti gba pelu iko ti Trabzonspor won ni Mohamed Salah lohun o ti ise tan to won lo awon orilede bi Saudi àti bẹ́ẹ̀ lọ agbọn ilẹ̀ yúróòpù lòun fẹ́ dúró sí Ufuoma Emmanuel Etugbo na be Facebook awon olulufe wa na ni Lamidi Wasiu Abiodun se ogbeni Adedeji Kende Olamide lataki lapa estate ile Ibadan building ti wa awon ti an bi wa pe edakun kini Chelsea so lori ti Milo Modric bayi se won fe ni ko duo ni abon fe ta abi won fe loanu Milo Modric Chelsea o ti so nkankan o won ti so gangan to fe se nipa Milo Modric bayi won ti so nkankan sugbon gege bi mo se ja yin tan lana pe leyin igba ti won ni o le bere o gbon gba ball pada igba won se medical fun e won ni Milo Modric won lo fit tan yanyan e mo ge o gba to wa ni bayen on train dada won se training dada won lo fit tan yanyan sugbon Chelsea o ti gbe igbese boya won lo na ni o abi won o ta Moses Caicedo se a di play cash e *347*100*1#. Ye. Ati n debi ati ji ko to ti cash e bayi o. Ati sumo bi ta ti ji ko to ti cash e. Ele ti n play cash e ti pe ti je cash e. Se ti play tale awe yan gbenu si cash e lale o. Awe yan gbenu won ni ja yin tan ni pa won gbenu si cash e awa o so fun yin awa o so fun yin pa mo yan gbenu si cash e ki mo se re nbi agbabolu iko ti Real Madrid baba so nipa agbabolu won omo ibi orilede si Argentina yen iyen Mastantuono o ti lo darapo mo iko bi agbabolu ti Fiorentina Iko ti Fiorentina ti gba lati gbe ni adehun alayalo. Ko si anfani lati permanent etan o. Ko si anfani iyen o. Ko si anfani iyen. To ba ti pari adehun alayalo in bo nu ko gbe agbabolu ti Iko ti Real Madrid pada na ni gege bi ita gbonu. Bakan na. Won ni ko gbe agbabolu ti Barcelona na ti nba Al Hilal soro po bayi. Loju pona bi Joao Cancelo yo se pada sinu ko bi agbabolu si Barcelona o sugbon gbe pada ti o pada won fe gbe pada ni on loan player won fe gbe tan yanyan lowo iko gbe agbabolu ti Al Hilal lorile de Saudi Arabia en ta gbonu onikaluku ni ko agbabolu wole bayi onikaluku ni ka agbabolu wole sa n bo nkan lekun gbagbangban bakana awon alakoso kan ti Fenerbahce lorilede ti Turkey in ton so nipa ti Marcus Rashford yen won ti yan nan e o won ti yan won ti salaye won ni Marcus Rashford in ta won so ipe awon fe gbe Marcus Rashford ki se ni ade won alayalo pe awon se tan lati for bank tori Marcus Rashford ko le mo bo lorilede Turkey won ni ki se adehun alayalo awon se tan lati san owo ti ko ti Manyu ti won bere lori Marcus Rashford 35 million awon si se tan lati ma san owo ya Marcus Rashford na to ba ti le gba lati pada wa to ba ti le gba lati pada wa to le wa sinu ko gbe agbabolu awon mo pe Marcus Rashford ni isin eyan ti le so pe bayi ohun lojo la Marcus Rashford sugbon ta gbo latodo Mike Carrick oluko ni pe bi agbabolu ti Man U na re pe ohun se ton lati sise pe pelu Marcus Rashford won ni o so fa won la ko so pe kan lo ni abi kan ta pe to ba le duro to ba fe duro ohun se ton lati sise pelu e sugbon Marcus Rashford gangan la ti gbo nkan kan bo yo se ton lati duro nu ko Man U abo se ton lati fi bele Iko Fenerbahce won lawon se tan lati fo bank pe owo tawon o so fun agbabolu kankan re laye awon awon se tan lati san iyen fun Marcus Rashford sugbon se Marcus Rashford yi se yo le lo Turkey bi ibi to yo tun wa nu o Moses Caicedo so fun Enzo Fernandez pe lóòótọ́ òun ò lè sọ pé bóyá tí ó bá rí n tó tẹ lọ́rùn tó bá fẹ́ lọ kó mọ̀ lọ, ṣùgbọ́n yóò kàn wọn òun kó dúró nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea. Gẹ́gẹ́ bí tí Moses Caicedo gẹ́gẹ́ bí tó sọnu, ó ní òun ò lè control, òun ò láṣẹ láti lè sọ pé kó mọ̀ lọ ni, ṣùgbọ́n yóò wo òun kí Enzo Fernandez kó dúró nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea o. Torí pé tán bá ní èèyàn gbọ́ òyànjẹ tán yányán, Enzo Fernandez gbóhun yé, òun náà sì gbọ́ Enzo Fernandez yìí pé fún díẹ̀ yìí bó ni ò bá ṣe dùn tó kí Enzo Fernandez kó dúró nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea, ẹjẹ́ ayé kó tó ti káàṣì ẹ̀. Ìṣẹ́jú bíi méjì ká wá yí kó tó ti káàṣì ẹ̀. *347*1004*#. Kóòdì táti fi gbẹnu sí káàṣì ẹ̀ nu. Bàbá ń sọ nípa ti káàṣì ẹ̀. Bá ti ń plé káàṣì ẹ̀ látijọ́, o ti plé tààrọ̀, o ti plé tọ̀sán, èyí jẹ́ káàṣì ẹ̀. Ẹ̀yin ẹ gbìyànjú talẹ́. Gẹ́gẹ́ bí ti ìlọ̀nà táwọn èèyàn ń dọ́gbọ́n jẹ káàṣì ẹ̀. Àwọn èèyàn ò ní já yín tán ni, àwọn èèyàn ń jẹ káàṣì ẹ̀ lálẹ́ gan o, ní pàṣípàṣí. Ẹni tí ń béèrè tuntun lórí ti Bruno Fernandez, àbí mo ní Bruno Fernandez, Bruno Guimaraes, kò tí ì yanjú nítòótọ́, ṣùgbọ́n tá a gbọ́ ni pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal wọ́n làwọn padà lọ, ìyẹn fún Bruno Guimaraes. Lẹ́yìn ìgbà tí ikọ̀ ti Newcastle tí wọ́n dá owó ti Arsenal tí wọ́n kó wá padà, ẹ̀mọ́ gbàgbé pé nítà gbọ́ ni pé 77 million ó ní gbogbo owó ọ̀hún lápapọ̀. Ṣùgbọ́n ikọ̀ ti Newcastle jódi mọ̀ pé 77 million yẹn kì í ṣe 77 million gidi o, gbogbo ẹ̀ lápapọ̀ ni 77 million. Tó sì jẹ́ pé ọgbọ́n àtinúdá tán fẹ́ dá lórí ti Bruno Guimaraes, àdéhùn tán gbé wá sọ́dọ̀ àwọn kì í ṣe gbogbo ẹ̀ ló lè wá sí ìmúṣẹ, náà ṣe dá owó yẹn padà. Bó jẹ́ ṣe pé ikọ̀ ti Newcastle àwọn ti wo Zuzic inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Inter Milan gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí wọ́n lè gbé wọlé wá sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn. Ṣùgbọ́n ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal ni àwọn padà bọ̀, ìyẹn fún ti Bruno Guimaraes. Agbábọ́ọ̀lù gan ó ti ganu kalẹ̀ báyìí pé bó ni ó bá ṣe dùn tó, kankan pé òun lójijì pé tọ̀ ó ti yanjú o, òun ti diraálẹ̀ láti japa, kankan sọ pé tọ̀ wọ́n ti yanjú gbogbo ẹ o, òun lọ gáràjì, òun bọ̀ ní London láti wá ṣe medical ní tòun nu. Agbábọ́ọ̀lù tá à ń sọ nípa rẹ̀ yìí, ẹ mọ̀jẹ̀ agbóòsí ń bẹ̀, n tí ó mú wọnú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal yìí ṣe kéke o, ẹ tó ti ní àgbọ́yé ìdíje léegi ilẹ̀ Gẹ̀ẹ́sì. Yóò yàtọ̀ sáwọn Subi Mendy tí wọ́n kọlù, tí ó mọ̀ dúró de pé kádàrí ayò fan, tí ó mọ̀ ṣe tiẹ̀ La Liga ni ibi tán ti ń ṣe gbogbo tó ń ṣe yìí. Léegi ilẹ̀ Gẹ̀ẹ́sì kò sí smẹ̀smẹ̀ rẹfirinsẹ́ rípó tì mí ni ó tì ọ́ sùn bẹ́ẹ̀ kó o máa dúró de pé wọ́n tì ọ́. Irú àwọn bọ́ọ̀lù tí Subi Mendy ń gbá Arsenal nìyẹn. Ṣùgbọ́n eléyìí Bruno Guimaraes ìjáwá ìjà ò sí always guide ni, tó bá lóo san lórí Bruno Guimaraes ó jẹ́ mọ̀ pé òun gan orí òun ti jóná kò gbọ́ nǹkan kan. Ẹ jẹ́ ayé kó tó ti káàṣì ẹ̀. *347*1004*#. Ó ní kó tó ti káàṣì ẹ̀ táwọn èèyàn ó gbọ́ pé ogó ẹ ti ń plè káàṣì ẹ̀ kọ yìí ti pẹ́ kọjá ká pe nọ́mbà kí nọ́mbà yẹn dún kẹ́ ẹ mọ́ gba aago lọ. Ta ni nọ́mbà yìí? Nọ́mbà tó jẹ káàṣì ẹ̀ lálẹ́ inú tó jẹ 25,000. 081 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn. *3251* ló parí nọ́mbà yìí. gbe lowo kan ni elo e ka le o egbon soke dada splash fm lati pe yin
1: ngbo
0: a lowo lowo so o ti set baun congratulations gba wole ti play ka se e ti je gan o ki la bi me lo le ti play tele e tun a play yo kan lale yi o je 2000 se bon 25000 ti wole iyan lo ti play lati jo ti je gan abe ti je ri tele ni. Congratulations customer care wa ma pe yin se gbo e bo wo yin so te yin lowo.

bẹ ṣe dọbalẹ bẹ ṣe kúnlẹ yẹn ẹ kan sọ ni pe Jesu mo dúpẹ tèmi mo dúpẹ fún ayé àwọn ọmọ mi mo dúpẹ fún oṣù kẹjọ yìí mo dúpẹ fún àtìlẹyìn mi o ṣe mo gbé ọga títí láì ni màmá yìí o bàbá mi ológun àjọbọ wo bí gbogbo àwọn ọmọ rẹ ṣe dọbalẹ tí wọn bá burú tí wọn bá burú níwájú ẹ wọn láwọn dúpẹ tó ṣe ibi tó bá ayé àwọn dé àti ibi tó ń bá lọ adá ògo àti ọlápadà fún ológun àjọbọ ọba tí mo dárí ọmọ tuntun dákedáke adúpẹ o ògo ni fún ọ jésù gbogbo ẹyin ọmọ ọlọrun tẹ dúpẹ ire yóò ṣẹlẹ sí ọ goodness will happen to you ṣe lè dìde dádì ṣe lè dìde mọmì ẹ kàn jẹ jẹ ké aleluya ńlá mẹjọ oṣù kẹjọ la wà yìí wàá kàn ké bó bá ṣe wù yín á sì fi ògo mẹrin tì gbogbo ibi tẹ bá ti ń gbọ mi mo fẹ kẹ dìde kẹ gbé bọdì yín òsì bó ṣe bá wa ké aleluya ńlá mẹjọ tí ire ò ní ṣẹlẹ sí ọ gbogbo ẹyin ọmọ ọlọrun níbi tẹ bá wà somebody shout eight hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mẹrin ogo ogo ogo ogo fún mẹsáyà ẹyin ọmọ ọlọrun níbi tẹ wà tó lè tẹwọ méjèèjì kì í sọ tẹlẹ báyìí ni olúwa wí ìṣẹlẹ mọ ni gbàgbé nínú oṣù ẹlẹẹkẹjọ tá a pè ní oṣù ìbẹrẹ ọtún yìí ní rere mo ní kó dé bá ọ in the name of Jesus Christ wọn rán mi iṣẹ kan sí yín sà bí n sì ṣe máa mú lẹyọ kọọkan rèé nínú ìwé psalm 77 mo fẹ kà láti verse 11 ohun olúwa ni ó ní sọ fún àwọn ènìyàn ní psalm 77 verse 11 ó ní èmi ò rántí iṣẹ olúwa ẹyin wo lẹ lè rántí iṣẹ rẹ àwọn iṣẹ ńláńlá àwọn iṣẹ ribiribi tó ti ṣe bóyá láyé àwọn bíbélì tàbí ní ayé ìgbà tiwa yìí èmi ò rántí iṣẹ olúwa bíbélì ló sọ bẹ́ẹ̀ iṣẹ olúwa sì rèé àkàìkà tán ni ó kọ́dọ̀ mi ń bí màá rántí iṣẹ rẹ̀ à ń jẹ́ ń gbàdúrà fún ẹ̀yà.

0: Yan meta to le foke ti o se ami wa kan foke bo ba wu o njeje mo pe emi oluwa ni iko mi la awon eyan le ti awon ise iyanu ati jo e to se ninu bibeli ati eti o nse ni isinsiyi ati eti o se ni inu ipade 77 eyin ayan fe eyin wo le gbagbo pe alagbara ni jesu onise iyanu ni bibeli wa ni ki palase o palase fun mi oni ni toto emi o ranti ise iyanu re atijo aimoye ise iyanu to kunle to ti se nijo ni e to se ni 2020 e to se ni 2021 e to se ni 2022 e to se ni 2023 emi oluwa wa so fun mi titi wo 2026 bi se mo ran yin leti gbogbo eyan omo olohun a wa pe sibasiba ni 77 ojo Wednesday a wa ni service ni wema bo ni kete tin ba ti le ku oni wema ni irole isi meji la se ni ola tin ba ti le ku wai ojo Thursday ni ma ti se ipade ago meji la lagbare ni to ni aye atohun ma ti de Jesus City lati ojo Thursday gbogbo leje n fi gbogbo enu so orisi ise iyanu merin to je akanse ni emi awon woli lo won se lati ojo Wednesday lo titi di ojo Friday even titi wo Sunday pepe yo momo ni 77 to te ma si fi nkan meta le yin lowo orisi nkan meta omi 77 ati anointing oil anointing oil ti mo ma fun yin le kan losu ati nke yo kankan na enikan ni kini nkan yen mi oni ti so yen because on lo ni se pelu team wa tan babo enikan ni se iyanu merin o si ti so awon nkan ta se ti nkan mere ni o fi sele alakoko o ni ki n lu oro ma fi oro da iyanu to mo so ni gbogbo ojo aye re ma lu oro spoken word creative word ma kan so pe ki nkan bayi ko sele ninu aye re so gbogbo eyin te ba gbagbo pe nipasẹ oro la da ile aye a fe fi oro da iyanu re o ti se opolopo awon ise agbara so ise akoko ti oluwa lo won danwo lawon ise iyanu ti o wa nipa oro o ni ko mi mo pese re le fun ojo Wednesday ati ojo Friday lati fi oro da ise agbara ale ninu aye awon eniyan o si ti wa ninu bibeli be bibeli jo di mimo fun wa ninu we Genesis chapter 1 ta ba kalo sale bibeli ni oluwa soro God spoke and the word came to be eni kan ki le so yen olorun soro asi da aye o fi oro da ile aye ninu we John chapter 1 verse 1 oni latete ko se ni oro wa oro si wa pelu olorun olorun si ni oro na Jesus ni bibeli mi living bible ni and Jesus was the word o wa ni nipase re la daun gbogbo lai si oro ko si nkan yo kan ti ada a je n foro da je n fi da nkan si ola bayi gbogbo eyan edide to ba le gboro oni bi eyin ba fe ti e si gboro ti e gboro o le o je ire ile na wa ya owo re bi en to fe fo gbogbo eyin ti won ti mo so aso tele poyin o le duo ninu e gbogbo eyin ti won lo gbodo fowo kan owo gidi gbogbo eyin ti won so tele pe ki nkan mo daru mo lowo gbogbo iwo to je po fe travel sugbon to ro na lo gbogbo eyin te fe mo rin sugbon ti ipa kun ji o le rin nitori stroke gbogbo eyin te ni aisan ninu omi ateje yin mo soro jade gege bi ko to ba se pe oro la fi da ile aye bibeli ni oluwa si soro oni let there be light imole si wa ninu we Genesis emi na so jade gege bi a se si awon mi pe ohun ti o ti sele nu aye re ti o si nbe pelu majemu olohun bo se lawo ikosele kosele kosele kosele kosele kosele esele oyase oyasele in the name of Jesus e ẹnìkan ní kí ló dé tó fi rí báyìí ṣe rí ní ọjọ́ Friday ọjọ́ yẹn ni 7-7 ní Jesus City èmi a mọ̀ sọ pé Jesus City ò mú láti ìwò road ẹ kàn wọ mọ́tò straight tó ń lọ sí ìkiri ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní ìyànà kò yìí tàbí kọ́ wọ kò yìí kó lọ fẹ́ sọ̀kalẹ̀ Jesus City and gbogbo ẹ̀yìn tẹ fẹ́ búùkù hostel tẹ lè dé sí ẹ wo nọ́mbà yìí 070-89-38-20-89 ẹnìkan ní ẹ̀tún pé 070-070-89-38-20-89 ẹ lè pè nọ́mbà yẹn pè mẹ́sì sórí ẹ̀ alágbára ẹni tó láyé àtọ̀run àwọn èèyàn ti ń búpẹ̀ bí ọba bẹ́ẹ̀ débẹ̀ látọ̀ ní lọ bí ọba bẹ́ẹ̀ débẹ̀ lọ́la ẹjẹ́ mẹ́nu kú òmìnbẹ̀ yẹn ó ní mọ̀ ọkọ̀ àwọn rẹ̀ nílà gẹ́gẹ́ bí ohun ọlọ́run so God spoke ní Genesis chapter 1 and the world was formed the world came to be nínú Exodus chapter 14 verse 21 to 22 bíbélì sọ nípa Mose olúwa sọ̀rọ̀ ó ní kọ́ na ọ̀pá ó sì na ọ̀pá sí òkun pupa kí ló wá ṣẹlẹ̀ ilẹ̀ ìyàngbẹ́ ilẹ̀ ó sì jáde fún àwọn ọmọ Israẹli kí ló dúró bí òkun níwájú ẹ̀ jọ lọ fọwọ́ gbá ìgànnà ní ìgbà márùn ní 5 times pé gbà kí ló dúró gẹ́gẹ́ bí odi kí ló dúró gẹ́gẹ́ bí òkun pupa kí ló dúró tó dúró bí ìdènà ta ní dènà lọ́fíìsì yẹn Mose na ọ̀pá ni mo na owó jáde látòrí rédíò rẹ yéèbò ní asahaladash gbogbo tó dúó níwájú ẹ bí odi ẹyà dadash mo ní kọ ya ọyà ya in the name of Jesus àsí òkun pupa yẹn àsí ọ̀nà ni nígbà tí ọ̀rọ̀ bá jáde oh we have creative and nature miracle ara àwọn ìyanu tí ó ṣẹlẹ̀ nìyẹn ìyanu tí a fi ọ̀rọ̀ dá a fi ọ̀rọ̀ dá oyún sí ọ níkùn tó bá gbàgbọ́ pé wòlíì ní dún yìí o 4 categories, 4 stages, 4 different kinds of miracles alákọ̀ọ́kọ́ ni the creative and nature miracle that is the first wá gbọ́ mi àwọn ọmọ Ísírẹ́lì rìn lórí ìyàngbẹ́ ilẹ̀ ọba tó sọ okun di ìyàngbẹ́ ilẹ̀ tó ọlá rẹ kí ló lè níwájú dádì ẹ tí ò jọ kọjá kí ló lè níwájú mọ̀mọ́ rẹ tí ò jọ lọ bí n bá gbọ́ tó ṣe àmì ó dì ìyàngbẹ́ ilẹ̀ níwájú rẹ in the name of Jesus Christ kì í ṣe bẹ̀yẹn nìkan òun ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ rán mi létí iṣẹ́ olúwa ara àwọn iṣẹ́ olúwa leléyìí ẹ rán mi létí iṣẹ́ ìyanu mi àtijọ́ iṣẹ́ ìyanu àtijọ́ ni àwọn ọmọ Ísírẹ́lì rìn wọ́n kọjá ní ilẹ̀ gbígbẹ nínú òkun pupa kì í ṣe bẹ̀yẹn nìkan bíbélì yóò di mímọ̀ fún wa nínú ìwé Joshua chapter 10 verse 13 ibi ni wọ́n ti pàṣẹ fún oòrùn tó dúó pa ní Askeloni òṣùpá dúó jẹ́ ní Ajaloni ẹnìkan ní kíni ìtumọ̀ rẹ̀ òṣùpá àtò oòrùn wọn ò ṣiṣẹ́ fún odidi ọjọ́ kan bíbélì ni kò tí ì ṣẹlẹ̀ rí kò tún ní ìṣẹlẹ̀ mọ́ níbi tí ọlọ́run yóò ti gbóhùn ọmọ ènìyàn bó ṣe gbóhùn Joshua ọmọ Nuni ọkàn náwó sí oòrùn ni ọ pàṣẹ ìwọ oòrùn dúó pa ìwọ òṣùpá dúó pa gbogbo nǹkan sì cease ọ̀rọ̀ abájọ tí bíbélì fi sọ pé nípa ọ̀rọ̀ la da ilé ayé láìsí rẹ̀ kò sí nǹkan tá a dá ta ní gbọ́ mi kí ló dé tí ayé rẹ̀ dágún agbára tó dá ayé rẹ̀ dúó pa sójú kan náà mo fi májẹ̀mú ọ̀rọ̀ sọ tẹ́lẹ̀ kí agbára yẹn kọ́ sọ ìjọba ni in the name of Jesus so ẹ mọ̀ bínú ẹ mọ̀ gbọ́ tí màá mọ̀ gbé iṣẹ́ ìyanu rẹ̀ àtijọ́ lóríṣiríṣi àtẹ̀tọ́ jẹ́ ètò ṣẹ̀ṣẹ̀ dé àtẹ̀tọ́ ti wà tipẹ́ ẹnìkan ní kíni ìdí tẹ́ mọ̀ fi gbé ó ní kí n kàn mọ̀ ràn yín létí ẹ ràn òun létí iṣẹ́ tó ti ṣe àní kété tí wọ́n bá ọba rán ọlọ́run létí tó ṣe nínú ayé rẹ̀ ẹnìkan ní sẹ́yìn ẹlẹ́tún testimony sọ ni kí ló dé ìmọ̀ọ́rù ìgbàgbọ́ sókè ni bíbélì ní ìgbàgbọ́ wá láti inú gbígbọ́ kí ni gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run gbogbo ìgbà tí n bá fẹ́ ṣe nǹkan titun màá rán létí bó ṣe ràn mí lọ́wọ́ láti ṣe nǹkan tijó ni eléyìí ni wọ́n ń pè ní creative a nature miracle. Kí wá ṣe yẹn nìkan nínú ìwé 1 Kings chapter 17 verse 14. 1 Kings 17 14. Ibi láti rí kòkò ìyẹ̀fun. Ó sọ Elijah, ó sọ fún obìnrin yẹn pé kòkò ìyẹ̀fun rẹ kì yóò sófo, kó lò bo ọ́ìlì rẹ kò sì ní gbẹ. Ẹnìkan ní kíni ìtumọ̀ yẹn? Ṣé ẹ rí láti oṣù yìí lọ, wòlíì Ọlọ́run lèmi, gbogbo ọjọ́ ayé mi, Jésù ni mo fi ń tẹ̀lé. Mo fẹ́ sọ di mímọ̀ pé gbogbo ẹni tó bá lè fòkè ní ìgbà mẹ́jọ, o ní mọ tí wọ́n ń pè ní ọ̀dà oúnjẹ mọ́, o ní rí ọ̀dà mọ́, ọ̀dà. Ọ̀dà stop. O ní rí ọ̀dà mọ́, ó sọ fún obìnrin yẹn, kòkò ìyẹ̀fun rẹ, èlùbọ́ ò tún dá mọ́, ráìsì ò tún dá lé yín mọ́, oúnjẹ ò tún dá fún ọmọ, màmá fọwọ́ kan, fọwọ́ gba ara báyìí, owó ò tún dá lápò ẹ mọ́. This is the voice of the Lord. Ó ní kó lóbó òróró rẹ̀ kì yóò sófo, wọ́n sọ jáde ni. Àǹtí tí èèyàn fi lọ kólòbó obìnrin opó yẹn, opó wọn sọ bẹ́ẹ̀ fún. Níbi tí wòlíì ti sọ, wòlíì lọ lọ bá, ó ní fún mi lóúnjẹ. Obìnrin yẹn ni kò sí nǹkan kan lẹ, oúnjẹ ti ń bẹ ń lẹ̀. 2000 lèmi àtọmọ mi fẹ́ fi ṣe, ó ní fi sọ rẹ má jẹmu, fi sọ rẹ má jẹmu, kọ̀ wá wo ohun tí ó tẹ̀lé. Ó ní àmọ̀jẹ ntáànà táàfin kú nìyẹn, ó ní ẹ mọ́ bọ́dá. Ó ní ṣe bẹ́ẹ̀, obìnrin yẹn náà bá gbóúnjẹ fún wòlíì. Nígbà wòlíì jẹun tán, wòlíì bá náwó sí. Ẹyin wo lẹ fẹ́ sọ rẹ má jẹmu yín? Jẹ́ kí n sọ tẹ́lẹ̀ bí wòlíì. Ìwọ ló rò pé that is the last money, it can never be the last money. Jọ̀jẹ́ àlówó rẹ ná, jẹ́ àfi ṣe rédíò program. Ẹyin tẹ́ ẹ ti san tẹ́lẹ̀, wọ́n bá wò lè san sí, but ẹyin tẹ́ ẹ ti sẹ̀ wọ́n náà san. Ẹnìkan lè lò lọ rẹ má jẹ̀mú, wọ́n bẹ̀rẹ̀ láti 2000. Ìdí tí mo máa ń ní o fi san tàwọn ọmọ rẹ, ó ní oúnjẹ tèmi àtọmọ jẹ ni. Ó ní tásìkù wòlíì bá bú ẹrin. It can never be your last money. Ẹ̀ẹ̀kan la máa san rẹ má jẹ̀mú lóṣù. Tọ́ bá sì ti dàn di 7, mi ò ní sọ mọ́. Ìwọ tó o bá fẹ́ jọ ìwà, ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá náà, try. Account number church ni 1966 38 73. Access Bank, Comfort Life Mission International ni ó gbé jáde. Bí ìyẹn ọba wọlé ẹ lo eléyìí, 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn, Comfort Life Mission International ni ó gbé jáde. Ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ wọn fi ẹ̀bọ bá mi dá má jẹ̀mú. Ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ lè ṣe bẹ́ẹ̀? Mo fẹ́ la gbogbo ẹnu lẹ̀ láti sọ fún ọ pé o lè mọ ọ̀dá. 17 verse 14 ìwé 1 Kings chapter 17 verse 14 ó lóúnjẹ tá jẹ tá kúrẹ́. Ìyẹn wá sọ fún kò ní rí bẹ́ẹ̀, kòkò ìyẹ̀fun rẹ, àṣírí rẹ ò ní tú. Gbogbo ẹ̀yin tó dàbí ẹni pé kò sí nǹkan kan nínú ṣọ́ọ̀bù mọ́, dàn wò láti oṣù yìí lọ, ìyàtọ̀ ńlá yóò dé. This is the voice of the Lord. Ẹnikan ní wòlíì kí la fi break? Ṣé rí àjọ ń gbàwẹ̀ ni ó pé mẹ́rin lónìí? À ń dé nǹkan kan wò, Olúwa ní tí ó ṣẹlẹ̀ sí ọ, ire ni. Màá wá sọ fún àwọn èèyàn kí wọ́n yọ ìgbálẹ̀. Ẹ má jẹ́ ń bẹ lórí afẹ́fẹ́, ẹ pàdé mi lórí Facebook. Láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago 6:30, wàá fojú kàn mí live, neat and direct. Ọdẹ́kúnlé Epaphras, wòlíì lórí afẹ́fẹ́, ó rí mi. Kàn lọ sí Ọdẹ́kúnlé Epaphras, wà lórí Facebook, wà lórí YouTube. Ẹ follow mi. Aago 6:30, 6:30. Tọ́ bá tún di 12, a tún pàdé. Oṣù ẹlẹ́ẹ̀kẹjọ leléyìí. This is the 8 months. Oṣù ìbẹ̀rẹ̀ ọ̀tún ni. Nílò láti lo ìgbálẹ̀ bí ògbó ṣe ń jẹ́ ti Ọlọ́run. Lórí Facebook láàárọ̀ àti lọ́sàn-án. 12 lẹ́lẹ́ẹ̀kejì ọ wáyé. 6:30 ni Ọdẹ́kúnlé Epaphras. Mọ́ sì bá ẹnikẹ́ni charge. Ǹjẹ́ a ní ìṣe àtijọ́? Ǹjẹ́ sẹ́ ìyanu àtijọ́ rẹ̀? Ó ní ẹ rán mi létí. Ẹ jẹ́ á ràn létí. Òun ló ṣe léyìí kí wọ́n á fi gbàdúrà fún àwọn tó bá fọ̀ sí category yìí.
1: Orúkọ mi lolúwa tẹ́yìn. Mo wá láti Èkó.
0: Èkó lọ́lọ́run.
1: Bẹ́ẹ̀ni, mo máa ń fọ́lò prógámù lórí afẹ́fẹ́. So, mo wá sí prógámù ní July. Mo sì ní delay láti bóyá bíi, ó ti pèsè 7 years.
0: 7 year delay.
1: Bẹ́ẹ̀ni, So program si mo wa n bi bayin na ni.
2: Ninu bi gan.
1: Ben mo sha lo yin ra ni ori ota mo sha n se prayer lori ota n bi.
2: Lori ota yi.
1: Mo bere pe Olorun sanu fun mi mo fe bi mo. Mo ni de omo okunrin Olorun se fun mi. Omo to ma da bi baba mi.
2: Ti o da bi mi bayi.
1: Olorun de se fun mi. Mo bi mo ni April ni.
2: April odun yi. Eh wa wo omo lanti lanti. On tunda. This is Bansi baby boy. After delay of 7 years, odun meje ni won fi woju Oluwa fun omo. Won la won fomo to ba fine bi Pastor Dekunle Epafe. Abi fine. Me ma on ti anti bo pend. Ofe wo school lati ejo iwon ojo wole. Ofe ra ofe ba shop ofe ra le. Ohun tó ti dúó nínú ayé rẹ̀, ó yẹ bẹ́ẹ̀! Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì kó yọ̀dá tiẹ̀ náà. Bàbá rẹ̀ tó fẹ́ bímọ, ó yá bí tiẹ̀ náà. Kí ló kọmọ yìí? Àánú Olúwa. Mo sọ tẹ́lẹ̀ sí àánú Olúwa kí Olúwa kó wú ọ. Ìwọ àti màmá rẹ̀ àti bàbá ẹ̀ máa rá àánú gbà lọ. Wà á yè. In Jesus name. Odun melo won la won mi nwoju gbogbo eyin te baba wa ki hallelujah meje lo to ri omo iwo na gba ti o ya 1 2 3 4 5 6 nice o ba se to fe niyan iyanu to lomode mo da omo si onikun in the name of Jesus pepe yo pon mo Friday even lati Wednesday yi lo ni wema Eje npe awon meji na ke ma fi se lo
3: baba mi o e ka le o e ku ise oluwa olorun atubo ma so agbara yin dotun o oruko mi ni Rebecca lati ilu Eko mo je omo ijo Comfort Life Mission ni ori afefe emi na tun ti ni eri o Jesu oko opo o ya mi lenu o olorun ipe o je kunle epa fras o ya mi lenu ni osu week to pari osu June yen baba mi o ni pe ka gba adura pe ki olorun ko se ipari osu ko se fun wa mo fi tara gba adura yen bo tile je pe mi o reti owo kankan ni ibi kankan afi sadede ni mo ri miracle alert ni June 30 miracle alert of 2 million lori account ti mo fi gba pension oko mi ni over 7 years ago bayi l'Olorun se dun sin to ere ni awada ni mo fowo yen le sibe ose kini ose keji pe boya won mistakenly send owo yen sinu account yen ni igba to wa di ose keta mo se lo si bank niyan o mo lo fill teller lori counter won sa so pe account yen po ti dormant pe kin lo activate e okan mi bale pe mo lo activate e mo pada si ori counter mo fill the form won ma sanwo won ma transfer owo yen mo se transfer sinu main account mi main account won transfer owo yen sibe lai si any question lai si any ti o si beru kankan nibe mo ni just like that mo fope fun olorun o olorun tun fi omo tuntun ta mi lore ninu osu June yen kan na omo emi nikan tan Jesu seun lopolopo mo dupe o
4: hello baba mi e ka aro o emi omo ijo yin ni ori afefe ni o mo dupe o aburo mi fun mi ni owo o ko so fun mi pe ohun ya mi ki ma fi se business ni o nigba to ya won fe sise nile tan gbe ile tuntun ni ile mommy wa ni ase ko lo be nigba to ya lo ba so wi pe owo yen ki ma lo emi ton fe lowo so ti send owo mi o fun mi ni 500,000 bo ti san ida mewa mi o e se baba mi o emi na rowo gba owo ti mi gba ri 500,000 owo nu account mi ri mo dupe o mo mo lore o o da bosa e ba mi ki mama o
0: nice mo gbe ni to ba ni gbagbo pe owo to se ri to focus si to roti yo ya le ti e na kan foke ni igba mejo ko ni emi lokan emi lokan emi lokan emi lokan emi lokan emi le ri kan in the name of Jesus. Ẹyin wo le fẹ sun ore majemu yin loni fi igbagbo ru ebo bibeli ni nipa igbagbo ebeli ru ebo to san ju ti keni lo oni ida mewa o fẹ sun ore majemu re bibeli so bi e ku awon ayan fe mi jo je won o fi ebo ba mi da majemu oni lo pe ojo kerin ore majemu bere lati 2000 lo soke be account number church re san ta won mo re na 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ni o gbe jade First Bank bi yin o ba wole wo lo eleyi 19 66 36 38 73 19 66 36 38 73 Access Bank niyan Comfort Life Mission International ni o gbe jade ta ni gbo mi bo le wa te tin gbo owo ja eto ni ola awon creative miracle yo bere si faran into oluwa merin lo lohun o se eyin omo olohun ti won bi loni de wa kunle eyin omo olohun te mark wedding anniversary yin loni da oye kunle e je ngbadua fun mo bi owo mi soke oro bi ope oni tan ninu irajo re ko to di woye amodun ti jesus ba fa bible eseyin aye yin o ti ni advancement e ti lo waju e ti ri ba ti se idile yin o to nigeria o ti gbo lowo awon president wa happy birthday long life and prosperity happy wedding anniversary mo so le kan na fun gbogbo eyin te fe si a testimony number te si a testimony yin si re 080 88 71 65 66 080 88 71 65 66 Send the message in ire atanu ko bayin. God bless you.